0: ayérayé ọba tó dá ayé àti ọ̀run. Òbírí ti ń pa ọjọ́ ikú dàdún ọ̀gá lẹ́yìn àṣòtọ́. Ọlọ́run Mósè Olúmọládé ti sọ Ọlọ́run Captain Mode Abiodun. Ọlọ́run Sáni ti wá ti sọ Ọlọ́run Elisa Lene. Ẹ sọ kalẹ̀ ẹgbẹ́gbẹ́ àti ẹ̀bẹ̀ wa lónìí. Àti wọnú ọ̀rọ̀ rẹ fún ni ní ìmọ́lẹ̀ agbára ìmọ́lẹ̀ èyí tí òkùnkùn ayé kò le bù nípasẹ̀ ẹ̀bẹ̀ àti àdúrà wa olúwajé wọnú ayé wa. Agbára tí a fi sọ̀rọ̀ rẹ tí ìdè ń já tí ìyanu ṣẹlẹ̀ tí ògo ń búyọ olúwa ẹgbẹ́ wẹ̀ wá. Mo pàṣẹ lórúkọ Jésù gbogbo ẹ̀yin tẹ wà nínú ìdè àìsàn ìdè ìbànújẹ́ ìdè àríjẹ ìdè àrímu agbára àdúrà tún yín sílẹ̀. Ọba tó sọ Jébẹ́sì dolórí ire wọ́n ní ó sì di ọlọ́lá láàrin àwọn arákùnrin rẹ̀ agbára tí ń pe ògo ènìyàn jáde níbi kíbi tí ayé fi ògo rẹ̀ pamọ́ sí lórúkọ Jésù agbára Ọlọ́run tó ń pe ògo ènìyàn jáde ó wọnú ayé rẹ̀. Ayé rẹ̀ máa ní ìtumọ̀ ohun tó dàbí pé kò ṣeéṣe á ṣeéṣe ọkàn rẹ̀ máa balẹ̀ bàbá tí ìlú yìí ṣe ara kò rọ̀ wá. Jésù olúwa wa ní òwúrọ̀ yìí a ó sọ̀rọ̀ lórí ìtumọ̀ àdúrà tí Jébẹ́sì gbà ní ìgbé ayé onígbàgbọ́. That is the meaning of Jébẹ́sì prayer in the life of a Christian. Kòrónìkà kínní orí kẹrin ẹsẹ̀ kẹsàn-án sì kẹwàá kí ló wí.
1: Ju arákùnrin rẹ̀ lọ. Ìyá rẹ̀ sì pé orúkọ rẹ̀ ní Jébẹ́sì wípé nítorí tí mo bí pẹ̀lú ìbànújẹ́. Jébẹ́sì sì ké pé Ọlọ́run Ísíráélì wípé ìwọ ìbàjẹ́ bùkún mi nítòótọ́ kí o sì sọ àgbègbè mi di ńlá kí ọwọ́ rẹ kó sì wà pẹ̀lú mi àti kí wọn kí ó má sì ṣe jẹ́ kí mi rí ibi kí èmi má sì rí ìbànújẹ́. Ọlọ́run sì mú ohun tí ó tọrọ sẹ.
0: Ìwọ tí ó ń gbọ́ mi mo gbàdúrà o ní gbàgbà ti àdúrà. Àdúrà tí o ti ń gbà láti gbà tí o ti mọ àdúrà gbà láàtò ń lọ àdúrà náà náà ní ìmúṣẹ. Àdúrà tí Jébẹ́sì gbà yìí bí a ti kà nínú ìwé mímọ́ yìí ó fi hàn wípé nǹkan kan ṣẹlẹ̀ nínú ayé Jébẹ́sì àti ìdílé tí o ti wá. Mo gbàdúrà ogun ìdílé tó lè máa jà ọ́ láàtò nílọ ọ̀run máa fi òpin sí. Jébẹ́sì wà nínú ogun àti ìpèníjà ńlá. Bíbélì sọ wípé Jébẹ́sì ṣe ọlọ́lá ju àwọn arákùnrin èyí ni pé àwọn ẹ̀gún kan wà ní ìdílé tí Jébẹ́sì ti jáde èyí tí ó ń ja àti arákùnrin rẹ̀. Ṣùgbọ́n ó gbàdúrà bí dáfídì nígbà tí mo bá kígbe ó ní ìgbà náà ni ọ̀tá mi yóò pẹ̀yìndà ó ní èyí lè ní mọ̀ mi tí Ọlọ́run wà fún mi. Bíbélì sì sọ pé yóò ṣe ṣe ẹnikẹ́ni tó bá ké pe orúkọ Olúwa la ó gbàlà. Jébẹ́sì kígbe pe Olúwa kí ayé òun kó lè yí padà Ọlọ́run sì gbà fún. Èyí ni wípé òsì ẹ̀gún ìpọ́njú wàhálà ó ń bẹ ní ìdílé tí Jébẹ́sì ti wá. Síbẹ̀ nípasẹ̀ àdúrà Jébẹ́sì ó di ẹni tó tayọ ó di ẹni tá a polongo ayé rẹ̀. Mo gbàdúrà láàrin ìdílé rẹ̀ àánú tí ń wá ènìyàn rí tí a fi ń polongo ayé ènìyàn ó máa wá ọ rí lónìí. Torí bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ fi pe orúkọ rẹ̀ ní Jébẹ́sì. Ìtumọ̀ Jébẹ́sì ni ìbànújẹ́. Mo gbàdúrà bábárí àmì ìbànújẹ́ ní orúkọ rẹ̀ ní ọjọ́ tí a sọ lórúkọ ó máa bá iná jáde lára rẹ̀. Ọ̀nà tí ìyá rẹ̀ fi bí ó yàtọ̀ sí ọ̀nà tí a fi bí gbogbo àwọn arákùnrin rẹ̀ yòókù òun la fi pe orúkọ rẹ̀ ní ìbànújẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìpọ́njú àti ìjàkadì wà lórí àwọn ọmọ tí a bí ní ìdílé náà. Àdúrà tí Jébẹ́sì gbà ó tọ́ka sí wípé àwọn òbí rẹ̀ ti kọ ní ọ̀nà àdúrà. Ó tó wàhálà àti ìjàkadì wà ní ìdílé náà ṣùgbọ́n a kọ́ Jébẹ́sì lọ́nà àdúrà. Nǹkan tó fà á tó fi gbàdúrà nìyẹn. Mo gbàdúrà ẹ̀mí tí a fi gbàdúrà kò ní jìnà sí ẹnìkankan wa. Ohun tí Jébẹ́sì mọ̀ kó tó lè gbàdúrà ni pé ó mọ̀ pé Ọlọ́run kan wà ní Ísíráélì èyí tí ń tan ìṣòro èyí tí ń gbàdúrà. Wọ́n ní Ọlọ́run kan bẹ ilé ọ̀run Ọlọ́run tó dé ayé àti ọ̀run ó ń gbàdúrà. A sì sọ pé ẹnikẹ́ni tó bá képe ó máa dá lóhùn ẹnikẹ́ni tó bá kàkùn ó máa sì sílẹ̀ fún ẹnikẹ́ni tó bá wà á sì rí. Mo sì gbàdúrà lóàtò ní lọ àdúrà rẹ̀ máa ní ìtumọ̀. Ní àdúrà tí Jébẹ́sì gbà ìkíní ó ní ìwọ ìbàjẹ́ bùkún mi kò sọ àgbègbè mi yílá. Ó bèrè fún ìbùkún ó bèrè fún ìṣeré ó bèrè fún ìlọsíwájú nínú ayé rẹ̀. Ọlọ́run sì gbà fún mo gbàdúrà láti òní lọ Ọlọ́run máa gbà fún ọ. Gbogbo oríire tí ọkàn rẹ fẹ́ Ọlọ́run máa ṣe fún ọ. Láti gbà yín Jébẹ́sì súnmọ́ Ọlọ́run láti gbà yín lọ ó bèrè kí Ọlọ́run kó bùkún kó sọ àgbègbè mi yílá kí ìṣeré òun kó dé kí ayọ̀ òun kó dé. Kí òun rí ẹ̀tọ́ òun gbà Ọlọ́run sì gbà fún. Ìkejì ó ní kí ó sọ àgbègbè òun di láì ni pé kó máa wà lójú kan mo gbadura lati oni lo aye re oni wa loju kan o gbadura fun irapada o gbadura fun ayo o gbadura fun buku o gbadura fun lo siwaju o gbadura pe ki aye ohun ko yi pada si irere ko lorun si pologo aye ohun ki le korere ko sisile fun ohun mo gbadura bi jeje si gbadura ye ona ayo ma sisile fun o ona rere ma sisile fun o eketa ipele adura e ni ki owo oluwa ko wa lada mu ni pe olorun ko da egbe duro ko da ibanuje duro gbogbo ogun tin ja mu olorun ko fi opin si olorun se gba fun jebesi olorun to gba fun o o ma ba ogun aye re wi ogun aye re ma di temole iyanu ma tele oro re ikeri o se o ki olorun ma se je ki owo ri ibi ko ma ri osi ko ma se ri ibanuje gbogbo adura emi a le se rere o le wa ni alaafia eyo re le dun ki ota mu bi bi ba ti wonu iserere niyan o ba iserere ni aje ni mo gbadura lati ni lo o ni ri bi ami o ni mo osi tomo tomo o ni mo ibanuje jebesi ko fe idapada aburu olorun si gba fun mo gbadura ni iran re ni idile re laarin omo ni bi to nge e o ni ri idapada aburu o fa ta ni ba o ko fe ri egan mo ko fe ri isoro mo ko fe ri ogun mo ko fe ri ifaseyin mo ko fe ri ijakule mo ko fe ri ibanuje mo olorun si gba fun olorun to gba fun jebesi o ma gba fun o amen jebesi ko gba adura yi lekan ohun ti mo fe ki o mo niyan bibili edidi yen wa ninu bibili ki se jebesi gba tori oporopo aro pe n ba ti gbadura lekan o ti pari o lati gba o lati tenumo ewo itan ti jebesi ti jesu so ninu bibili o ni enikan ni nkan gba lowo enikan o ni gba to bere si n da alamu o le so fun pe je ki n fun ni nkan to fe ki n ba le nisimi mo gbadura gbogbo ohun to n gbadura fun lati january ti di akoko yi olorun ma se fun o aye re ma ni itumo ogun aye re ma se ibele si ha wipe adura ti jebesi adura to ye ki gbogbo a ma gba ni bibele so fun wa pe ko so n to sun fun olorun lati se mo gbadura fun lati oni lo aye pada ti aye re nilo ti o ti gbadura fun aye ti o ti gbadura fun loruko jesu orun ma se ogun titayo o ma buyo ninu aye re yesu oluwa wa
2: eyin omi ere zayoni
1: mo ni kini ko ti aye ko ni mo ni kini ko ti aye ko ni o adura

0: lọ́sẹ̀sẹ̀ a ní ìsọjí nínú ìjọ wa tí a pè ní ìsọjí dá ogun dúró ní ọjọ́ Wednesday láti aago mẹ́fà sí aago mẹ́wàá lọ́jọ́ ìsinmi Sunday school ní aago mẹ́jọ lẹ́yìn rẹ̀ á bẹ̀rẹ̀ sìn ọjọ́ ìsinmi ní Royal Location Event Center ní Parafa ní Itoke Road ní ọjọ́ Thursday láti aago mẹ́wàá sí aago méjìlá a ní ètò àdúrà tá a gbé kalẹ̀ tá a pè ní wákàtí àdúrà dídùn mo gbàdúrà bí ó ti darapọ̀ mọ́ wa àdúrà máa ṣe ìyá nínú ayé rẹ̀ aago mi ni 08037040488 àti 08097532100 mo gbàdúrà ìyanu máa tẹ̀lé ọ̀rọ̀ rẹ jésù olúwa wa.
1: Nínú ìwé mímọ́ Dáwídì wípé ohun òun ìwọ yóò máa gbọ́ ní kùtùkùtù òwúrọ̀ èyí ló fà á tí ìjọ CNA Church of Zion International Majidu SA bí àdúrà ilé ẹ̀mí mímọ́ fún wákàtí mẹ́rin aago mẹ́fà sí mẹ́wàá òwúrọ̀ 6-10 a.m. ní gbogbo ọjọ́ Wednesday tá a pè ní ìsọjí ìdá ogun dúró níbi tí oríṣiríṣi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ń ṣẹlẹ̀ lójúkọrojú ní CNA Church of Zion International 30 ayé gbajẹjẹ street Majidu SA Majidu Ìkòròdú. Kò síbẹ̀ tó bá bẹjọ Thursday ní aago mẹ́wàá sí aago méjìlá ní Royal Occasion Event Center ní Along Itoke Road ní Falapa níbi tí ó ti máa pàdé wòlíì àwikòǹkò lójú ọlọ́rọ̀ Prophet Alizin Májẹ̀mú Ògúngbàjò pẹ̀lú àwọn ìrìnàjò ọlọ́run mìíràn pẹ̀lú kìkì ọ̀rọ̀ kan wòlíì ogun ọjọ́ pípẹ́ di farahàn. Hello 08037040488 08097532100 ó yá ní wákàtí àdúrà dídùn.

0: FM 92.9 ìfẹ́sùwápọ̀ kárí ayé.
1: Nínú ilé àṣù ayé Arioya join us. Bàbá yìí mi mọ̀ rẹ̀. Oh my God, mo wà bí ó pẹ́ ọ̀rọ̀. Gbogbo olólùfẹ́ ètò yìí, bàbá.

0: akojuma gbogbo lolufe kokoro ile ise bond fm esi ku simi oni isimi alaye na ni o je fun gbogbo wa were were were odun lo sopin alamu ala odun ja o january february march april may june july august september titi dori october osu kewa ta wa lowo lo bayi awa ta bere odun yi pelu bismillah na lo je pe haro pin re gbogbo ti to n gba wa lale lojo toni oni ti se ojo simi sunday alu ya yin oni kan awon lessons la kala mo ni ta se lori wala awon lessons kan balaye irun male yo gbo iwuro yin o oni ni ojo simi ojo kerin osu kewa odun 2026 pe kin re ki pelu ojo kejilelogun rabi tani 1448 adura wa yo gba e ma je ka ni yan wo pon o agan ni ta si wole foko onuroyin fun ti aro yi won ni omi la kokko te ko to di pe a teyan re ba se dupe lowo gbogbo an loba loba bale oko lu papa julo awon ajo loba loba ni ipele eko yi to pe le awori ni o labi alaga fun igbon loba loba kafata oba ti gbe eko oba riwan baba tode atololo eko baba fuwal assalamu alaikum bakan la gbagbo yan ba le oko lo e mo si ja gbagbo ni gbogbo ni bi ta wa yi ta n wu iro wa tegbo tegbo la be oba de yemi lo asegu aja sa ola si de wa gbogbo yin lo ba lo ba ba le oko lo lo ja pa ki o iwure yin yo je te wo gba bakan la gbagbo gbagbo oga gba patapata fun FRC jaki jado le wa Nigeria dokita Muhammad Bulama nango de so se adupe lopolopo lo nje be adupe lowo yo e to ti je oga gba fun ile ise radio Nigeria Leko ya beta wa adua to se won ti radio Nigeria 1 radio 1
1: metro fm 97.7 ati bond fm 92.9
0: ido won ko
1: no no 103.5
0: ngba to ka frequency mo ri ku ti da ko yen na ni gbe na won mara radio yi won ni ku
1: abi
0: mo babirin adenike wurola adegoke adupe lowo yo en to ti waje olotu agba popo nu wero lojojumo fo didi ojo meje gbako
1: headmaster
0: alagba benga fatili adupe lowo yo olotu fun taaro yi otunba abiodun ilu gbaju adupe lowo ya meto meto riru ogun ka adupe lowo yo akede to na gbona o funke aya disa engineer additional ẹlẹrin oyẹ ni yara agbara adupe lo ya ton bi gada ba le abaja de mi lo fe ka tan atan plant operator wa ina na fi wole fun kokoro mi fun ta aro yi atoto iyo si to do le kan si eku si mo tin mi o eni keji mi
1: akojumo atukojumo re to mo wa laaro toni ose tutun lawo yi lagbara lawura bi ohun otun otun lo ma sele si wa ohun otun otun la ba pada ohun otun otun lo ma wa inu ile gogo owo wa wa lase alawura bi bo ti wa nwole oni jade akojumo adupe lowo olodun tutu emi wa de asiko yi opo ojolo ti ro tile ti fa awon adupe po olohun awon to lo na a daju won lo anu olohun la digba anu olohun ko wa ni ko lori wa ati orile ede wa fauzia salako so lori ko ti mi ti mo ki ka bo sile ise bond fm 92.9 lori eto yin ni olojojumo blood tonic te ma du pajakara je kipe kipe koko nu we royin e ma ba wa bo lo papo ejeji awon we royin wa ti wa nbe nile nbi ta ma mu won royin na loko
0: Amen. Ile se tu bele wa Nigeria INEC o. Won ni ba se yo so la yo gbo lori iforuko sile ayederu ta le pe ni faithful voter registration. Ni o je ero ayu jara website omo Nigeria won ni aka ma fura lori e o.
1: Won ni ijoba papo ego oselu APC ti pe awon to je bi pe ese kuku lo wa ti won se awon ise kan. Won ni a gbogbo ise ti ijoba Are Tinubu se e ta ri re si tele kan eyan ri kon le mo wi pe ah isakoso joba yi won gbianju
0: obi atalagbato won nagba ti o ke so yo ketan sare o lori awon agbobani ro mewo toto ipe olorun ba lo ko won yo lodo awon ajinigbe ni ipile imo sugbaju olopa pata le wa Nigeria oni to wo ipo abara ofira won na awon olopa won sise lori re bi run se gbe laaro yi o koda won ti tare gbele mu ko awon olopa sinugbo lati dola awon mi awon agbobaro to seku o
1: Wani ni nkan to se se pelu eto aborilede yi ojogbon yi o wada lo so laaro toni pe se ri eto aborilede yi orilede yi o je kan gbogi ipinja to nkoju ijoba bawo lo se wa se e ta fi je pe won yanju e egbo laaro tuni
0: opolopo mo rede wa Nigeria won lo se pataki lati mo sayewu ara lori aiso okan te ko gode kan ni agbalaye ai wa sile wo san won lo lewu an to mo ti tedo nipa itolera lopia kesi be
1: won ni latari eto tu won gbe kale lati ri daju pe subsidy ti won yo owo kilago ko nu oro epo ipe won se nkan to je irorun fa omo orile de Nigeria won ni ajo EFCC ti ni labe isakoso ti won gbe 200 billion naira le fun eto ogbin ato won osin eh won ni se wa di bere pe bo le ni so wo nu nje na ti bi to ye ke na abe ko sapo ise wa di ti bere labe
0: atebi atare oloba ma ja rejo ebi be nu are are sin be nu ebi ile ejo gbe igbese kan lori ijoba apile osun lori apo okowo si won ton lo bi million metala o le pese pese dollar kini igbese on e ma yi ku lo gaga na ti 2.9
1: bana ni le se FCC won ni pe seri o awon oko bogini bogini to le ni 100 kan eleyi ti won ko le ni ipin lohun pe e ma fi se polongo o ni ha ni bayi eto bere lati se se wa lori e ba lo ti je
0: bo le ba mu ti e ma wa ko be ba wa ko e ma mu ti o tori pe e ba mu dele loro ye jo lori badu se nlo sopin won ni ojura la kan fi nsori ijaba moto tin poju won ni ijaba moto ni loko kan tun sele eyin ogun lo dagbere fayo
1: won ni eyi re ba se ni ipalemo lati ri daju pe ojo idibo yen se are parliament bu afeyin won jole awon wo lo so be awon egbe alatako ni o ba lo ti be se kilari ta bi lo bi wa ru owo a je ke mo laaro tin bi tin
0: awon gbona na egbe oselu APC won le wete ogbe ko duro bi ewe gboro gi so won aswat parliament bu won ka josu won lori bubu to pe yo waye lori de wa Nigeria
1: lori aro to se pelu ile eko iyen King's College ti ipinle Eko won ile eko na 4.6 billion naira ni ijoba tari si ile eko na laarin odun meji won ijoba apo won so wipe idi ta won fi ni ke ka won kankan ma se sakoso e fun odun 37 idi re nje fe mo idi na e wa ko fidile a mo wa se ti
0: be gbarin ba jo lori ma ya tokun na ni o alaafin ti ilu Oyo isi peria majesty oba bimbola akim owade won na igbosi ba sadakata fun jagun jagun le se ologun le wa Nigeria lori idabobo fun ti Oyo kingdom pe ko se re be o
1: won ni ni ipinle Benue isele ko sele to ba ni lokan je won ni oko ni ohun lo dan lori omi to fi je pe awon bi 70 to wa ninu oko ohun ni won fara pa bo ti je a mo se ti
0: awon egbe Fulani yan bi ka pe ni ko Fulani orede wa Nigeria won ni ifojuso awon ina ni idabobo lori emi ati dukia gbogbo mo orede wa Nigeria ipe pa jokan gbara re godo mo egbe be Fulani se so laaro unity ni so nipa re o
1: ile ejo ni ipinle Osun ni pe afaro lori owo ijoba ipinle Osun eleyi bo ti n wole ati bo ti jade won ni afaro lori ko won ma ti ja o le wa wole o ṣugbọn ko won ma jade kilori kini won ni tori ifameye denu lokan eleyi to waye ni kilode kilo sele a je gbọ laaro
0: igbọ keje rere wa Nigeria gba Kasim Setima won na orede wa Nigeria igbore eniye laarin ara wa lori sakoso ijoba to pe wa lori alifa bayi won ko ade ile riri o ona pe akesi be
1: Nigeria won wa lo ro le lo si ipinle nibi ti gomina Soludo ti so wi pe awon mokanlelogun ijoba ibible ohun ni awon ti yi pe ni lawon ri ko won wa ninu ise be oni sugbon ni bayi a fe bi yin eyin mokanlelogun ohun bawo le ti sise yin awon se te se egbejeta mo fe ri gbogbo e ka le mo be ti ba n lo
0: isakoso ijoba mi fun se ele keje mi mi ogbe o yen gomina ipinle Ekiti bi odun Oyebanji olohun o sile ko office awon sile ni o en ba fe wole to fe ba mi soro ko ma ba mi soro
1: won ni leyin bi ose meta ti isele ipapoda sele ni ipinle Niger latari awon to nsise iwa kusa won ni leyin ose meta ise ba ti nte siwaju nibe o
0: awon governor ni lorun ariwa nle wa Nigeria won ni ohun amaye derun iko se pataki lori isakoso ijoba to nlo lowo lowo yi
1: eyin to je adari agba fun iko to nse ipolongo fun egbe oselu APC iyen ogbede Abdulaziz Yari Abubakar to laaro to ni pe e bowo fun alale ta fi le e fi le e je ko lo odun mejo re pe iyen ta ni ore to gbo ni yare lo so laaro to
0: eyin odun le wa Nigeria ko se ti e je taro je sosan sale e fe run je gbo na lo fe run je eto won gbe e mu ni okukodun oludasile afẹ babalola university Ado Ekiti oloye afẹ babalola san lo je ko rawo odo be o
1: laarin odun meta ajo to ri si ililo ogun ati onje jije lori lede iyen nafta oni laarin odun meta awon nkan to nse nkan to je ko nkan fake o le ni 1.5 trillion naira ye lawon ti da to ti baje latari pe ohun ti ko da nti oyan godo je ti won si godo mu laarin odun meta ajo nafta lo se leyin
0: olurije fun ipo kan egbe oselu pdp ba kan akọ party ati awon yan bi egberun meta lo dara po mo egbe oselu apc ni ipele oyo
1: ni ipele plateau won ni awon ogun eniyan na ni won padanu emi olatari isele iko oko jamba kan to sele ni ipele ohun
0: bakana lano de ni ipele benue odun lo sopin odo kan pe ti an pe ni buruku ti o jina si ijoba abile buruku ni ipele benue je je mo pe oko jomi odojude o won do la emi awon bi adorin asin won mefa bayi ninu omi o
1: latari eto ominira odun re ta ti laaye ipe yi awon morile de yi tin soro won ni pe latari ominira awon wo lati pata ti bere lati ko ta wa yi kini awon aseyori ta ti ni
0: Ala ko so fo lu le wa Abuja o tun takotoro si alagba ameshi kilo fa sababi aje ko ina la lo yo
1: la ra to ni won ni egbe ajo EFCC won ni bayi won ni won ti won ni gba ndire ta won fi fun ogbe ni
0: takotoro si alagba ameshi kilo fa sababi aje ko ina la lo yo
1: lára tó ní ìwé àjọ efcc wọn ní báyìí wọn ti wọn nígbà ìdílé táwọn fi fún ọgbẹni agbónáyìmà ní ọjọ mẹrìnlá gbèǹdéke pé láti dá wípé ní kíákíá pàṣípàájú ilé ọjọ àjọ àwọn tó nípa wọn ní àwọn ìbéèrè eléyìí táwọn fi kí ni ìjájẹ ẹgbọ láàárọ tó ní.
0: Ẹ ń dín kàtàrí kó tó tèrè ọmọlá tó ní gbogbo àkálì níta bá ń sọ nípa òṣèlú lẹwà nàìjíríà òun òṣèlú fọwọ́rọ́ sẹ́yìn ó ní ìwé apc ni wọ́n fẹ́ yẹgbẹ́ òṣèlú adc ẹgbẹ́ òṣèlú tí wọ́n fẹ́ yìnbọn jẹlẹ̀ ní ìdìbò 2027 ó sì sọ̀dí pàtàkì àjẹgbọ́.
1: ní ẹ̀ka ti ètò ìlera wọn ní kí ẹ rí kí ara wọn lè wà ṣémúṣémú ká má máa ṣe àìsàn ní gbogbo ìgbà wọn ló ṣe pàtàkì akówó rọgùrọgù lórí ètò pé wọn máa pèsè oúnjẹ tó dáa tí ó máa dáa lóore ìjọba wọn lè níṣẹ láti ṣe o.
0: ilé ọba tó jẹ wà lóbùkún kì í ṣe màrà ọjọ lọ wípé iná tún sọsẹ lánàá ní ojúlé kẹrìnlá Cameroon Road House ní ìlú Ukoyi ọpẹlọpẹ àwọn làṣẹmà torí sísẹlẹ pàjáwìrì àti iléeṣẹ panápaná ní ìpínlẹ yìí.
1: wọ́n ní ní ìpínlẹ̀ ọ̀ṣọ́gbó ní ìpínlẹ̀ ọ̀ṣunlọ nílùú ọ̀ṣọ́gbó wọ́n ní àwọn mẹ́ta kan ní wọ́n náà ẹ̀nú mi wọn látàrí pé ìjà tó ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn.
0: lórí ẹsẹ̀ ajumoto ra ló fàbọ̀ sí lórí ètò àpapọ̀ sí àgbékalẹ̀ rẹ̀ CNG olúlẹ́wà Abuja ní àkọsílẹ̀ bákan náà lórí CNG àwọn ọkọ̀ tó yẹ pé ń yí padà láti epo láti petrol ti afẹ́fẹ́.
1: wọ́n ní ìtẹ̀síwájú orílẹ̀-èdè nàìjíríà yìí ọ̀jọ̀gbọ́n ọ̀sínibọ́sì ló sọ bẹ́ẹ̀ wípé ṣé ìtẹ̀síwájú orílẹ̀-èdè yìí ó gbọ́dọ̀ kúrò ní pé ó dúró sójú kan ó gbọ́dọ̀ máa tàn káàkiri gbogbo ẹni òun ló fi ṣe àrídájú wípé orílẹ̀-èdè nàìjíríà ó ń tẹ̀ síwájú.
0: ẹgbẹ́ òṣèlú labour party àwọn ọ̀dọ́ kan náà tún wà bẹ́ẹ̀ torí pé bájọ́ orí ẹ̀ bá ti méjìdínlógún ọgbọ́dọ̀ fọkọ sílẹ̀ ó sì gbọ́dọ̀ ní pvc wọ́n ní lọ́dọ̀ tàwọn ohun nǹkan yá padà bí nṣeṣe nǹkan yìí padà níjàlá ti dá àwọn ọ̀dọ́ ní lp lup wọ́n ní asíwájú bọ́lá bẹ́ẹ̀ tinubu púpọ̀ wà lẹ́yìn wọn fún ìdìbò 2020. wọ́n
1: ní látàrí ètò ìdìbò ilé tó ń bọ̀ lọ́dún 2027 tó ràn ọ̀dọ́ ló mú wọ́n ní àwọn ọ̀dọ́ ní ẹkùn ìlà oòrùn orílẹ̀-èdè yìí wọ́n pe ẹ gbájúmọ́ iṣẹ́ òṣìṣẹ́ ojúṣe yín ẹ má kàn máa fẹnu sọ lásán má fẹnu wa ẹdẹdìẹn tó fẹnu wa mọ́tò tó ń wọ tó ń jáàmù náà ẹ kópa nínú ètò òṣèlú kí ẹ lè jẹ wípé iná olójọ alákòóso orílẹ̀-èdè.
0: bí kárìn gbọ́rọ̀wò lórí ìrètí ìsọdọ̀tun renew hope agenda ààrẹ lẹ́wọ̀n ajá ní gbìyànjú lọ́pọ̀lọpọ̀ àwọn aṣojú àwọn ti retí ìsọdọ̀tun renew hope ambassador lórí àkíyèsí pẹ̀lú àtẹ̀jáde látọ̀dọ̀ ambassador olúọmọdé akérè.
1: ní wọ́n ní ẹgbẹ́ òṣèlú ndc níbi wọ́n ti gbé ìpolongo wọn lọ sí ìpínlẹ̀ kwara nílùú ìlọrin wọ́n ní gbogbo ilé sílé náà ni wọ́n wọ̀ agbègbè ságbègbè láti sọ wọn pé ẹ̀wọ̀n yan òní ní kẹ́hìndì gbogbo yẹn ta ni o ọ̀gbẹ́ni peter obi àti kwankwaso.
0: ẹni tó gbà kájà eré ilé wa nàìjíríà arawa ẹgbẹ́tàn wọn ní digbidigbi náà wà ní fún olùdíje ní ẹgbẹ́ òṣèlú apc ìyẹn fún ti bayelsa east pẹ̀ wà lẹ́yìn rẹ̀.
1: wọ́n ní ìjọba ẹ̀kọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ẹ̀mọ́ láti rí i dájú pé owó rọ̀gùrọ̀gùn ìnà ọ̀rànlọ́wọ́ owó àti fún àwọn àgbẹ̀ ẹranko bọ́dúndé pàápàá lásìkò tó jẹ́ pé ìgbọ̀n sàṣìkò kí wọ́n lè rí nǹkan tó ṣe iṣẹ́ wọn kọ́lẹ̀ pèsè oúnjẹ tó pọ̀ lórílẹ̀-èdè tó jẹ́ bá kúrò ní
0: ìṣẹ́
2: rọ̀rọ̀ báwo tá a mú jáde látinú ẹ̀wà sóyà ẹ gbọ́ṣẹ́ wò. Brown refined vegetable soybean oil. Orotiki ti bi ori to tabi lerun. Seyan ki seketeru ororo bawo ko moju ele kedere se normal ki gbogbo eya oro ni vitamin bi marun pelu eroja omega metafa every seven dododo dinwa dinja de chicken dindundu chinchi ti gbogbo to ba gba nibi aje panu la ni gbogbo nje ta ba ko ororo bawo se ororo ni cholesterol ninu rara eyan lagbada e ma pe wa sori ero 0 4000 7149 esi le tun pe 0 8 0 2 3 0 6 7 1 4 9 o wa ni gbogbo oja ati le ta kiri ori ede wa lejewon lati lita kan si lita med bobo post limited to wa ni kilometer 36 concrete bus stop doju ona ibo si ni pafo ni pe ogun lo soro bawo gbogbo ororo yoku e bila ororo bawo dale o ya gbowo ko na ororo bawo se kitchen wa
3: o le ja ma se be fun e wa bawo fun ororo bawo
4: gbogbo eyin olùgbé àárín gbùngbùn ìpínlẹ̀ èkó lagos central aṣojú yín nínú ẹgbẹ́ apc nílẹ̀ ìgbìmọ̀ aṣòfin àgbà sínátọ̀ wàsíù sanni ẹsẹlẹkùn dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bó ṣe mú lérí tó ṣeṣe ẹbí mẹ́ta tẹ́ ẹ fìbò yàn án sípò láti àpápá etíọ́sà lagos and lagos island àti sùúrù lẹ́rẹ̀ akẹ́kọ̀ọ́ tó lé lọ́ọ̀ọ́dúnrún jẹ àǹfààní ọ̀fẹ́ ogunlọ́gbọ̀n àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n jẹ àǹfààní ìwé ìkọ̀wé ọ̀fẹ́ jẹ́ọ̀bùta iná ojú òpópónà ẹ̀rọ agbẹ́náwó transformer iléeṣẹ́ ayélujọpá ìṣeré irinṣẹ́ x-ray nílé ìwòsàn general ilé ìgbẹ̀kọ́ tó fún àgbà akẹ́kọ̀ọ́ 1,500 nílé ẹ̀kọ́ lasutec àti ètò ìrànwọ́ fáwọn ọ̀dọ́ àti àgbàlagbà àárín gbùngbùn ìpínlẹ̀ èkó ń tẹ̀síwájú pẹ̀lú apc bí wọ́n ṣe mú lérí wọn ṣe ìrìn àjò ìdàgbàsókè ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní gbogbo olùgbé àárín gbùngbùn ìpínlẹ̀ èkó ṣé ká tẹ̀síwájú nítòdìbò lọ́jọ́ 15 oṣù kìíní ọdún 2017 ṣe ń kọlẹ̀ kù gbọ̀ngàn ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan nítorí ìtẹ̀síwájú àṣeyọrí ẹ gbè fún sínátọ̀ wàsíù sanni ẹ ṣe lọ́kù tọkàntọkàn ẹ dìbò apc látọ̀kẹ̀ désàlẹ̀ apc wàsíù ẹ ṣe lọ́kù sanni campaign council lórí gbọ̀wọ́ ìpolongo yìí o.

0: ìyanu ìlera bọ́dẹ fẹ̀ náà ló jẹ́ pé ń tẹ̀síwájú ó ń gbóná fẹlifẹli yóò sì máa tún lára lọ́jọ́ kátúrò lẹ́nu sunday tribune láàárọ̀ àjìnésàn náà tún gbóròyìn bígí bá lugi tòkẹ́ lákọ̀ọ́kọ́ wọ́n ní ètò ló ní òṣèlú òṣèlú náà ló ní ètò láfi lọ sí ọjọ́ òṣèlú lẹ̀ nàìjíríà ní ìṣe ètò ìdìbò lẹ́wà nàìjíríà inec wọ́n ní ìfura lóògùn àgbà pé ká fura o wọ́n ní wọ́n ń tari àwọn kankan sí ẹ̀rọ ayélujára wípé ìforúkọsẹ̀ lórí ẹ̀rọ ayélujára wípé website wípé ó tún gbòde kan wọ́n ní kòkó jọbẹ̀ o wọ́n ní a kì í bó ṣàlódò kọ́mọ̀ sí làbẹ́làbẹ́ wípé ìdá tari sẹ́rọ ayélujára wípé láti ọjọ́ kejìlọ́gbọ̀n oṣù kẹsàn-án 2026 ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹwàá ọdún 2026 wípé a ń kọ́ ẹ̀ ń parẹ́ sẹ́yìn wá jẹ́ bí ọ̀gá ni tí ọmọ sọ nípa ètò ìdìbò lẹ́wà nàìjíríà wọ́n ní orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní ẹ má lọ click sórí rẹ o bẹ́ẹ̀ bá fẹ́ ẹ̀ǹkwárí abẹ ẹnì kankan tọ́rọ̀ ọmọ ti di sẹ́dùbí lẹ́wà nàìjíríà wọ́n ní ọba sì dùn tó kẹ́ pé ìletò èyí tọ́rọ̀ ọmọ ti 0700 call INEC ni wọ́n á ní ká wá lọ sórí ojú pé 0700 2255 4632 lẹ́ẹ̀kan sí 0700 2255 4632 tàbí kẹ́ẹ̀tún pojú òpó yìí 0908444433 0908444433 ẹgbẹ́lẹ̀ náà 0905085862 ẹ fura o lé sẹ́dìbò ló ń pọn ní nàìjíríà sí àkíyèsí pé iṣẹ́ lórí ẹ̀rọ ayélujára wípé ayédèrú ọ̀pọ̀lọpọ̀ ń taari síta o kó ń tẹ̀síwájú lórí sunday tribune the nation láti ẹ̀nà kàláàrọ̀ lórí ètò òṣèlú fúnlẹ̀ wà nàìjíríà.
1: olú wẹ̀rọ iléeṣẹ́ bond fm 92.9 náà ló ń tẹ̀síwájú nínú wẹ̀rọ sunday telegraph jáde láàárọ̀ tòní òun náà ní ìpalẹ̀mọ́ fún ètò ìdìbò 27 ti gbogbo ògbò tó ń bọ̀ lọ́nà àwọn ìjọba léde yìí àtàwọn tó jẹ́ alákòóso fún ẹgbẹ́ òṣèlú all progressive congress pàápàá àwọn tó wà ní ikọ̀ ti ìpolongo fún ti ààrẹ àtàwọn ètò ìdìbò tó kù ni wọ́n ṣàlàyé láàárọ̀ tòní wọ́n ló ti wá ṣe pàtàkì pé ṣẹ́rí gbogbo ẹ̀yìn ẹ̀ka ìjọba ẹ̀yìn agencies ẹ̀yìn department káàkiri ó ti kó báyìí pé gbogbo iṣẹ́ takuntakun tí ìṣàkóso ìjọba alamẹ́ tinú ń ṣe yìí pàápàá lábẹ́ ètò renew hope agenda wọ́n máa tari ẹ̀ síta ó dàbí i pé ọ̀pọ̀ àwọn iṣẹ́ tí wọ́n àgẹ́rẹ́ ń ṣe àwọn orílẹ̀-èdè yóò mọ̀ ń pa ẹ̀ ó túmọ̀ sí pé ẹ̀yìn náà ẹ̀ tí ì ṣe àwọn iṣẹ́ yìí tó bó ti tó àti ẹ̀ nídìí èyí lọ́wọ́ ro ogun àwọn tó jẹ́ ọ̀gá ní ẹ̀ka ẹ̀ka kọ̀ọ̀kan àti àjọ ìjọba láti lè dájú pé gbogbo iṣẹ́ tí wọ́n ń ṣe látàrí pé kí orílẹ̀-èdè yìí lè gbọ́dà wọ́n ní báyìí ẹ̀bẹ̀rẹ̀ sí ní taari àwọn ètò náà síta kí ẹ̀ ti máa ṣe pẹ̀lú ọ̀nà kó lè bá wa yẹ àwọn èèyàn yékéyéké wípé iṣẹ́ báyìí báyìí òun ni ìṣàkóso rẹ̀ ń ṣe àti wípé ọ̀nà báyìí lọ ti gbé gbà òun báyìí ni wọ́n ti rí ilé ìgbé báyìí báyìí lọ sí onílé yóò fún àwọn aráàlú láǹfààní láti lè dájú pé òótọ́ ni ìṣàkóso ààrẹ bọ́lámẹ̀ tinubu wọ́n ń ṣe iṣẹ́ dáadáa ó ní ṣùgbọ́n lẹ́yìn tí ò tí ì sí lórí tàbí ìgboro nínú ìlú ọ̀pọ̀ àwọn èèyàn pàápàá àwọn alátakò wọ́n ń lo àǹfààní tí máa jẹ́ káwọn èèyàn wo pé ìṣàkóso yìí kò tiẹ̀ ṣe nǹkan kan rárá láti lé ọdún mẹ́ta tó ti wà lórí àléfà ó ní lẹ́yìn kó ba lè wá sọ́pin ẹni lè gbé ìgbésẹ̀ báyìí kí wọ́n máa tari síta iṣẹ́ tí ààrẹ ń ṣe lábẹ́ àjọ yín lẹ́yìn kan bó sì ṣe nílò tó ṣe ní í ṣe pẹ̀lú àwọn aráàlú ó ní ìkan lára àwọn tó wọ́n rí pé tó ti ṣe irú iṣẹ́ báyìí òun náà ẹni tó jẹ́ aráàlú ní ẹ̀ka tó ní sọ̀rọ̀ epo bẹntiró lórílẹ̀‐èdè ìyẹn sínítọ̀ áìníkì ìgbìmọ̀ ó ní láìpẹ́ yìí ló jẹ́ pé ó jáde ó sì ṣàlàyé fún èèyàn ìdí tí wọ́n fi ètò owó ìkìlàǹgò sọ́júlì tó fi yọ́kò ní owó àti wípé owó náà tó jẹ́ pé òun ṣe kékeré tí ìjọba ń ní padà sínú àpò ìjọba ohun tí wọ́n fi ń ṣe ó sì ọ̀gbẹ́ni yìí sọ tó jẹ́ káwọn èèyàn ti lè láǹfààní láti mọ̀ wípé iṣẹ́ tó ń ṣe náà ni pé ṣé owó sì yọ yìí tí wọ́n yọ síbì kan yìí ó jẹ́ kí ọ̀rọ̀ pé à ń ná ìjọba ná owó ó dínkù ànáwó ní ọ̀nà tí ò dá mọ́ àsọwọ́ lọ́nà tí ò dá mọ́ eléyìí kejì ní pé owó tí wọ́n rí nípa tí wọ́n sanwó sọ́sídì mọ́ ẹ̀ òun náà ló jẹ́ pé ó tó ń kó sínú federation account allocation committee FAAC débi wípé oṣooṣù owó tí wọ́n ń fún àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan àwọn gómìnà wọn ó jẹ́ tó wá ń lé sí ní gbogbo oṣooṣù gbogbo owó ìtọ́jú pé wọn ní lọ́mọ ọ̀kan dá lọ́dún pé wọ́n yọ sọ́sídì ni ó ṣeé ṣe káwọn owó náà kó má tún máa ṣe é tó yìí tí wọ́n ṣe ń rí gbà yìí nídìí èyí ẹ̀yin ẹ̀ka ìjọba tó kù gbogbo iṣẹ́ iṣẹ́ tẹ́ ẹ gbà ojúṣe yín ni pé iṣẹ́ tí ìjọba ń ṣe jẹ́ kí aráàlú kó mọ̀ ká kankan tí ẹ wà eléyìí yóò jẹ́ kí àwọn aráàlú náà ní ìmọ̀ tó yẹ kóóró lórí bí ìṣẹ̀lẹ̀ ṣe ń ṣẹlẹ̀ lórí ètò àti àlàálẹ̀ àti ìgbésẹ̀ pàápàá tí ìjọba ń gbé á lè yáwó èèyàn táwọn èèyàn kan bá ń pa mọ̀ pa irọ́ lélẹ̀ tẹ́ ń pa yìí nǹkan tó ń wọ́n ṣe lé lọ́wọ́ nílò láti bèrè ìbéèrè lórí ètò wọ́n lè bi ìjọba lórí eléyìí ó ní dìbò ẹ̀yẹ ọ̀gá lọ́gàá lẹ́ka agencies ministry department lórílẹ̀‐èdè nàìjíríà ẹ gbìyànjú kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní taari síta pẹ̀lú àyè ohun ètò àti iṣẹ́ tíjọba àjọ ń ṣe lórílẹ̀‐èdè nàìjíríà.

0: ṣùgbọ́n ní ọlọ́run ọlọ́run pàtàkì yẹn yẹn.
1: Àǹfààní ńlá ni màmú tàn yín wá o fún gbogbo ẹni tó fẹ́ ṣe wí mọ́rìndì nílànà òdodo tí ṣe fi pé níwájú olúwa.
0: Báwo ni MNR tó à ń tọ́ sí limited.
1: Lágbèrò mọ́tà nílẹ̀ yìí ti tọ́ni sọ́nà lójú pẹ̀lú ẹ̀sìn.
0: Ètò ìlera tó péye ìtọ́sọ́nà lórí ohun gbogbo.
1: Ilé gbé
0: ìrọ̀rùn
1: àtọ́ pẹ̀lú àkúyàwó gbogbo ìlànà tó lùwà fi gbàṣẹ lọ́wọ́ ẹni.
0: Five stars tàbí three stars.
1: Lásùnmọ́ haram pẹkipẹki.
0: Ọkọ̀ ojú irin ayára láti Madina sí Mecca
1: àti Zi.
0: Bára sí gbogbo àwọn àyè tó lámìnì ní ìtàn ẹ̀sìn.
1: Bẹ́ẹ̀ ṣe ń darúbọ̀ nírin àjò ní
0: Dawa Link MN lọ sí orílẹ̀-èdè Qatar gbọ́ ọjọ́ mẹ́ta gbàkú kẹ́ tó padà wálé.
1: Ẹwọ́ wa ò gara.
0: Díẹ̀díẹ̀ tó wà fún ẹni tó bá fẹ́ bẹ́ẹ̀.
1: Ẹ kàn sí wọn ní Suite 105
0: Airport S Hub
1: MN International Airport Ikeja Lagos.
0: Fún ìpè tàbí àtẹ̀ránṣẹ́ wa pè sórí
1: 0704411177
0: 0704411177
1: Aṣíwájú ni wọ́n.

0: igbákejì gómìnà ìpínlẹ̀ orí adé nìkàlẹ̀ ọba ìlú èkó his royal majesty ọba rilwan babatulale aremu akiolu afada nijoko his eminence sheikh engineer suleiman olùwàtòyìn abunala imam àgbà ìlú èkó alágbàjọ náà alaha ẹnitọ ganiu ọlárẹwájú solomon goals
1: intan surun lọ́hà yẹsẹ̀ rọ̀kùn.

0: le so Abod FM na lo je pe o nte si wa abadan yan yan je o emi mi kan dari mi nsi bayi si bayi pe boya wo kan mi pe emi na lo ko so boje ki nsagu o wa je ko na je pada kan na iroyin tun be
1: ke na lo ko tre mo mu la ka to lo si
0: ta kula
1: ta la wori o ki mu run ba kan agun ran se ba ko ba lo straight forward
0: pe egun yin na mo so be
1: ah ba tin se nu ko ma so be ba ti bo iwa si wa se ni bo ti da wa bo lo ti da bo tu si wa ko wa na na tu wa gbo nu
0: o da mo wa for tap gafa
1: me
0: na mo mo wa mo so la se pe adu are temi kan mo ko je ni pe a ni gba kanade
1: kanade
0: koye za lo wa je ku iseju meta di logun bi o ba ri be e je ka ja
1: le kan
0: tori Nigeria mo re o tori bi en ba so re pe lowo won ago segun pele baba lago so mo dupa riga fati ko le ba dupe lowo yin o lai pe pe last part
1: ọkan náà ni
0: ṣẹ́gun ọkọ̀ rẹ̀ bí kò ní rẹ̀ sí àdúpẹ́ lọ
1: ìwò
0: jẹ́rì rẹ̀
1: alimuminat
0: mo fẹ́ yá torí àyá ló fún ni mi o ètò kan wọn gorí afẹ́fẹ́ ní gbalẹ̀ ọjọ́ fàáde kwara
1: àtàtà
0: agun mẹ́jọ
1: agbẹ́sàn
0: gbogbo tarigi tó jẹ́ ọmọ bíbí ìlú wọn ní sanwóra wọn máa ń sọ kankan náwọn ètò ìyẹn alájẹ kan ní yáyá balu sọ alága sọmọ bàbá rẹ ní bala wà ọ̀la kì í yá bọ̀rọ̀ bọ́lá bá tó wáyé rọ̀ karòkò tì náà ni ọlọ́jẹ́ ká tó kọjá lọ wípé ògbóǹtarì inú ẹgbẹ́ òṣèlú apc north island orúkọ làgbòye ọ̀gbẹ́ni biodun coca ra ìpín ìdókòwò ipo shares ẹ̀rù mẹ́wàá ìyẹn ₦10,000 fún àwọn kan nínú ẹgbẹ́ òṣèlú apc ní lagos island wípé gbogbo nǹkan yìí àná gbọ́dọ̀ ní ìpín okòwò rí ẹbù fọpo dangote o nta bá sì ní ká máa wò ó ó lọ bí 600 ọmọ ẹgbẹ́ náà ẹgbẹ́ òsèlú apc pé wọ́n rẹ̀ rọlé pẹ̀lú ìpín ìdókòwò mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan tẹ́ pọ́n rà fún wọn ọ̀gbọ́ni abiodun ní àríṣe làríkà àríkàrí ègún tó kálùpá sí lónìí ọ̀rọ̀ tán náà ni yóò dà lẹ́yìn wọ́ọ̀la wọ́n ní bẹ́ẹ̀ bá sì gbà pé aláṣẹ fún tó lè ṣe ẹbù fọ́pọ̀ dangote nílẹ̀ wa nàìjíríà ó lóun fẹ́ kí àwọn orílẹ̀ èdè nàìjíríà kan náà ní ìpín ìdókòwò nínú iléeṣẹ́ torí pé owó yìí ó ṣe pàtàkì ló ń kú ká ní ó ń ṣàgbékalẹ̀ nǹkan wọ̀nyí wípé láti rí pé nǹkan ń rọ̀ fún àwọn tó jẹ́ pé wọ́n jẹ àǹfààní ẹgbẹ́ òsèlú apc bákan náà àtúngbọ́ pé ó tún pín ẹgbẹ̀lẹ́mù kó àwọn ẹ̀bùn lóríṣiríṣi torí pé òkun la fi ń gbé tìta àwọn oúnjẹ lóríṣiríṣi ló jẹ́ pé ọ̀tá wọn tọ̀hún ó tún wáá rú wọn lágbára yẹn fún àwọn olùgbé tó pé ó wà níbẹ̀ wọ́n ṣe àkíyèsí wípé owó tẹ rí àlejò lówó bí àṣà barista o lọ́dọ̀ yẹn máa nǹkan tẹ́ fi ṣe o okòwò la dá sí sí yín o tó àwọn ìtọ́rọ̀ mọ́ ti ẹ̀tọ́ yín tó bá ti ń dọ́dọ̀ yín ẹ̀mọ̀ bẹ́ẹ̀ sì lò ó torí pé àkèrè fún ta lẹ́ẹ̀mejì wọ́n ní ọgbọ́n tajú ẹgbẹ́ òṣèlú apc ní ilé ìgbàna olóyè babájídé damazio ó ṣàpèjúwe ìgbésẹ̀ bí ọdún kúkà tọmọ orílẹ̀-èdè wa nàìjíríà rere àti pé ilé òtún jẹ́ ìwúrí fún àwọn ọ̀dọ́ nílẹ̀ wa nàìjíríà lára àwọn tó yẹ pé ó tún sọ̀rọ̀ nínú àwọn aṣáájú ní sílónà láti rí alhaji ag sadiq tó ṣàpèjúwe ìgbésẹ̀ tarakùnrin náà àtàwọn tó yẹ pé ó ja àǹfààní rẹ̀ oníyẹn náà débẹ̀ ó dúró ó ní gbogbogbò ẹ̀ ẹsẹ̀ wájú ní tẹ̀yìn wò sáré alára retí ìsọdọ̀tún náà nílẹ̀ yìí bá àgbà sí gbàgbé kí wọ́n fìbò wọn wọ́n fi kí aṣojú bọ́lá ahmed tinubu fún sáré ẹ̀kejì wọ́n sì máa gbàgbé dókítà ọbáfẹ́mi kadri amsa náà díje fún gbogbonà ẹgbẹ́ òsèlú apc pé ìdìbò náà wọ́n fi kàn lẹ́yìn ní pẹ̀pẹ̀ ẹ̀ tó jẹ́ ọ̀gá àgbà ìtẹ́wọ́rọ̀ wọn ti biodun coca foundation lẹ́kàn adeleke ó ní ìgbésẹ̀ tarakùnrin ìgbé lóní lágbára yìí fún ìdókòwò ti dangote refinery inú àwọn dùn sí lọ́pọ̀lọpọ̀ torí pé ọlọ́pàá pé wọ́n máa ṣe fún èèyàn ní ẹ̀sán rere ó ní àwọn tó wá jà àní yìí nítorí wọn ti jẹ́ àwọn ara wọn tó jẹ́ pé ó ti ní ìpín iléeṣẹ́ ìfọpo dangote wọn ní ọ̀gá àgbà biodun foundation ó ní inú òun dùn ó ní ilé yóò tún jẹ́ kí òmìnira wọn ti lówó dé kó wà fún àwọn tó jẹ́ pé ó jẹ àǹfààní náà lagos island bákan náà ni ti fútẹ̀dọ̀ nípa ìnáwó akédélé ogúndé ògúndépò láì gbàgbé ìfi akimadé ọgbàgbà tó jẹ́ pé ó jẹ́ àǹfààní ìpín ìdókòwò yìí ó ní ọjọ́ iwájú yín ti wà lọ́wọ́ yín báyìí o torí pé

0: darí àwọn ẹ̀tọ́ tó yẹ kan dọ́dọ̀ yẹ wọ́n pé ẹ̀sìn má gbàgbé olóore yín o bí òun ṣe gbé láàárọ̀ ti tòun kò ní ṣe bẹ́ẹ̀ fẹ́ ń tẹ̀síwájú tá a sì táàfù àjẹ́ náà bí para àti ìmọ̀ kásá máa ṣe dáadáa.
1: Kọ́lọ̀ ń gbàgbọ́ ìta bá ṣe ní ṣe olóore wa. Òkú ọdún ìròyìn iléeṣẹ́ Bond FM 92.9 náà ló ń tẹ̀síwájú ìsinmi Kọ́lọ̀ ń jẹ́ ká ṣe ìsinmi ayọ̀. Nínú Allied People's Movement APM tí wọ́n ti ń sọ̀rọ̀ láàárọ̀ tòní nípa ti àwọn agbon rírọ̀ eléyìí tí wọ́n jí gbé. Wọ́n ní wọ́n bẹnu àtẹ́ lu ìṣàkóso ìjọba ààrẹ Tinubu pé torí kó dàbí pé ìṣẹ̀lẹ̀ nípa ètò ààbò lórílẹ̀-èdè ó dàbí pé ìṣàkóso ààrẹ wọn ò ní ọgbọ́n ọnú tó àti ètò ti lè rí pé wọ́n gbógun tì kí wọ́n lè ba ìjà lájàyè. Ó nítorí pé gbogbo ìṣẹ̀lẹ̀ tó bá yẹ pé àwọn ìṣàkóso ìjọba tó wà lórí àlééfà wọ́n lákàkì ni wọ́n sì mọ ọgbọ́n ọnú tí wọ́n lè lò tó fi jẹ́ pé wọ́n wo gbogbo kọ̀rọ̀ kúndé ọ̀nà tó máa gbà tó fi jẹ́ pé àwọn tó ń jínigbé yìí wọn ò ní tún gbórí mọ́ wọn ò ní ṣe bẹ́ẹ̀. Dà mọ́ ó ba àwọn ọlọ́kàn jẹ́ púpọ̀ wípé ilé yìí kò ṣẹlẹ̀ ó wá dàbí wípé ètò ààbò ẹ̀mí àti dúkìá àwọn ọmọ orílẹ̀-èdè yìí ó dàbí pépà ni ò tó wà lórí àlééfà furu gbàtẹ́gùn fẹ́ kó fẹ́ dànù àròyìn jáde nínú àtẹ̀jáde tí ẹni tó jẹ́ adarí fún ikọ̀ tó ń ṣe ìpolongo ìyẹn tí wọ́n pè ní strategic commissions of Makinde / Daura presidential campaign organization DPCO ni ọ̀gbẹ́ni Richard Ihediwa òun ló sọ láàárọ̀ tòní pé gbogbo ẹni lòun fi sọ ọ ọmọ orílẹ̀-èdè lòun ti lòun jẹ́ òun lòun tóun ṣe ń wo òye bí ètò ààbò ṣe lọ lórílẹ̀-èdè tó ń jínigbé lọ́sùn lọ́sùn yìí ó dàbí pé àwọn ìṣàn tó ń ṣe ìjà lórílẹ̀-èdè ìjọba Nàìjíríà wọn ò ní akáàkì wọn lágbára tó láti ṣiṣẹ́ náà wọ́n ní ètò jẹ́ ìbànújẹ́ ni pé ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2026 àwọn ẹgbẹ́ pàá ń sàmìyà ọjọ́ tá a gbòmìnira ló jẹ́ pé wọ́n ti wá jí àwọn agùnbánirọ̀ tí ilé wọn tó mọ́kàndínlógún tí wọ́n jí wọn gbé àwọn tó yẹ kó wọ́n ń lọ sí gúúsù ìlà oòrùn south east àti south south tí wọ́n lọ fẹ́ sí orílẹ̀-èdè bàbá wọn ó lóun jọ tó bá wọn kàn jẹ́ tó fi jẹ́ pé àwọn fi ní pé òun nílò láti sọ̀rọ̀ síta sọ̀rọ̀ sókè kọ́ wọn sọ̀rọ̀ síta ó dàbí pé ìṣàkóso ìjọba yìí wọn ò ní àkáàkì tó ìdílé tó jẹ́ pé àwọn tó ń jínigbé tí wọ́n ń pa èèyàn wọ́n tún bọ̀ wá ń tẹ̀síwájú wọ́n tún gbìyànjú sí nínú ètò ọ̀hún àpò ìjọba àpapọ̀ lákèsí pé àbá iṣẹ́ ń wò yìí ó dà pé iye ẹgbẹ́ òṣèlú tẹ̀ ò ti lè fà ẹ̀ lágbára tó nídìí èyí ẹwọ́ ọ̀rọ̀ kan fi ṣàlàyé lórí ètò ẹ̀mí àti dúkìá àwọn aráàlú yìí ó ṣe pàtàkì sí orílẹ̀-èdè wọ́n níta bá tún àwọ̀ gan ìnira ìpèníjà tó pọ̀ lọ́kùnjọ̀kan òun náà ló ń bu kojú àwọn ọmọ orílẹ̀-èdè tí ó dàbí wí pé àwọn tó ṣe ṣàkóso yìí wọ́n ò rí tí wọ́n rọ̀ rá o kò sì sọ́ra rọ̀ tèmi kọ́ mi sọ ẹni tó jẹ́ adarí fún Allied People's Movement ní campaign team wọn ìyẹn ọ̀gbẹ́ni Richard Ihede òun ló ń sè láàárọ̀ tòun nínú ìwé ìròyìn Sunday Telegraph.
0: Kò burúkú ìbàjẹ́ fọ sí àti sàlàkọ́ sí pẹ̀lú Morudin Olumide Adonka Koko fún Sunday ní kò burúkú ìbàjẹ́ lẹ́jẹ́ kí mìíràn tó tẹ̀lé ẹ lọ wípé ọ̀rọ̀ ṣe ni wò kó lè mọ ẹni tọ́jú pé afẹ́ tẹ̀lé. Wọ́n wá ní òròmọdé ń bẹ lábẹ́ òrùlé lóbìnrin pé kò sówó lẹ́kọ̀ọ́ etí léwọ̀n òní jáàgbé pamọ́ o. Ǹjẹ́ jẹ́rọ̀ pé lóyún The Nation láàárọ̀ yìí Sunday Tribune náà tún gbèrò pé abiyamọ àwọn òbí àti alágbàtọ́ àwọn agunbánirọ̀ ogún ta pé wọ́n jẹ́ ẹgbẹ́ pamọ́ nígbà tí wọ́n rìnrìn àjò láti ìlú Ìbàdàn ní ìpè ọ́ wọ́n ni à ń béèrè fún bílíọ̀n kan náírà ìyẹn jínigbé o. Wọ́n ní fóònù àwọn ọmọ àwọn jẹ́ pé sí àwọn táwọn fi mọ nọ́mbà àwọn ìyá àti bàbá ṣùgbọ́n wọ́n bá ṣe àbẹ̀wò sọ́dọ̀ Olúbàdàn tìlú Ìbàdàn bá wa ní ìlú Ìbàdàn ọba ládọjà ní ibùgbé wọn ní Bódìjà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Alákòóso fún ọlọ́pàá Olúgbẹ́ngà Abímbọ́lá náà wà ń kalẹ̀ àsẹ́yìn tù sẹ́yìn lánàá ní òkè Ògùn ọba Sẹ́fíù Adéyẹrí àánú ògbẹ́yìn. Lọ́wọ́lọ́wọ́ ilé aṣẹ́ àgọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ní òbí àti alágbàtọ́ díẹ̀ náà ló kù. Wọ́n ní ibi tí wọ́n kó àwọn ọmọ náà sí nínú igbó kìjikìji àwọn ọmọ náà ti ń ṣiṣẹ́ lórí ẹ̀. Kódà ẹni tó jẹ́ alákòóso ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ilé iṣẹ́ àgọ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo ni wípé láìpẹ́ láwọn ọmọ tó lọ bí ogún tó jẹ́ pé wọ́n jí gbé pamọ́ wípé wọ́n padà sí ìkáwọ́ àwọn òbí wọn. Wọ́n ní bẹ́ẹ̀ àbá sí gbàgbé kankura sí àkíyèsí wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ ilọ̀ ogun lọ́jọ́ pé wọ́n rìnrìn àjò láti ìlú Ìbàdàn lọ sí ìpàgọ́ àwọn agbọ́rọ̀ ìyẹn ní ìpínlẹ̀ Akwa Ibo lóòjọ́ Thursday tó kọjá ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún ọjọ́ ti sí tó jẹ́ pé àjọ̀dún òmìnira tó jẹ́ pé ìpòdì kan bó ṣe mẹ́nuba. Wọ́n ní bọ́ọ̀sì mi jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́jọ́ pé wọ́n fi kó àwọn ọmọ yìí ní ojú ọ̀nà Òwerri sí Onitsha láàgbẹ̀ tó sì máa tún jẹ́ Umuahia ní ìpínlẹ̀ Ibo. Ṣùgbọ́n àwọn òbí àti alágbàtọ́ ni Olúbàdàn tìlú Ìbàdàn àsẹ́yìn tìlú sẹ́yìn àwọn ìpè tó pọ̀ tí àwọn ajínigbé Tinubu ni pé a fẹ́ gba 50 million naira fún àwọn ọmọ kọ̀ọ̀kan tó wà ní ìkáwọ́ àwọn. Báwọn ọba sì sanwó yìí níbo náà ti fẹ́ rí bílíọ̀nù kan náírà kí làwọn ń tà. Bákan náà tó wá sọ̀rọ̀ lórí kan àwọn ẹbí láti rí Alhaja Akande láìpẹ́ Oyinbọ́lá Akande ń san ara wẹ́bẹ̀ pẹ̀jọ́ dákun Olúbàdàn tìlú Ìbàdàn ẹ gbàgbé wa o àsẹ́yìn tìlú sẹ́yìn ẹ gbàgbé o iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá ẹ gbàgbé o ṣùgbọ́n tó jẹ́ alásùwọ̀n ọlọ́pàá ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Olúgbẹ́ngà Abímbọ́lá ẹ lọ fọkàn balẹ̀ ẹ má dàwó kankan ojúṣe ẹni kò ṣe é sá fún àti ibi tó yẹ pé wọ́n kó àwọn ọmọ náà sí a sì padà gbà ni wọn lọ́yẹ̀ nǹkan kò ní ṣe wa o ojú wẹ́kìn The Nation bákan náà Sunday Tribune Morning Nigeria àtàdúrà àti ìwúrẹ́.

wà sí sọ ní ẹṣin okùn bí pọ́pọ́ lọ́wọ́ yín bó ṣe mú lérí tó ṣiṣẹ́ láàrin ọdún mẹ́ta tẹ́ ẹ fìbò yàn án sípò láti àpápá Etíọ́sà Lagos mainland Lagos island àti Sùúrù lérè akẹ́kọ̀ọ́ tó lé lọ́ọ̀ọ́dúnrún jàǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ogunlọ́gọ̀ àwọn akéré irinṣẹ́ x-ray nílé ẹ̀kọ́ jẹ́nẹ́rà ilé ìgbẹ̀kọ́ tó fààyè gba akẹ́kọ̀ọ́ 1,500 nílé ẹ̀kọ́ Lasutec àti ètò ìrànwọ́ fáwọn ọ̀dọ́ àti àgbàlagbà àárín gbùngbùn ìpínlẹ̀ Èkó ń tẹ̀síwájú pẹ̀lú ẹgbẹ́ APC bí wọ́n ṣe mú lérí wọn ṣe ìrìn àjò ìdàgbàsókè ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o gbogbo olùgbé àárín gbùngbùn ìpínlẹ̀ Èkó ṣe ká tẹ̀síwájú lótòdìbò lọ́jọ́ kẹrìndínlógún oṣù kìíní ọdún 2027 ṣé ń kọlẹ̀kùn gbọ̀ngàn ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan nítorí ìtẹ̀síwájú àṣeyọrí ẹ dìbò fún sínátọ̀ Wàsíù Sani ẹ ṣí lọ́kù tọkàntọkàn ẹ dìbò fẹ́gbẹ́ APC látọ̀kẹ̀ désàlẹ̀ APC Wàsíù Ẹ̀ṣinlọ́kù Sani Campaign Council lórí gbọ̀wọ́ ìpolongo yìí o.

0: kókó ní wọlé sábọ́rẹ́ fẹ̀ ó mọ̀ ní tẹ̀sí wájú àwọn ìpínlẹ̀ mẹ́rìndínlógójì tí olúlẹ̀ wa àbújá ìlú ọbẹ̀ bẹ́ẹ̀ ṣàtúnjọ lálẹ́ kan tí ó gbẹ̀yìn láti mú àwọn ìròyìn wa ló fi yàtọ̀ sí àwọn iléeṣẹ́ rédíò míì ọ̀gá lọ́gọ̀ọ́ máa jẹ́ lọ́jọ́ kọjá o ẹ̀sìn tó síwájú ti gba kò kìíní ná àǹdá tọ́mì ni bàbá wa ní kádà lẹ̀ ká tó sà àbúrò mi àrọ́wà sí mi ẹranko kiri kọ́ lẹ́kùn ní agejò èèyàn tó pẹ́ gàjánà kú lọ́sàn pé arí nǹkan kù bá a bá rí ni dandan ní ká sọ pé ara rìn ọjọ́ kọkànlá oṣù kẹwàá ọdún
1: 2026
0: lọ lọ 1999 àdá kòkòrò ìlẹsẹ wọn lè béèrè lọ́wọ́ rẹ o
1: ó yẹ kó ọmọ mo rò pọ́ dúyìn la fẹ́ sọ déètì mi wọ̀ pé a fẹ́ rọ sí padà fẹ́ ká lọ mú mi sọ ti ń bọ̀ wá
0: sẹ̀rẹ̀ yà wò rí i ọgbọ́n mo fẹ́ dá sí ìbàdàn ẹ̀jì nọ́ńdà kò burúkú bàjẹ́ níwọ̀n ìgbà nígbà tí wọ́n pè ní gbélégbọ́ wọ́n nílò lóògùn ẹ̀mú lóògùn ńlá ìlàmúdà kan náà olólùfẹ́ ní sẹ́fọ́n fm náà ni ìyá ẹ̀rọ pé wọ́n ní ọ̀nà ọ̀tàn rere sí ìlà ọ̀ràn ògùn ti di pàkúté ikú o ọba aláìlú àkan ló ń ra wọ́ ẹ̀bẹ̀ ìyẹn ọba lukumanu adesola ojo fadipe lọ kọjá sọ́dọ̀ gómìnà ìpínlẹ̀ ọ̀sùn ipe àgbà tí ò kẹsàn ọ̀rọ̀ kẹtàn sáré o gómìnà ìpínlẹ̀ ọ̀sùn ẹ tètè máa ń gbé ìgbésẹ̀ lórí rẹ̀ o sẹ́nẹ̀tọ̀ adémọlá adélékè èké bàbá oníjó wọn ní tá a bá ní ká máa wò ó láàrin oṣù méjì gbáko ìjàmbá mọ́tò àti alùpùpù tó jọ ń pẹ́ sẹ́lẹ̀ ní ojú ọ̀nà yìí ó ń lọ bíi méje ni tó sì jẹ́ pé ẹ̀mí ló jẹ́ pé ó ń bá a lọ wọn ní tí gómìnà ìpínlẹ̀ ọ̀sùn bá lè bá ń gbé ìgbésẹ̀ yìí wọn ní ojú ọ̀nà ìlú ọ̀rọ̀ǹgbò yìí àti lọ sí òṣogbo yìí wípé kán bá ṣe àtúnṣe rẹ̀ wípé inú àwọn ó dùn sí lọ́pọ̀lọpọ̀ àtọ́ba àtàráàlú àtàwọn awakọ̀ lọ ra wẹ́ẹ̀bẹ̀ pé owó òdìlí fáwọn ìsábà pé ó gbàǹbá dọ́dọ̀ dì ó náà síbò náà lójú ọ̀nà bó ṣe rí ọ̀gbọ́nlọ́gbà níwọ̀n ìgbàdẹ̀gbẹ́ gbẹlẹ́gbẹ́ tó náà jáde lójoojúmọ́ ẹ̀yìn náà kà fún ti ìpínlẹ̀ ọ̀sùn.
1: ní lórí ìwé ìròyìn weekend trust jáde láàárọ̀ tòní ní ẹni tó ti jẹ́ ààrẹ fún orílẹ̀-èdè yìí rí nígbà kan yẹn ọ̀gbẹ́ni goodluck jonathan ti ń sọ wípé ṣe rí ìpínlẹ̀ bayelsa ìlú tóun ti wá yóò máa dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ olóògbé abacha ni kí nìdí òun náà ni wípé wọ́n gbìyànjú lásìkò tiwọn ìyẹn jẹrẹ sọ́ni abacha nígbà tó jẹ́ alákòóso lórílẹ̀-èdè wọ́n dá ìjọ state wọ́n dá sí ibi tó pé wọ́n yọ kúrò nítorí láàrin former rivers state táwọn náà fi wájú láti ọdún 1996 wọ́n lè jẹ́ nǹkan gbòógì tí olóògbé náà tí wọ́n jẹ́ pé ó ń jẹ́ kí inú àwọn dùn ní gbogbo ìgbà táwọn sì rí i pé oore gidi òun ni wọ́n ṣe fáwọn ọ̀gbẹ́ni jonathan ní sọ̀rọ̀ yìí níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ kan tí wọ́n ti ń fi àmì dá wọn lọ́lá ìyẹn tí wọ́n fi ń sàmì ayẹyẹ ọdún ọgbọ̀n ọdún eléyìí tí wọ́n ti dá ìgbé ìpínlẹ̀ bayelsa tí wọ́n ti dá sọ́tọ̀ tó fi jẹ́ pé òun náà láti bí ọgbọ̀n ọdún báyìí ló ti wà lókè gẹ́gẹ́ bí ìpínlẹ̀ wọ́n ní ohun tó dùn mọ́ àwọn lọ́nà ni pé àwọn ní láti sọ eléyìí torí pé táwọn tó ń téèyàn bá ti kú wọ́n níṣẹ́ tó bá ṣe dáadáa sílẹ̀ èèyàn máa ń rántí ẹ̀ ni wọ́n ní pé nǹkan tí ọ̀gbẹ́ni jẹnẹrẹ sọ́nà àbájá ṣe ó jẹ́ ohun tó dùn mọ́ àwọn nínú wọ́n ní pàápàá àwọn tó ìmí ayẹyẹtọ́ fún àwọn náà yìí wọ́n láwọn dojú ẹ̀kọ́ ẹni tó jẹ́ ọ̀gá àwọn tó jẹ́ ẹni tó máa ń gbà wọ́n lámọ̀ràn tó jẹ́ ẹni táwọn ń wò ní gígí nínú ètò òṣèlú ìyẹn olóògbé chief dípẹ́yẹ alámẹ́síà wọn ní pé torí pé àwọn ni wọ́n gbé àwọn wá sínú ètò òṣèlú gẹ́gẹ́ bí ìdákejì gómìnà lásìkò ìgbà náà wọn ní torí ìdí èyí inú àwọn dùn fún àmì ayẹyẹ tó fi dá wọn lọ́la yìí wọn ní mo tó dùn náà àwọn jù òun ni pé olóògbé sọ́ni àbájá lásìkò tiwọn wọ́n gbé ìgbésẹ̀ láti dá ìpínlẹ̀ náà sílẹ̀ tó jẹ́ pé títí di èní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ń ṣẹlẹ̀ nínú ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé ibi tá a

0: be won se mo bi ta wa bye bye awon se sorry olohun dupo si du ma won nu pe awon na won ni ipinle eta awon ton won le so pe ipinle awon leleyi won na opolopo ojo to ti ro to je ti famo won ni sugbon labe be na awon si dupo pe won da sile awon si nde awon nkan aseyori kokan ton won ti papa julo en to je gomina ni ipinle ohun iyen gomina diri won ni ise takuntakun ton won na nse le won ti debe o je to te ko tun mu ki ipinle na ko tun bo ma te si waju ni je yi won de se o te fi ami eye da won lola awon tun wa dupo I want to add a corner of another law. I see Papa. Oh, no, General Sonia, but you are 4 late. You want to put Orin Lagan. You want to be like, but yes, I know where you can trust. You are going to go to Jonathan. So this is all right. Laro to me.
1: Go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, o ti ton laje ku duro lo lo je ka tun lo si ipinle ogun lo je gbe oselu episo sosowo ogun efori biasa tujo lale kan won en to je pe rudije fun ipo gomna no egbe oselu apc ni ipinle ogun fun idibo wo ti o wa ni odun 2027 senator olamilekan adeola topo mo si jayi oni se ri idaloju nbe fun awon se ra awon egbe oselu alatako won ni won o ti e raaye kankan o roju to ara won la je pe o ti fe kan le je dije fun gogoro no egbe osuru won ni ya de bi odoro won ni lo lowo e la ambassador koja ati da tan se pa garabia wi pe a wo tin lo ni egbe alatako ni won yanju laarin ara won wi pe egbe oselu apc won o ri kokan la o to pe won mo folo ki lara ni ibu gugu to pe ma waye ni odun 2027 won ni ke lo kole atan to fe dije fun gogoro tabi ekeji ni egbe masofin wi pe no egbe oselu apc won o ri kokan la ni bi akan si adura special prayer a lesson to ko waye ni Ake Palace Grand to wa ni Ake ni ilu Abeokuta no ni fun parliament fun eto dibo gugu odun 2027 n to da o fi adura to ku de ka to o fi adura ati wure gugu won ko papo ko egbe si APC yo ri ka pon la o ko gbe alatako won ni won roju ara won gan ba yo ni won gbadi gbagbe le pon le ti na ka la ro ye
0: ninu we ro yin Sunday Telegraph to jade la ro to ni na mo tun rin won tun rin ibere mo lo si ipinle Anambra Monique Duko Odi Odi alaga ijoba ibile mokanlelogun bayi nibi to tin ro won pe mo kiyin ku be awon omo le Nigeria o ti jenu no baro in Sunday Telegraph jade la ro to ni gomina Anambra iyan gomina Chukwuma Charles Sododo no ti so pe won ra fun awon alaga ijoba ibile mokanlelogun bayi nibi won pe mo kiyin ku orire o le ku orire amo office te en wa yi ise le wa se ise gidigidi le wa se se ta wo baba agba ni lo ti se nle ohun lo fun mi je pe ina tun ipinle le ko elu wa bo so le be ke ma ko si ni de pe ise te ba wa fe se e se pe nko te fe se o jo ohun tun ma mu idrokun ati irorun ba omo omo olugbe gogo bi ijoba ibile te ba wa ta ko tun wa mu oriyin to ipinle Anambra o so le ibi ti won tin se ibura fun ona to wa ni because of light house ni oka nibi ti igba keji gomina ohun iye dokita oyin achuku ibezim to ona wa be ko lawon jako jako ninu ìṣàkóso ìjọba tí wọ́n ti péjúpésẹ̀ síbi ètò ohun níbẹ̀ ni gómìnà ti ń sọ pé mọ́tún kí yí kí oríire lẹ́ẹ̀kan ṣe torí oríire ni wọ́n yàn yín àmọ́ ẹran tí wípé ẹ ti ṣe ń gba ipò yìí bẹ́ẹ̀ ti ṣe ń gba ọ̀pá àṣẹ láti wà nínú ọ́fíìsì kíní tẹ́ ẹ bá wọlé báyìí ẹ dájú pé ẹ̀bẹ̀rẹ̀ iṣẹ́ ni iṣẹ́ tẹ̀lé máa ṣe kò sí pẹ́pẹ́ fẹ́ pápọ̀ yìí o iṣẹ́ tẹ̀ ẹ ṣe tó làmì láaka nínú ìgbésẹ̀ àwọn olùgbé gbogbo ibi ìjọba ìbílẹ̀ tẹ́ ẹ bá wà òun làwọn fẹ́ kẹ́ máa ṣe o nítorí pé ohun ọrí ṣe òun la rí ká o ìta bá ṣe hàn lè gbàgbé bẹ́ẹ̀ ṣe dáadáa ó wà kọlẹ̀ bẹ́ẹ̀ ṣe dáadáa àwọn lápò láti pé pàápàá wọn tó ti ṣe tẹ́lẹ̀ rí torí wọ́n ṣe dáadáa tó lápẹ̀rẹ̀ lóye lápẹ̀rẹ̀ náà láǹfààní wọ́n ti wá pè kẹ́ wá sí ìlú báyìí ẹ wá sí ìlú o ẹ má jẹ ìlú ẹ ṣiṣẹ́ yín bó ti tọ́ àti bó ti yẹ wọ́n ní tá a bá gbàgbé ọgbọ́njọ́ oṣù kẹjọ ọdún yìí ó náà ni wọ́n ṣe ètò ìdìbò tó gbé àwọn ẹ pé gbogbo àwọn tó yà díje dípò lábẹ́ bó ṣèlú All Progressive Grand Alliance àwọn náà ni wọ́n wọlé ní ìpínlẹ̀ ọ̀hún ló wá ràn wọ́n pé ẹ má bójú wa jẹ́ o ṣé ọlọ́run ò bójú mi jẹ́ eléyìí tí màlẹ́ kàkọ́ ẹni pọ́n dúpẹ́ lọ́wọ́ ẹ́kẹ́ mi lọ́lẹ̀ dúpẹ́ pé bí ọ̀rẹ́ yín ló kà gan bẹ́ẹ̀ ṣe ara mi pé ẹ bójú mi jẹ́ nídìí èyí ẹ ṣiṣẹ́ takuntakun iṣẹ́ tó máa lámìlaka tó máa ṣe àwọn aráàlú láǹfààní òun náà nìkalẹ̀ níbi tí ẹ tó jẹ́ ọ̀gá àgbà fún àwọn adájọ́ ní ìpínlẹ̀ ọ̀hún ìyẹn justice barrister tó chukwu nweke san tó ti mọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àmì

0: mí.
1: A mí, ẹ ṣeun gọ́dà.
0: Gbogbo ẹ̀ náà ni olóòtú wa tó kọ́ lẹ̀.
1: Tó kọ́ lẹ̀.
0: Ọ wàá jọ gbogbo ẹ̀ papọ̀.
1: Bẹ́ẹ̀ni, yóò di òun.
0: Hello.
1: Ìpín ti já pọ̀ mọ́ra wọn.
0: Ìyá tó ń àwọn ìpín ń kọ lóko. Orúkọ yín bọ́lá ti pè wá.
2: Adájí Bíntín Láyé lájọ fẹ́ wú.
0: Bíntín Láyé ní ṣókí ojú wo lẹ fi wú.
2: Fẹ́ rí àfà ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀rọ̀. Màmá méjèèjì náà lọ yẹ ká kó ọmọ wa. Torí ìgbà mi, torí wọ́n lè bá ẹlẹ́yà mi pàdé. Torí ṣe pé ní Ọlọ́run sá ti to gbogbo ẹ̀.
0: Ẹjọ́ àwọn ẹ̀ṣẹ̀gà ojú òkúta bá ti pè ẹ má gba ọ̀kọ̀rọ̀ wọlé. Ìmọ̀ọ́mọ̀ ọpẹ́ lóru olóyè Fakọ́rẹ́dé Àgékùjọ ní látàdú Èkìtì àwọn pé Bound FM rí. Ibi tá a bá ti pè sí náà ní kẹ́ ẹ máa lò. Ẹ̀rọ ẹ̀rọ ni. Ẹ̀lú. Àwa nìyẹn o láti bo. Ìka ò dá o.

0: 9. Ìtẹ̀síwápọ̀ kárí ayé.
1: Àríkẹ̀, inú wọ́n dẹ́kun orojú kòkó báyìí.
2: Ojú lọ ṣì rí, ṣé àwọn tí ìyàbọ̀ ẹjẹ?
1: Òun ló ṣe.
2: Ẹni bá lé ọgbọ́n ṣe ilé fùrù kọ̀kọ̀ bí ẹni gbé ilé sòkìdí lẹ̀ka. Yóò gbé iléeṣẹ́ kìdí ló ń kọ́ lọ sí ìdíyẹ lánàá. Bẹ́ẹ̀kẹ̀, òkè tẹ̀yẹ òní ti tọ́sà jọ̀nà. Ṣé o ti kárí wọnú bí èpò ló tó fẹnu kan
1: yìí? Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan.
3: Àwọn wà ní ti ṣe báyìí nínú fẹ́ mi.
2: Ṣé èmi ni màá ṣàlọ́ sọ fún pé kẹlẹ́ mójú tó ara yín? Bàbá wo fẹ́ ká máa kárí o? Ó lè mogi bàbá òkè ehò.
1: Ìwọ lọ́sọ̀ọ́ pé ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè ehò. Kọ́ máa ráyé tó gbé ìjà lẹ́ẹ̀rẹ́ fún ọ̀pẹ́ ìtọ́rọ̀ ni.

0: Nsúbẹ̀ náà nílẹ̀ mọ́. Òun náà ló fa tí n fi tún rí bàbá òkè ò lákọ̀tọ̀ nípa ìlera ara wa. Nítorí pé ẹ mọ̀ pé nípa ìlera ẹ̀dá, ó jẹ bàbá òkè ò ogún púpọ̀. Ẹ sì mọ bàbá òkè ò lórí pé bàbá òkè ò kà múlùmọ́là o. Lórí nǹkan ẹyọ kan ṣoṣo, òun náà ni.
1: Kí ni àwọn nǹkan tó máa fa ìpèníjà iṣan ara?
0: Ẹ ṣeun atókùn, ìwákà yìí ò ní dàrú. Àkọ́kọ́ ń bẹ̀, pé téèyàn bá ní àrùn tá ń pè ní àrùn gbajúmọ̀ rí, a máa ṣàkóbá fún inú ara. Ẹlẹ́ẹ̀kejì, òun ni kẹni tó ń bá obìnrin ṣeré láti ń ṣe àládà rẹ̀ lọ́wọ́, a máa ṣàkóbá fún iṣan inú ara. Ẹlẹ́ẹ̀kẹta, òun ni ká máa ṣẹ̀yọ́ bí ẹ̀mejì bí ẹ̀mẹta, kí a máa ṣàkóbá fún iṣan inú ara. Ohun tá a ṣàpàdé rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀, gbogbo àwọn nǹkan wọ̀nyí máa ṣàkóbá fún iṣan inú ara tí kò ní jẹ́kẹ́jẹ́ oríbi lọ dáadáa. Tó bá sì ti kóbá iṣan, ara ò ní ṣe dáadáa mọ́. Èèyàn sì mọ̀ pé bàbá òkè ò mọ nǹkan méjì ju iṣan ara nìkan náà lọ. Lórí àìsàn ara yìí tó bá ti wọnú ara, a máa fa àìlèṣe déédéé fún ọmọkùnrin tá ń pè ní ìdákọ́lẹ̀. Ìwọ ọmọkùnrin tó wúra ẹ̀dá tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì, ara rẹ̀ ó ti wálẹ̀. Nígbà tó jẹ́ pé ọtí ẹ̀ nílé ìbá obìnrin rẹ̀ ṣe lẹ́ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀. Àbí máa fa àìlèṣe déédéé fún ọmọkùnrin tá ń pè ní ìdákọ́lẹ̀. Ìwọ ọmọkùnrin tó wúra ẹ̀ dáadáa tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì, ara rẹ̀ ó ti wálẹ̀. Àbí ìwọ tó jẹ́ pé ọtí ẹ̀ nílé ìbá obìnrin rẹ̀ ṣe lẹ́ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Àbí ìwọ tó tiẹ̀ jẹ́ pé ní ara tiẹ̀ ò tiẹ̀ ní gbéra dáadáa dépò pé ó lè ṣe ojúṣe rẹ̀. Mo ní tó bá ti nípa ìníjà nípa iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin, dìde lẹ̀ máa bọ̀ wá bàbá òkè ò ní shop number 10A Oyekola Plaza opposite Deeper Life Church ní Jákàndé Ìsọlọ Road. Ibẹ̀ ni bàbá òkè ò wà báyìí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lè pe bàbá òkè ò sí 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 08022613442 08022613442 ọmọ ọdún mélòó ni wọ? O tí ju ọmọ 40 years lọ, o tí ju ọmọ 50 years lọ, o tí ju ọmọ 70 years lọ tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ọ ti da tó wẹ̀lẹ̀. Mo ní tọ́ bá wá bá bàbá òkè ò, ìwọ gé ó mọ̀ ìpé ní ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè ò. Àwọn ò mọ nǹkan méjì o bí iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe ẹ̀ déédéé lọ́dọ̀ aya rẹ̀. Lórí iṣan ara tí bàbá òkè ò ń sọ̀rọ̀ nípa yìí, nǹkan tó ti ṣẹlẹ̀ sí mi gan-an fúnra mi rí ni, tí mo sì lo oríṣiríṣi oògùn lórí nǹkan yìí tí nǹkan yìí ó lọ yóò tún padà wá. Nígbà tó yá ni mo pàdé bàbá kan, bàbá yìí ló ṣètọ́jú àrùn ìdákọ́lẹ̀ ìfun mi. Òun ló fi já sí pé ní gbogbo èèyàn tó ń wá sọ́dọ̀ bàbá òkè ò lórí ìdákọ́lẹ̀ tí máa sọ ọmọkùnrin dọ̀lẹ́, àwọn náà gbà pé ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè ò. Pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú tiwa tó mú kú ńbẹ, tó bá dọ́dọ̀ bàbá òkè ò ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ti Ìsọlọ Road. Ibẹ̀ ni bàbá òkè ò wà báyìí. Pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run tiẹ̀ náà ní sọ̀rọ̀ sí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òkè ò 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442.

0: ni abala iso kini nkan ti a ma mu enu ba odun na ni ki se aimo fun oloko pumpkin lawon oloyibo npe le ti awa yoruba npe ni elegede ani elegede je iso ti odun tori rogodo o je iso alawo ofefe si omi osan elegede je iso berry ope eyan feran lati ma je ni sise sunsun tabi ki won yan lati je ki won je lasan yato si pe odun elegede wa nutritious ti o so po mo ilera ti o po o ni awon akonu bi vitamin a c e k potassium iron calcium phosphorus zinc manganese ati be lo ida 82-84 e je omi nigbati elegede to won 80 gram ni 84 calories ajinde ara a ma je fun enikan kan wa lagbara olorun ba a oni saisan lase eledumare ka lo gbo lodo onimo onje ti a ba pada de baba oke o olorun eni ti olorun gba owo won sise itoju isu ara won wa ni kale lati so fun wa bi isu ara wa gbodo se wa ni alaafia
1: e ka bo pada ipe baye gbadun te ti waju le se bond fm 92.9 onimo onje to ti wa nile agbara e ba daruko yin lekun rere
2: oruko mi ni dietitian adejoke adeniji lati ile osan national orthopedic hospital igbobi ni eko
1: ero pumpkin ti a mu enu bayi ani ajo eleto ilera agbaye iyen national institute of health won ni cup elegede kan le pese igba vitamin a ti won recommend lojo se lo to ni
2: bẹ́ẹ̀ ni elegede jẹ́ èso tó wúlò púpọ̀ púpọ̀ tó sì ní èròjà aṣaralóore nínú púpọ̀ púpọ̀ kọ́ọ̀pù kan elegede tá a gé kéékèèké ó fún wa ní èròjà tó ṣe àǹfààní fún ara gidigidi tó sì lè ṣètò vitamin A tí ara nílò ní ọjọ́ yìí elegede gangan ní odidi àti ẹ̀yìn ẹ̀yẹ ó ní àwọn èròjà kan tó yẹ pé iṣẹ́ tó ń ṣe ni láti dènà àìsàn àwọn à ń pa àwọn kan ní antibacterial protein tó wà nínú elegede gangan àti nínú òróró tó jáde láti inú kóró tó wà nínú elegede so iṣẹ́ tó ń ṣe ni láti dènà àrùn bíbí ìta ṣe ní pé wọ́n ní antimicrobial
1: bí a tún ṣe kàánú a rí pé elegede ó pọ̀ ní antioxidant bíi alpha carotene beta carotene àti beta cryptoxanthin kí ni iṣẹ́ tí àwọn eléyìí ṣe lára.
2: bẹẹni ọkùnkùn iṣẹ tí antioxidant ń ṣe lára ẹtùnú púpọ nínú èso elegede ni pé wọn máa ń bá wa ba iṣẹ àwọn èròjà tó máa ń ṣiṣẹ burúkú lára tá à ń pè ní free radicals wọn máa ń bá wa baṣẹ wọn jẹjẹrẹ pé wọn ò ní lè ta cell tó wà lára jẹ iṣẹ tó ń ṣe ìyẹn àti antioxidant wọn tún máa ń reduce inflammation wọn máa ń wọn kì í jẹ kí àwọn nǹkan tó máa ń ṣiṣẹ lára tó bá tó máa ń ṣẹlẹ lára débi pé àwọn èèyàn fi máa ń ní ìrora wọn tún máa ń gbá wa dẹkùn lẹẹkan tí wọn tún máa ń dènà àrùn lóríṣiríṣi ọnà kì í ṣe alpha carotene beta carotene àti beta cryptoxanthin nìkan ni ó ní ó tún ní vitamin E tó wúlò fún ara lọpọlọpọ òun ló ṣe jẹ pé iṣẹ wọn láti dènà àrùn ni generally.
1: ǹjẹ́ ó wá ní àwọn tí ó yẹ kí ó yẹra fún ẹ̀fọ́ yìí àbí àwọn tí ó da fún jù láti máa jẹ.
2: Elegede dára púpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti jẹ kò ní nǹkan tó lè rí lè pààyàn lára nínú nínú nǹkan tá àtọ́lẹ́yìnbó ń pè ní fáíbà àwọn ṣákìtì nínú oúnjẹ nǹkan gidi tó máa ń ṣe fara elegede yìí ó le púpọ̀.
3: àríkẹ́ríkẹ́ èmi gbọ́dọ̀ tó rojú kókó báyìí.
4: Ojú lo ṣìrí ṣé àwọn tí máa bọ̀ jẹ́.
3: Èmi ni mo ṣe.
4: Ẹni bá rí ẹbọ ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni bí o lè sọ kìdí lẹ̀ ká tó wọ̀bùsùn. Yóò rò pé irinṣẹ́ kìdí ló ń kó lọ́sẹ̀dẹ̀ eré lánàá. Bẹ́ẹ̀kẹ̀ òkété yẹn ò ní tìtọ́ sàdédàjì ọ̀nà. Ṣé o ti kárí bọ̀ mí bí èpò ló tó fẹnu kan yọ.
3: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Èmi wá ní fi ṣe báyìí olólùfẹ́ mi.
4: Ṣé èmi ni màṣẹ́ sọ fún yín pé kẹ lọ mójútó rárá yín. Bàdá tá a fọ gámà kárí o. Ó wẹ egbògi bàbá òkè ehò.
3: Kí ló wí ni. ìwọ náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ́ mara yóò tó gun jalẹ́ rẹ fún lóko jẹ ọ̀pẹ́ yìí tó ń ronú gorogo ara títa jẹ ara títa ara yúwú kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ bàbá òkè o lè nípò gí atura lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀ bàbá òkè o kalẹ̀ sí shop 10A Oyekola shopping complex ládojúkọ Deeper Life Church Jákàndé Gate Òkè Afá Igbó Road ẹ̀pẹ̀ 08094471143 Bàbá òkè o, elégbògi débẹ̀ débẹ̀.
5: Àlàáfíà ọlọ́run kó máa bá gbogbo wa. Mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin. Èmi ọmọ yín bàbá òkè o, gbogbo àwọn èèyàn náà ti mọ bàbá òkè o lórí nǹkan ẹyọ kan. Òun náà ni iṣan ara tí máa fa ìdákọ̀lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe rẹ̀ déédé lọ́dọ̀.

0: ni yo ti sare wale abiko ti e mo le se bi e meji bi e meta kile to mo abiko da si pe ara ati o ti e ni dide dada depo pe o le ba obi lolufe re sere dada iwo to ba ti ni ipinija nipa isara ti ma so omokunrin di ole mo ni ko dide le ko mo bo wa baba boke o ni shop number 10 a oyekola plaza ni waju deeper life church ni jakande gate ni oke apa igboro ero ba ni soro baba boke o 08094471143 lori ailera olomokunrin ti mo nsoro npa o je nkan to ti se mi gan fura mi ri ti mo si lori sirisi nkan olohun to gbe mi pade baba tolohun lo fun mi o lo fi je si pe ni gbogbo awon eyan tan wa todo baba boke o lori idakole ti mo so omokunrin dole awon na mo pe olohun fun enikan si ju enikan lo omo odun melo wa ni wo o ti ju omo 40 years o ti ju omo 50 years o ti ju omo 60 years to je pe laarin iseju kan si meji iru ara re o ti wale mo ni lodo baba oke o olohun fun enikan se ju enikan lo a wa ni shop number 10 a oyekola plaza ni waju deeper life church ni jakande gate ni oke apa igboro ti n disa ara to ba wa lagbara a ma fa kiyan mo le rese gbe karin laarin iseju kan si meji ka bere si ma mi helele elomi yo ma rin gege bi eni ti fata be boyo lese re karin ka ma terin ki nkan ma rin kaakiri inu ara abi ki ara bere si ma ta ni elomi yo dabi gba to fe po nkan ti ko ni ri po ninu ara mo ni to ba ti mo po nipenija awon nkan ti mo n daruko yi a ni ero igbalode eyi ta ma fi ase ayewo ti wo no si ma foju gbogbo nti si o ninu ara lati ni ajegun adayeba eyi ta koko fun awon eyan na o to di pe yo bere si logun pelu ase tolohun oba to mu ti wa to mu ko nibe ti gangan na o ni soro ti a wa ni shop number 10 a oyekola plaza ni waju deeper life church ni jakande gate ni oke apa igboro ero ba ni soro baba oke o 08094471143
1: òun náà ni ẹ ti gbọ́ yẹn àkóràn ló fa tọ̀dọ̀ titi yín àbí àgbà ló ti ń déni tó ti ń ṣe àkóbá fún iṣu ara pẹ̀lú ewé àti egbò tí kò ní ìpalára tí ọlọ́run sì gbà owó bàbá òkè òwò ṣiṣẹ́ ẹkùn sí wọn lójú òpó yẹn 08094471143 bàbá òkè òun náà ni ẹkọ sí yẹn kí n kọ́kọ́ máa kí baálẹ̀ ìlú òkè odò olóyè sọ́líò babatunde dada akú ìsinmi ènìṣà a máa lọ lọ́sẹ̀ yìí a tún padà ní ọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run ọba mo dúpẹ́ lọ́wọ́ olóòtú mi badikis ibrahim láì nígbàgbé kábíyèsí ìlú onígbòǹgbò bí òun náà ni akalẹ̀ sí àwùṣẹ onígbòǹgbò ọba olúwaṣẹ́gun adéyẹmí àjàsà mo wọlé forí adé o kẹ́mi ọlá kó gùn sà a máa lọ lọ́sẹ̀ yìí a padà lọ́jọ́ mẹ́jọ olúfúnkẹ́ wúrà ọlá àdìsá lorúkọ tèmi títí di ọjọ́ mẹ́jọ ẹ̀ máa gbáyé gbádùn.

0: ẹ̀ṣẹ̀ Bọ́d FM 92.9 náà ló ń tẹ̀ síwájú abala kejì leléyìí ẹ̀ríbi tí a ti máa ń ṣe àwọn ìròyìn tí yóò ṣe gbogbo ilé ayé wa láǹfààní ẹ káàbọ̀ a kú ojúmọ́ ibi kíkí náà láti mọ ìwà ọmọlúwàbí gẹ́gẹ́ bí àṣà àti ìṣe wa a kú ojúmọ́ a kú ìsinmi òní lágbára ọlọ́run ìsinmi aláyọ̀ ló máa jẹ́ fún gbogbo wa bá a ṣe wọnú ọ̀sẹ̀ tuntun yìí ohun tuntun ayọ̀ tuntun gbogbo nǹkan tá à ń fẹ́ ní tuntun tuntun ọlọ́run yóò fi sí ìta gbogbo wa lágbára ọlọ́run inú ọ̀sẹ̀ tuntun bọ́dún yìí ṣe ń parí lọ ọdún yìí ti ń parí lọ
1: ìwọ̀nba tó

0: lagbara Ọlọ́run láwùrọ̀ bí Bọ́dọ̀ FM 92.9 kòkónú bẹ̀rẹ̀ yìí tẹ̀síwájú. Yíyà Sàlàkọ́ Sanni ló kọ.
1: Kòkónú ilé sọ Bọ́dọ̀ FM lọ́nà jẹ́ ń tẹ̀síwájú wákàtí tó mú wọlé nù àsìkò ẹ̀ náà ni mo fi ń dàbúlẹ̀ káàkiri àgbàlá ayé náà pé ọdún yìí tó ń tètè lọ. Ìwà tó kù kọ́dún parí, àwọn ẹ̀bẹ̀
0: Àwọn
1: wákàtí kúlú sọ nìyẹn, sọ́dá kúlú sọ wọn.
0: Kàbíyàmọ̀bẹ̀ ní sọ pé ìwé lọ́kàn, kòrò yẹ báyìí
1: kò ókè rí inú yanrìn ní sábà bò so fi ṣeré rí nígbà kòbí kò bàjẹ́ oní ní ọjọ́ kẹrin oṣù kẹwọ́ tí 26 tó ti kalẹ̀ gẹ́gẹ́ bí ṣẹwà life and direct ní tọ́jú ọjọ́ kejì rabi tahani 1448 àdúrà wa yóò gbà o ẹ mọ̀ jẹ́ ká nìyẹn ọwọ́ pọ́n o ọjọ́ tuntun oṣù tuntun náà lọ jẹ́ pé a wà yìí ọdún ìlọsọ pé lẹ́ẹ̀kan sí alọ́dún ìjà o olóòótọ́ àwọn àfikún olówó ìròyìn àgbọ̀dọ̀ gbàgbé wọn ẹ̀dì arákùnrin ọmọwé fátìdé olóòótọ́ ètò fún táàrọ̀ ti tò ní òun náà ni ọ̀túnba abiodun gbogbo àwọn ètò yìí náà wọ́n gbọ́dọ̀ wà ní ìṣàkóso igbákejì fún ti ọ̀gá fún ti ètò ìyẹn ajá
0: latifa ògbọ́nà
1: kókó ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí ṣe wà ẹ tó jẹ ọlọwọ bọtìnì ẹ máa gbó pẹlú ọba ya
0: sunday
1: tv wà pẹlú mi sunday tẹlifù gbẹyìn láìgbàgbé gbélé bọlẹ rẹ ni gbó pẹ jáde.
0: telegram náà wà ń bí láìgbàgbé weekend trust ọlọwọ bọtìnì wà ti wọṣẹ báyìí ó ti wọ ẹyẹ lóṣù ẹyẹ kalẹ ó ti kò pẹ dé o balikis ajá balikis ọlábìnpé adéhùnpé. Ayepola Ibrahim.
1: Ah, o je ri popo ju afa. O je ri popo ju afa. Ti ejo ma lo nko.
0: Bene.
1: Anko boru papo.
0: Bene. Olorun de wa se tu wa ko jo mara won lapo
1: ko. Iye ko wa. Iroyin be laaro
0: ti to. Ti lo bi yan.
1: Nda. Wo lo bi to nko kati. Koko n tesi waju laaro ya jule. Wo si so po la pa se o gan gbiyan. To je ni ran si. Ya tesi waju.
0: Olorun mi ro yi dara so ni Sunday Telegram. Nibe ni won ti so wi pe leyin ose bi mta ti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí pé àwọn bíi mẹ́tàdínlógójì kan pàdánù ẹ̀mí wọn látàrí pé wọ́n lọ ń ṣiṣẹ́ ìwakùsà lọ́nà àìtọ́ tí àwọn àjọ NSDC tí wọ́n sì fọwọ́ ṣìkún mọ́ sọ pé lẹ́yàkàtà àwọn náà ni papòdà ní ọjọ́ kejìdínlógún oṣù kẹsàn-án ọdún yìí òun náà tó ń gbàgbègbè ti sọ wípé wọ́n máa tún ti padà sí ní bẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ̀ yìí gbàgbègbè yìí ní ìpínlẹ̀ Niger wọ́n láwọn èèyàn tún ti padà síbẹ̀ tí wọ́n ti ń ṣe iṣẹ́ ìwakùsà yìí jẹ́ pé àwọn tó aṣojú kò rí wa tó lọ síbẹ̀ alábọ̀pọ̀ àwọn oníròyìn tí wọ́n tó ṣe ìwakùsà yìí wọ́n sì wà ńbẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n tẹ́lẹ̀bà sọ̀rọ̀ wọ́n sọ ìkọ́nú wọn ni pé ṣé ẹni báwọn ṣe wà yìí ó kórúkọ rẹ̀ ní Ibrahim ogún ọdún ni ó ní láti ìpínlẹ̀ Katsina lòun ti wá òun ò sì gbọdọ̀ máa iṣẹ́ táwọn fi owó táwọn ń ṣe rè báwọn ò bá ṣe àwọn ò lè ro jẹjẹ ní àwọn ò lè kúrò ń bẹ ó tẹ̀sán ní wàláyì bàtàmúdà yìí náàbà ó sì pé honestly we will not stop ó ní pé àwọn ò ní parí àwọn ò ní fòpin sí o ṣe ọgbà ọgbà
1: ọgbà ọgbà
0: ọgbà ọgbà ọgbà ọgbà ọgbà ọgbà ọgbà ọgbà ọgbà ọgbà ọgbà ọgbà ọgbà
1: ma fi kún ìtí mọ̀ kọ́lẹ̀ tó a bá ṣe tán mọ̀ tẹ̀síwájú.
0: ọkọ rẹ tóun fi ń ṣe iṣẹ́ lẹ́pọ̀ òwò òun tẹ́pọ̀ òun fi ń bọ́ ara òun àtàwọn ẹbí òun nídìí èyí ó sì lọ nǹkan dáhùn tó àwọn náà mọ̀ pé iṣẹ́ tó léwu ni wọ́n ní ṣùgbọ́n gbà tí ò wá sọ́nà mi nǹkan àwọn sì máa jẹun èyí táwọn ò lè ṣe fi sílẹ̀ o nídìí èyí àtàlápàá àti àjẹ́ ẹ̀sìn ọdún tó ṣe wọ́n bẹ̀ ṣe ń kọ́ àwọn tó ṣe wọ́n bá padà wá kò sí sọ́dún ìtọ́wájú obìnrin náà ni wọ́n náà ó ní gẹ́gẹ́ bí obìnrin ọkàn òun náà ò balẹ̀ torí fún àwọn ọmọkùnrin wọ́n lè fọwọ́ ṣìkún mọ́ nígbàkigbà ó ní ṣùgbọ́n òun lọ́nà míì òun láwọn ọmọ ń lé ẹbí kò sí láti má wàá ṣiṣẹ́ torí kò dẹ̀ sọ́nà míì eléyìí tó ń máa ṣe bẹ́ẹ̀ làwọn tó wà láwé òun sọ pé àwọn ẹni yìí báwọn bá gbìyànjú láti lé wọn pàápàá ṣe lọ́ máa kọlu àwọn débi pé àwọn túpọ̀ àwọn sá kúrò ni nígbà táwọn bá máa fi wọ́n sí ó lè ní ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá ni wọ́n ń ṣe fún àwọn ní agbára gbogbo ẹgbẹ́ ilé àwọn báyìí tí wọ́n mọ̀ pé àwọn ìkùnìmọ́nì wà bẹ̀ wọ́n lọ́ máa gbé gbogbo ẹ̀ báyìí ni tí wọ́n máa ó ní ní táwọn gbé gan ìmí báyìí ó ti dẹ̀gbẹ́ rè nígbà tó yẹ pé ẹ̀hún kínní ó mú wọn wọn náà ti gbé gbogbo ẹ̀ torí pé wọ́n fẹ́ kó wọn tó wà bẹ́ẹ̀ wọ́n wá rọ ìjọba kí wọ́n gbìyànjú kí wọ́n ṣàánú àwọn lórí eléyìí o ẹni tó wá jẹ́ iléeṣẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá Niger ìyẹn SP Wasiu Abiodun ló wá sọ lára torí pé ó ní lọ́tọ́ làwọn gbọ́ pọ́n wọn bẹ̀ wọ́n dẹ̀ ń lọ sílẹ̀ táwọn ọmọ fọwọ́ ṣìkún kú wọn lóòrèkóòrè àmọ́ wọ́n túbọ̀ ń pọ̀ sọ ní bí ọgọ́rùn-ún kan làwọn ti kó báyìí táwọn sì ti kó ilé ọlọ́pàá iléeṣẹ́ ọlọ́pàá pàápàá wọn bíi mọ́kàndínlọ́gbọ̀n wọn lọ́wọ́ àwọn ilé ẹjọ́ báyìí tí wọ́n ń dájọ́ lọ́wọ́

0: one is drink one of your jaw. I would come on, Betty. I want to go on my double bit. I want my wabbit. You go, but I won't lose the bet. Don't tell you, wait. How much one bet? I won't call one. Did you money? I read the book. And I got a call. And I want to call you. Let yourself talk about what you share by. What's the best? You can expect what you share one law. You know, where you saw. You are Larot, but I won't lose the bet. No one on that you pay. How much one bet more? Did you want me? I read your back for. And I got a call about my work of another day. Let yourself talk about what you share by. What's the best? You can get what you share one law. You know, where you saw the telegraph.
1: You are Larot. Go, let's have a Fernando Japon test. You are doing Sunday Chivalry. Bákan náà ìwọ ẹ̀yìn the nation náà tún gbèrò yìí lórí ìdógó fọdún 2027 wọn lẹ tá ń wò kò gbọdọ̀ mọ àwòrán àjọ ìwájọwà tíjọ ọ̀rẹ́jọ̀rẹ́ tí a lè pè ní ECOWAS jẹ́ kò níṣẹ́ rí lọ́dọ̀ tàwọn àwọn olùwòye ọ̀sábà tọ́jú pàwọ́ tari síbi ètò ìdúró orílẹ̀ èdè wa nàìjíríà wọn ní àwọn yúùtì ni o àwọn ọ̀dọ́ tó náà wà lẹ́yìn wọn làwọn ojú bá kojú ọ̀rọ̀ àwọn àdó sọ ẹni tó jó lórí fún ti àwọn fún ti abala ìrànlọ́wọ́ fún ti ìdìbò torúkọ ẹ̀ ń jẹ́ zegne gine manado ló pe àkéésí lórí àbújá lánàá òde onípọ̀pọ̀ sí tọrọ ọmọ sí tiwantiwa fún ti àwọn ọ̀dọ́ jẹ́ pé ogbòde kan tá lè pè ní pákà ìletò tó ń pè ní legis 360 ní àbújá ó jẹ́ lọ fọkànbalẹ̀ àwọn olùwòye tàwọn tí a mọ̀ sí ọ̀sáfà tó tún ní púrà ń pọ̀ ó lọ́dọ̀ lẹ́rìí níbi ilé ètò ìdìbò ẹ má bẹ̀rù ọmọlẹ́ èdè wa nàìjíríà ní wọ́n sunday tribune background the nation àlè kàlà àrọ yẹn.
0: inú wẹ́ẹ́ ìròyìn weekend trust tó jáde láàárọ̀ yìí náà ni àjọ tó rí sí àwọn ọmọlẹ́yìn kristi lórílẹ̀‐èdè united christian association nigeria can ni wọ́n ti ń ṣe kìlọ̀kìlọ̀ pé ṣeré ètò ààbò tó mẹ́rin èdè yìí àti ìnira tó pọ̀ nípa ti èrò ajé táwọn yòrò oúnjẹ wọn ríka mùkọ́ láwùjọ wọn ló bá máa ń pọ̀ sí màá ní wọn lọ́pọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé ìṣẹ̀lẹ̀ yìí ó ń ṣẹlẹ̀ sí wọn wá rọ ìjọba ní gbogbo ìpele ìgbìyànjú àwọn ọmọ pẹ́ ń ṣiṣẹ́ ń gbìyànjú àmọ́ iṣẹ́ yìí ó túbọ̀ ní láti ó túbọ̀ pele kó wọ́n pele sí ni o wọ́n ní àtijọba àtijọba nípínlẹ̀ nípínlẹ̀ ẹ̀ papọ̀ àti àwọn àjọ ìjọba kọ̀ọ̀kan tí wọ́n ní í ṣe pẹ̀lú ètò ìdẹrùn fún ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ẹgbìyànjú ẹ tí ó tẹpamọ́ ṣe ẹ fi pé yín o torí pé ìnira yìí ó bọ̀ ń pọ̀ jù ẹni tó jẹ́ ààrẹ kánò ọ̀hún bishop daniel oko òun ló sílẹ̀ ilé ọjọ́ jimoh nílùú àbújá níbi tó ti mọ oníròyìn ibi tí wọ́n ti ń sàmì àyájọ́ àádọ́ta ọdún tí wọ́n ti ṣàgbékalẹ̀ ọ̀hún níbẹ̀ náà ni ààrẹ náà ti ń sọ wípé orílẹ̀-èdè nàìjíríà ó ní ìyá ń jẹ ọkọ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ìgbà tí ẹ pé ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀ ti gbà wọn ìpèníjà tí wọ́n rí òun náà ni pé ìfẹ̀mí ṣòfò ìjínigbé àti oríṣiríṣi ìjà láàrin agbègbè ságbèrè àti ìletò sí ìletò tó fi ìjà láàrin àwọn àgbẹ̀ àti àwọn dẹrandẹran wọn ní gbogbo àwọn ọmọ ìwà ọ̀daràn báyìí òun náà ló bú ọwọ́ pọ̀ lórílẹ̀‐èdè tẹ́ kókò dẹ̀fọ́ ọmọ orílẹ̀‐èdè nàìjíríà yìí lọ balẹ̀ nídìí èyí wọ́n rọ àwọn ìjọba ní gbogbo ìpele kí wọ́n gbé túbọ̀ tẹpamọ́ iṣẹ́ wọn torí pé ìrọ̀rùn igi òun ni ìrọ̀rùn ẹyẹ o bẹ́ẹ̀ ṣe ń ṣe ìṣàkóso àwọn tẹ́ ń ṣe lé lórí ìnira lọ́wọ́ ìnira ebi yìí pọ̀ ìfọkànbalẹ̀ yóò pọ̀ nítorí ìjẹ́jẹ́ kan ní ìfọkànbalẹ̀ iṣẹ́ lórí àjọ can ni wọ́n gbà kíyèsí ìjọba ní gbogbo ìpele àtàwọn àjọ ìjọba tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ aráàlú wọ́n pọ̀ ṣàkíyèsí láàárọ̀ nínú ìròyìn weekend trust láàárọ̀ yìí.
1: nínú ẹ̀ national newspaper láàárọ̀ ẹ̀ lójú rẹ̀ àwọn àjọ tó mẹ́nuba ìròyìn náà ń bẹ lọ́dọ̀ tèmi kì í ṣe pàǹ jìra wá wò àwọn ọ̀nà òkú ọ̀nà ni ǹjẹ́ ẹjẹ́ ìpò olùdíje fún ipò gómìnà ẹgbẹ́ òṣèlú apc oṣù sọ́wọ́ ní ìpínlẹ̀ ogun senator solomon olamide kan adeola ya lánàá òde lọ́jọ́ pé ohun tí wọ́n ṣe kíni kó rere tó tó darapọ̀ mọ́ fásájú ẹlẹ́sìn kristi jákèjádé ọ̀la nàìjíríà pápájọ fún ti ìpínlẹ̀ ogun fún ti ayẹ àádọ́ta ọdún tó jẹ́ pé káàntì wà nílẹ̀ wa nàìjíríà ìtàgbà ẹ̀yẹ náà wáyé nílé ìjọsìn cathedral st peter aké nílùú abẹ́òkúta ìpínlẹ̀ ogun senator adeola láyì àná wà ń kalẹ̀ wọn ní ayẹyẹ ọdún yìí fún àwọn àjọ can àti àwọn alẹ́nu lọ́rọ̀ àwọn lẹ́ẹ̀kan wọn gbọ́dọ̀ kí wọn pe wọn kú oríire náà ríi pé tá a bá ń sọ nípa àjọ can ìsọ̀kan àti àlàáfíà wípé wọn kọ́ ọmọlùbọ́ ọwọ́ ayé jákèjádò ilẹ̀ nàìjíríà nígbà tí wọ́n ń sọ̀rọ̀ níbi ètò náà senator jẹ́kọ́dímọ̀ wípé gbogbo ètò ló ti wà pé àjọṣepọ̀ òun pẹ̀lú wọn náà wọ́n máa fò lókè lálá ní ìpínlẹ̀ ogun ìlérí wípé òun ṣiṣẹ́ pẹ̀lú àwọn can tọ́jú pé ẹ̀ka ti ìpínlẹ̀ ogun bákan náà wípé ìṣàkóso gómìnà ìpínlẹ̀ ogun ọmọọba dàpọ̀ abiodun wípé gbégalẹ̀ wọn tá a mọ̀ sí foundation tọ́jú pé wọ́n ṣàgbékalẹ̀ lọ́jọ́ pé wọ́n máa tẹ̀síwájú pàápàá àjọ nídìí gbogbo ọdún 2027 bí kàdà bá sún olóore tó sì mọ̀ pé kàdà ló sún olóore torí pé òun ṣe dáadáa fún àwọn olùgbé òun sì ń tawọ́ òun taari ìrànlọ́wọ́ òun sí délé dọ́kọ̀ ó ní gómìnà dàpọ̀ abiodun wípé nípa ìpínlẹ̀ ogun ọ̀pọ̀lọpọ̀ amáyédẹrùn ọjọ́ pé wọ́n ti taari síta tó sì jẹ́ pé ìpínlẹ̀ ogun òun ló kè lálá ó jẹ́ kó dúró fún àwọn àjọ kan wípé ayẹyẹ àádọ́ta tó yẹ pé ń ṣe yìí èdè wa nàìjíríà tá a bá ń sọ nípa ìṣọ̀kan àti àlàáfíà àti àdúrà tí a fi ń ràn wọ́n lọ́wọ́ bí kò ṣe é fọwọ́ rọ́ṣẹ́ yìí ó ní àdúrà ìtọ́rọ̀ wọn ti ọgbọ́n àti òye tó ń tari síta fún àwọn aṣáájú lórílẹ̀-èdè wa nàìjíríà ó ní àádọ́ta ọdún ipò nkín lọ́pọ̀lọpọ̀ ìṣèdúpẹ́ náà tó wáyé lánàá òde nílé ìjọ náà wípé tó sì jẹ́ pé àjọ kánò

0: wọ́n yẹ kú oríire àtàwọ̀dọ́ níwọ̀n èdè nation ẹ̀yìn náà kàdá rẹ̀ lórí ìtọ́jú pọ̀ mẹ́nuba lórí kan 50 bí àṣà àwọn olóyìnbó
1: Ọ̀dọ́ ìwò yìí tó ń lúwẹ̀ nínú odò adágún ọtí ìwà èrí àti ìmẹ́lẹ́ tó da gbogbo agbára ìjẹ́ ọ̀dọ́ rẹ̀ nù sínú kòtò ẹ̀wù ọ̀dọ́ ìwò yìí tí ó sọ ìbẹ̀rù àgbànù tí ó kúrò nínú ipa ọ̀nà òótọ́ àti ìwúre àlẹ́bámi wo ọ̀dọ́ ìwò yìí tí ó gbàgbé pé ìgbà ò lọ bí òré láti kò sì dúró dé ìgbà àtijọ́ yóò kọjá lọ ìgbà tuntun yóò dé ǹjẹ́ bí ìgbà ọ̀tún bá dé irú èso òwò ni irúgbìn rẹ yóò bọ̀ ìwọ ọ̀dọ́ ìwò yìí ò bá gbéra nílẹ̀ fún àyípadà rere kí o sọ ògidì ìmọ́lẹ̀ a mọ ìrètí tí a fi ìmísí rere mọ ni ọ́ ò bá gbé ọ̀dọ́ akíkanjú onírẹ̀ tútù ìwọ ọ̀dọ́ onírẹ̀lẹ̀ kí o fi ọwọ́ méjèèjì kó fi kọ́ iṣẹ́ àti òṣì lé mọ̀ kí o fi gbogbo okun rẹ lé ìdààmú láwùjọ ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ló kúnlé ayé ò bá di àmọ̀ràn rẹ ìgbọ́dọ̀ òní kí ọwọ́ ojútùú sí àwọn ìṣòro wọ̀nyí kí ayé lè kó kíkí rẹ kí àwọn òun gan kọ́ gbé sàdánkátà rẹ ilẹ̀ bàbá rẹ ń pè ọ́ ò bá gbéra lẹ̀ ìwọ ọ̀dọ́ iṣẹ́ yá

sábà ló jẹ́ pé ó tẹ̀ síwájú bẹ́ẹ̀ni kejì mi se lọ sí ìpínlẹ̀ Kano kele to sọ pé òun sáfẹ́ kàn sí ẹ̀ka lọ́ọ̀ kan sádùpẹ́ kò burúkú bàjẹ́ èmi náà kọjá lọ sí ìpínlẹ̀ Kano olùkọ́sá ìnankwana ìnankwana ìnangé èjì àwọn ògbà pé mọ́rítà láàmú ọmọdùwà tó yẹ kó sábà ní nangode tẹnisìn adúpẹ́ ni tó ti yọ ìwé náà tí wọ́n bá tún wá ní nangode sòsè adúpẹ́ lọ́pọ̀lọpọ̀ ní jẹ́ pẹ́jẹ́ bẹ́ẹ̀ ìrìn tó bá tún wá ní láàfíà la báwo ni bọ́dì rẹ tó ti yọ ní ìsìn tó bá ní yàyàdé kìlódé. Wọ́n kọ pé tó kà ń kókó àkọ́kọ́ fún mi o lójú ìwé kìnnìkan dé tribune láàárọ̀ ìmọ̀ kọjá lọ sí ìpínlẹ̀ Kano wọ́n ní ọ̀pá ọ̀rẹ́ ráàlú náà ni tí wọ́n bá rẹ̀ ní bá jẹ kòkò burúkú dábàkọ̀ tá a sọ yẹ ká gbádùn lóru ajá àwòyí lómìnira òyì lélẹ́rẹ́ o lórí ọlọ́pàá ìpínlẹ̀ àsìpá ìpínlẹ̀ n ò ní sí agbára lù wọ́n ní ìwé àbádòfin tọ́rọ̀ mọ́ ti ọlọ́pàá ìpínlẹ̀ ìlẹ́gbẹ̀mọ́ sọ fún àwa títa rẹ̀ sí àwọn ìpínlẹ̀ iye àwọn ìlẹ́gbẹ̀mọ́ ìpínlẹ̀ jáde lẹ́wà Nàìjíríà ti ìpínlẹ̀ Kano ní ká lọ kọ́lẹ̀ o ọjọ́ kejìlá oṣù kẹwàá ọdún tó pa wáyé tó sì jẹ́ pé ọjọ́ ọmọdé ló bọ́ sí o ó jókòó yí tábìlì kan lórí ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀sọ́ ọlọ́pàá ìpínlẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ akọ̀wé fún agbẹnusọ fún Kano fún ìgbìmọ̀ àsọ̀bẹ̀ Kamaludin Sani Sawa lọ́kàkẹ́sì báyìí tó tún wá jẹ́ abẹnugọlé.

0: ba mu dada lori ko ta tun ta fun bayi ta mu omi e won lo ni se to ma se lara wa oleke akoko ni olekeji won ni ba kon na se ri carrot ta nje won ni ka ba nje ko contain vitamin K potassium fiber atori shiri shiri awon eroja to da fun ra no lo wa nbe ba kon tun lo si waju won ni se ri apple na o da toro won na o contain vitamin C won se wa ri garlic ah won lo lara ta ba nje garlic won na awon eroja ara wa yo je ko ko wa demu ai so kaka bi arun o se se ko ma le raye woluwa bakan na won ni ginger yen lo bala won ko ta gbodo ma je lore gore lai gbagbe tata se yen lo po be won ta ba fe se be e kira ta ko ma wa nu e tori gbogbo awon nkan ina ni ero o da fun ara bi b c vitamin e vitamin k1 potassium folate gbogbo
1: Orisirisi
0: ero da lo wa nbe won ni bo je oni color ewe bele mu bo je ti ye bo je ku pale mu ninu e tata se e sa rijo ni pe e ma se mo be yo tun se lagu ara yin inu we ero yin Sunday Telegraph lo ti sala ila ro pe to boost our immune system oloyege e gbona ma ju gbogbo awon kan bayi kore
1: asara wa ni wọ́n sunday tribune láàárọ̀ yìí tó ṣe ń láǹfààní lọ́jọ́ pọ̀nká yàtọ̀ fún ìpínlẹ̀ mẹ́rìndínlógójì tí olúlẹ́wà àbúlé bá aṣojú ọ̀rọ̀ alẹ́ kan tí ò gbẹ́yìn a tún máa lọ sí òkè òkun ẹ̀sìn gbà mí láàyè ṣùgbọ́n ẹ̀sìn gbà mí láàyè láti máa lo olóńgbò nílé islam
0: sí
1: mo rí sọ. mo ti fi gbogbo olóńgbò mi tọ́ ẹyọ kan tó kù àsọyé akọ ni. Olóńgbò ìyá arábíà balẹ̀ lókè rẹ̀ mọ́gbà ìgbé mi o mo nílò olóńgbò kan tó máa jáàbò torí mo sọ rẹ̀ náà ni bí wọ́n bá sì ní rán olóńgbò lọ sọ́dọ̀ tó jí olóńgbò ni kí ni olóńgbò mi lè pọ̀ mo nídìí olóńgbò abo kan kó sì ìrànlọ́wọ́ fún akọ tó yẹ pé wà ní ọ̀dọ̀ mi lọ́jọ́ kí n kọjá lọ sí mẹ́síkò wọ́n ní ìrọ̀ báyìí náà ni ẹ̀kọ́ jẹ́ fàgùn mi wọ́n ní jẹjẹ́ mọ̀ pé abala kan tí wọ́n pè ní sọ́nà gaj n ò se mí ní se méjì wọ́n ní bá ń se ní ajá ńlá náà ní ajá kékeré wọ́n sì gba ajá kékeré ń tiẹ̀ wọ́n ní akọ ní ẹ̀kọ́ ní kọ́dà wọ́n tún rán kaki fún tó yẹ pé yóò máa pèsè ìdáàbò wọ́n á fún ipò kan tí wọ́n pè ní kòmándó kòmándó ẹ̀ sì dáa kọ ní òwúrò ìlànà wọ́n ní ajá kékeré kò ju oṣù mẹ́ta la lọ tó ti kọ ní ẹ̀kọ́ láti pèsè ìdáàbò gẹ́gẹ́ bí ọ́fíṣà kan tó kẹ́ jẹ́ lẹ́tẹ̀ẹ́nà Deborah Hernandez Kisner gbogbo ẹni tó bá ní wọn sìn ẹja máa tọ́jú wọn wọ́n yẹ pé àwọn olóńgbò fi ń jẹun ọ̀pọ̀ jáabẹ ẹran dídé ajá àti ẹja dídé kọ́dà fi tó ń jẹ nudu kọ́nà ṣàánú wa rẹ̀ wọ́n sọ́dẹ̀ tìbú lẹ́tẹ̀ náà kà láàárọ̀ fún ti mẹ́síkò.
0: mẹ́síkò èmi kan rí olóńgbò tó kún mu mílkì olóyìn kan ti máa ń bá olóńgbò lẹ́gbẹ̀ẹ́ ó dẹ̀ kún mílkì nínú tàpíọ́kà olóńgbò bá ń lù lọ́wọ́ ń lọ báyìí lọ́wọ́ olóńgbò wọlé lè ara ẹ̀ máa ń dán
1: wọ́n bá yẹ kí oúnjẹ ń kiri ara ẹ̀ ń dán ni wọ́n mú orin lọ́pọ̀lọpọ̀ kókó ń tẹ̀síwájú.
0: kókó ní ìwéèrò ilé ìgbà ń tẹ̀síwájú nínú ìwéèrò yìí sunday tẹ̀lẹ́gà èmi náà lọ sí ìpínlẹ̀ ìlọrin ìpínlẹ̀ kwara nílò ìlọrin torí pé alhaji akọsílẹ̀ tó jẹ́ kí wà wá tẹ́lẹ̀ ọmọ ìlọrin ọmọ kwara ni wọn
1: bẹ́ẹ̀ mú fẹ́ lọ kí wọ́n lé kí lọ jẹun.
0: ọlọ́pàá
1: kúndú.
0: níbẹ̀ ni ìpínlẹ̀ gómìnà ìpínlẹ̀ ọ̀hún ìyá gómìnà man abdulrazak ti kéde pé ṣẹ́rí àwọn fẹ́ ṣe ìrànlọ́wọ́ kan fún àwọn tó jẹ́ àǹfààníra ọmọ orílẹ̀-èdè tó wá sí ìjọba oyin orílẹ̀-èdè ní ìpínlẹ̀ ọ̀hún ní owó ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà ₦50,000 làwọn fún agùnbánirọ̀ kankan tó bá jẹ́ pé tó wá ṣe ìbánirọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún tó sì rí dájú pé wọ́n gbé ìgbésẹ̀ kan ìgbésẹ̀ ti ọgbọ́n inú kan gbé ètò kan sílẹ̀ tó máa jẹ́ àǹfààní fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí pàápàá láti ìpínlẹ̀ ọ̀hún tó máa fi di pé ó tún tàn káàkiri tó jẹ́ pé ó máa jẹ́ pé ètò kan tó máa tún jẹ́ kọ́mọ ọ̀dọ́ tún ní ìfẹ́ sí láti lè fi kọ́mọ náà tún gbé ìgbésí ayé tó dá lórílẹ̀-èdè ó ní níbẹ̀ láti ọdún kan tó bá ṣe bẹ́ẹ̀ ni wọ́n máa gbìyànjú pé àwọn tó bá ṣe eléyìí náà wọn gbọ́dọ̀ tó bá ṣe eléyìí tó ń gbé ètò tó dáa wọ́n máa gbé irú ẹ̀ gbẹ́ wọ́n máa fi jíǹkì wọn. ọ̀gbẹ́ni abdulrasaq ń kéde níbi tí ń ṣe ìbúra fún àwọn 26/6 àwọn ti agùnbánirọ̀ ní ìpátá orientation camp nílùú ìlọrin níbi tí ìtọ́lé ní 2000 àwọn agùnbánirọ̀ ọ̀hún tí wọ́n ti bá ti búra fún wọn láti pé wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìsìn ìlú wọn níbi tí ẹni tó jẹ́ chief magistrate A. Ndakene ti ní ìpínlẹ̀ ọ̀hún tó ṣaṣojú ẹni tó jẹ́ àgbà ní ìpínlẹ̀ ọ̀hún níbi ìbúra náà tó sì ṣe rí pé wọ́n búra fún àwọn agùnbánirọ̀ lọ́wọ́ rọ̀ wọ́n pé ẹ̀yin agùnbánirọ̀ aṣojú rẹ̀ ni kẹ́ ẹ jẹ́ o ẹ wá ìpínlẹ̀ kwara ṣé nípínlẹ̀ kwara tẹ wá ẹ àlàáfíà lè máa wà ìdùnnú oríṣiríṣi nǹkan lè máa rí ṣùgbọ́n àwọn náà fẹ́ kẹ́ ẹ rí dájú pé kẹ́ ẹ fi hàn wáyé pé ọmọ orílẹ̀-èdè dáadáa ẹ̀ ní ẹ̀kọ́ tẹ ti ní mọ̀ nípa ẹ wá gbé àwọn àlàálẹ̀ kan kalẹ̀ àwọn ọgbọ́n ọdúnkàn ọmọ ètò yóò mú kí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ kwara yóò tún ṣẹnu rẹ̀ sí yóò kí àwọn ọ̀dọ́ kan tún ní àǹfààní àti ìfẹ́ láti tọ́ ìṣọ́ náà contribute kọ́tà àwọn sí ti ìdàgbàsókè orílẹ̀-èdè ó ní àdùn mọ́ wọn nu ọdún tuntun díẹ̀ náà wọ́n gbé owó ìkalẹ̀ pé ẹnikẹ́ni náà àwọn agùnbánirọ̀ tó bá lè ṣe eléyìí tó lámìlaka lásìkò tó wá sí ìjọba ní ìpínlẹ̀ ọ̀hún àwọn náà láti fún un ní.

0: lọ́nà 50 naira láti wọn fi ṣe ìrànlọ́wọ́ fún kọ́sì ìpín dájú pé wọ́n ṣe tàràkàtà wípé òkú iṣẹ́ ọ̀rẹ́ inú bẹ̀rẹ̀ ní sunday telegram ìròyìn wà láàárọ̀.
1: ibi tá a bá kúrò rẹ nìkan kì í fi tẹ̀lé ìròyìn ṣe pàtàkì gbogbo owó èrè tó wà lórí tábìlì àwọn ọ̀pọ̀ máa wà nù rẹ̀ bó ṣe wà nù wẹ́ẹ́ dá lọ́wọ́ nù sunday tribune wọ́n ní àgbo tó bá gbani lọ́wọ́ dákú rèkú ó gbọ́dọ̀ pẹ́ yóò ti mọ iye òǹkàlùkù wa igbákejì ààrẹ ilẹ̀ nàìjíríà àgbà kassim alupe àkíyèsí nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí ibùgbé ààrẹ ilẹ̀ nàìjíríà ilé tiwájú bọ́lá ahmed tinubu wípé orílẹ̀-èdè wa nàìjíríà ká wọ ẹ̀yìn wo bó ṣubú awájú bá gbàgbà ṣubú awọ ẹ̀yìn ọmọdé tó ṣubú tó wájú ọwọ́ ẹ̀ tí ó fà á àgbà mọ̀lúfù tó ṣubú tó wọ ẹ̀yìn wo náà wò pé kí lọ́kọ mi lẹ́sẹ̀ ni pé orí àti bàjẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún díẹ̀ sẹ́yìn nígbà tí a sọ ọjọ́bọ́lá bẹ́ẹ̀ tìrúbù tẹ́tẹ́ ọgbà pàṣẹ wọ́n ń ṣàtúnṣe ẹ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ oníyàn àkọ́kọ́ ìrètí ìsọ̀rọ̀ okun fọfọfọ ni ẹlẹ́ẹ̀kejì fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ojú ọ̀nà títí márosí ìlú ìbàdàn wípé wọ́n gbìyànjú lọ́pọ̀lọpọ̀ ìtọ́rọ̀ ti kó sáró ńkọ́ wípé wọ́n gbìyànjú ìtọ́rọ̀ ti ká tari owó ìrànlọ́wọ́ sí àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé àwọn òbí àtàlágbàtọ́ tá à lówó lọ́wọ́ ní ẹja dúpẹ́ lọ́wọ́ aṣọ́jú bọ́lá bẹ́ẹ̀ tó bá lọ kọ́ lẹ̀ o ìjọba àpapọ̀ wọ́n tún ní àwọn ìpinnu kan wọ́n ní kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta tricycle kan lẹ́yìn pé tí ó jẹ́ pé yóò máa lo iná electric tricycles ó ní púránù ẹgbẹ̀rún mẹ́wàá ó lé ní ẹgbẹ̀ta 10,600 fún ìlọrun àríwá wọn ta rẹ̀ síta àti bọ́ọ̀sì ọ̀ọ́dún tí ó jẹ́ pé iná náà ni wọ́n tún máa lò wọ́n ta rẹ̀ síta pé ẹja máa dúpẹ́ lọ́wọ́ aṣọ́jú bọ́lá mẹ́ẹ̀tì ní tí ò tó
0: ń bọ̀ wá ṣe kù
1: gbogbo ìròyìn ló gbé láàárọ̀.
0: olùwé ìròyìn iléeṣẹ́ bond fm 92.9 nínú ìwé ìròyìn sunday telegram dárò tòní náà ni pé ẹnìkan tó jẹ́ oníṣẹ́ ìròyìn náà tó ń sọ tó wà nínú àbújá ó ní ṣẹ́ri ọkọ̀ orúkọ rẹ̀ ní malam abdulmalik
1: ṣọ́kìnà
0: ó ní pé òun pé pọ̀tàdákàdà fún gómìnà ìpínlẹ̀ kánò ìyẹn kabir abayusu pẹ̀lú ilé tinubu fún ìbáṣepọ̀ ilé tó lọ́rìn tó wà láàrin tó wọ́n jẹ́ kí ìdàgbàsókè nínú ọ̀ràn kó máa dé bá ìpínlẹ̀ kánò olólọ́pọ̀ òjọ̀kan wọn títì wọ́n tún ṣe àtàwọn aṣẹ ẹ̀kọ́ iṣẹ́ àkànṣe mi olójẹ́ kan tó dùn ún pé wọ́n téèyàn bá wọ́n máa tó lóun lọ fún àbẹ̀wò òun sì fojú òun gan ni ẹ̀ nípa àwọn iṣẹ́ tàbí báyìí òun ló ń lọ òun ṣe ń gbóríyìn fún gómìnà òun àti ààrẹ bọ́lá bẹ́ẹ̀ tìbú fún àjọṣepọ̀ jẹ́ kí ìpínlẹ̀ kánò kó túbọ̀ máa fò lókè lálá ìwé ìròyìn sunday tribune.
1: adúgbò balikisa ayokola aya buraimu tó jẹ pé ó dẹwọ bá tẹnumọ láàárọ kó sínsin ni ọmọ ṣe ọmọ yìí wà padà àríyìn náà ni ẹsọ
0: ọmọ
1: ṣùgbọn àgbàlagbà ẹdítọ wa lékè ọlàdéwájú padà kó lórí ọjọ tó ní o wọn mímọ tọrọ ọmọ ti gbéyàwó náà gbégbé suwẹ alata suwẹ suwẹ ìwé rẹ ní korodu yọ mọrún bí olú igi náà lórúkọ tọ
0: ọmọ ènìyàn
1: ṣùgbọn àgbàlagbà ẹdítọ wa lékè ọlàdéwájú padà kó lórí ọjọ tó ní o wọn mímọ tọrọ ọmọ ti gbéyàwó náà gbégbé suwẹ alata suwẹ suwẹ ìwé rẹ ní korodu yọ rọrùn mọrún bí olú igi náà lórúkọ tẹmí jẹ ẹkú sinmi ti tò ní ìpẹlẹ ẹsẹ náà ti ní àlàáfíà latifat ọdún ogun láìkè adp ẹkọ àkẹyèsí àti àwọn ọgbà ọyà ọlọwọ bọtínì ọyà tẹ bọtínì yẹn kó gbé sókè
0: kan. adúgbòlọgbọ yìí tẹ ń gbọ wa adúgbòlọwọ yìí sinmi aláyọ láàmà ṣe o fauziya salako sọ ní lórúkọ tẹmí ọlọwọ bọtínì wa balikè yìí ayepola ibrahim ọmọ tá a kàn ṣe gbé sókè má ṣe bó ti tó.
1: ẹ ṣe o.

0: FM 92.9 ìfẹ́sùwápọ̀ kárí ayé.
1: Fún ọ̀rọ̀ náà ti ẹ̀dẹ́gbẹ́ ìrìn tí Allsafe Earth Hour ti ìjọ Allsafe Agriculture tí wọ́n wà ní nọmba 1 North Ayọ̀jẹ́ Street ó ṣe òdìṣẹ́ nígbọ̀wọ́ rẹ̀. Ẹni tí ó máa bá a sọ̀rọ̀ ni Alfa Ìjọ Ajíhìnrere Agbaninímọ̀ràn àti ìránṣẹ́ Ọlọ́run The Venerable Tọ́pẹ́ Tàpé.
2: Lẹ́ẹ̀kan sí ni ọjọ́ mímọ́ yìí, a kí gbogbo olùgbọ́ wa ní orúkọ bàbá bíṣọ́ọ̀bù wa àti ìyá wa nínú ti Ọlọ́run, Diocese ti Lagos West, the Right Reverend Dr. James Olúṣọlá àti Mama Dr. Mrs. Lydia Adedeji. A gbàdúrà pé orí ọ̀fẹ́ Ọlọ́run tó wà ní orí ìránṣẹ́ wọn yóò mú ìmọ̀lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tàn sí gbogbo orílẹ̀-èdè yìí àti sí ìlú yìí lórúkọ Jésù, àti sí gbogbo olùgbọ́ wa láàárọ̀ yìí. Ọ̀rọ̀ iye, ọ̀rọ̀ ìmọ̀, ọ̀rọ̀ Ọlọ́run yóò ṣe tiwa ní àṣepé.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run Olódùmarè àti ayérayé, máa bí sí ní ẹ̀sìn ìgbàgbọ́ rẹ̀ pé bí a ti ń kọ ohun tí o ti kọjá sílẹ̀, tí a sì ní àga fún àwọn tí ń bẹ níwájú kí a lè máa súré ní ìmọ̀ òfin rẹ̀, kí a gba adé ayọ̀ ayérayé nípasẹ̀ Jésù Kristì Olúwa wa. Àmì ìwé kíkà

ma ṣàánú, ìwà ọlọ́run ni. Ẹni tó bá ń ṣàánú ènìyàn, ó fi ìwà jọ ọlọ́run. It talks about Jesus having

fún ara ẹni ni a fẹ́ ṣùgbọ́n ní ẹ̀kọ́ tí a ò yí ìfẹ́ kan wà tó ní ìjìnlẹ̀ àwọn ìjìnlẹ̀ ìfẹ́ kan wà tí a rí nínú ọ̀rọ̀ ọlọ́run tá a lè farawé èyí tó jẹ́ ìwà bí ọlọ́run àánú orúkọ jésù mo gbàdúrà wá lónìí ó wà àrígbọ́n náà ara mi gbà ọlọ́run á ṣàánú fún ọ.

稣ṣiṣẹ́ ìyanu Jésù ṣiṣẹ́ agbára fún àwọn ènìyàn láti fi agbára rẹ̀ hàn tàbí láti fi ẹ̀gbọ́ rẹ̀ hàn tàbí láti fi ara rẹ̀ hàn náà èyí tó kọ́kọ́ ṣe àṣírí àwọn tó ń ṣe ìyàwó fẹ́ tú ìtìjú fẹ́ dé Jésù dìde fún ìrànlọ́wọ́ wọn ó ṣàánú fún wọn.

ɔno ɔhwehwɛ totoa ne ɔku Jesus shall not fall. Jesus had come.

hyɛ ne mu ayewa. Ate yi ti obi ni ijọba ọlọrun ko le jẹ ti wa. Lẹ́bi lọ́sẹ̀ yìí kọ́ láti láàánú fi àánú sí gbogbo tó bá ń ṣe ní ọmọ rẹ fi àánú bá àwọn òbí yín lò lẹ́yìn kí wàhálà òbí kọjá sásán lórí yín.

0: kejì tí wọ́n ṣàánú wàrà àmúgbà ní wọ́n ló dúró tí ọ ní ọ yóò darí rẹ àdúrà àtúntì rẹ ṣe wàrà àmúgbà ní wọ́n mú mi jẹ́ kúrò lójú rẹ ní wọ́n ló ṣàánú fún ọ.
1: Ìgbaniníyànjú àti àtìlẹ́yìn fún iṣẹ́ ìránṣẹ́ yìí ẹ lè pè sórí nọ́mbà yìí 08062574809 fún àwọn tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ ilé ìjọsìn wa All Saints Anglican Parish tó wà ní nọmba 1 Babayọ̀jẹ́ Street Oshodi. Àwọn ètò ìsìn ilé ìjọsìn wa ni wọ̀nyí. Ní ọjọ́ ìsinmi ní dédé aago méje òwúrọ̀ a máa ní ìsìn èdè tòyìnbó English service at 7 a.m. ní agogo mẹ́wàá òwúrọ̀ a máa ní ìsìn èdè Yorùbá. Ní ọjọ́ ajé a máa ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ ọlọ́run ní aago mẹ́fà ìrọ̀lẹ́ Bible study at 6 p.m. on Monday. Ní ọjọ́ ọrú ní dédé aago méje òwúrọ̀ a máa ní ìsìn ìdàpọ̀ ní mímọ́ Holy Communion service on Wednesday at 7 a.m. ní agogo mẹ́fà ìrọ̀lẹ́ ọjọ́rú bákan náà a máa ní ìpàdé àdúrà tí à ń pè ní ìpàdé aláṣeyọrí 6 p.m. on Wednesday as well. We have special prayer section titled Breakthrough Prayer Meeting. Ní ọjọ́ àlàmísì ní dédé aago méje àbọ̀ òwúrọ̀ a máa ní àkànṣe àdúrà fún àwọn oníṣẹ́ owó àti oníṣòwò tí à ń pè ní kúkú iṣẹ́ mi Thursday morning at 7:30 a.m. We have special prayer section for the businessmen and businesswomen. Title, Bless My Work. Kí Ọlọ́run kí ó bùkún fún yín bí ẹ ti ń darapọ̀ mọ́ wa nínú àwọn ètò wọ̀nyí. Ètò tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbádùn tán yìí ni ètò ọ̀rọ̀ Ọlọ́run ti All Saints Half Hour ti ìjọ All Saints Anglican Church tí wọ́n wà ní No. 1 Babayọ̀jẹ́ Street Oshodi tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ nígbà tí ẹni tó bá wa sọ̀rọ̀ tán ni Àlfa Ìjọ Ajírere Agbaninímọ̀ràn àti ìránṣẹ́ Ọlọ́run the venerable Tọ́pẹ́ Tàpẹ́rẹ́ a tún pàdé ìránṣẹ́ tó ń bọ̀ fún àkànṣe ètò yìí Jésù lolúwa.

0: alagbada ilé o aláwọ tẹlẹ o ọba tí ń gbé ní òkó ṣogbó ọba tí ń gbé ní obi gíga ni mo pàṣẹ àṣẹ lọjọ yọ àṣẹ lòrán ìtàkùn tó bá ní kéèní máa gòkè àlọ tó ń tó ní ẹlọ ìkọ kì í tọ́ bálá ìkọ ayé kan kò ní kọ́ mi kò ní kọ́ wa.
1: Happy
0: house,
1: see,
0: Baba,
1: happy house, see,
0: Romero,
1: happy house, see,

tẹ̀síwájú tí ẹ bá wojú ago yìí ẹ ni pé ago mẹ́sàn-án kù bí ìṣẹ́jú mẹ́ta kò bọ̀ sí ojú ẹ̀ ẹ á máa lọ sórí èsòyè ètò wa ètò ìdíje ẹ̀kọ́ bíbélì pẹ̀lú ọgbẹ́ni fẹmi adésínà tí ago mẹ́sàn bá ti lọmọ ní kọ̀gọ́ iléeṣẹ́ bọ́ọ̀n láwà 92.9 FM tí a wà ní 1A adékúnlé gbajú ìwé ní gra ní ìlú ìkẹjà lẹ́kọ̀ọ́ àròmì sálẹ̀ gbẹ̀lẹ̀gbẹ́ bẹ́ẹ̀ láti kí pé ẹkàárọ̀ gbogbo tí ẹ ti ń gbọ iléeṣẹ́ wa kú ìsinmi òní ìsinmi aláyọ̀ ìsinmi ológun náà ni òní yóò jáde kí gbogbo àwọn olùkọ́ nítorí ọ̀la ni àyájọ́ àjọ àwọn olùkọ́ àkíyìn ẹ̀kú ọdún ẹ̀kú ìyẹ̀dún ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́ ṣe pẹ̀lú ògo tí ọlọ́run ọba ẹ̀mí yín tó ń ṣiṣẹ́ òun náà ni yóò jọrọ̀ ojú ẹ̀mí yín lẹ̀ ti máa jèrè iṣẹ́ ọwọ́ yín pẹ̀lú ògo tí àwọn ọmọ tí yín náà yóò dìrú yóò dìgbà orí olórí tẹ̀ ń tún ṣe òun náà yóò jẹ́ kán orí tàwọn ọmọ tí yín náà kán máa bá aláàánú pàdé gbogbo tí wọ́n bá dé akẹ́gbẹ́ àwọn olùkọ́ olùkọ́léèwé olùkọ́lẹ́ṣọ́ra olùkọ́léèké olùkọ́ sunday school gbogbo wọn olùkọ́ oníṣẹ́ ọwọ́ olùkọ́ tó kọ́ wa níṣẹ́ bá ṣe ń pèdè olùkọ́ ni mo kọ́ dáàmì aláàjì olúyege olùkọ́ ni wọ́n ọ̀dọ̀ yẹ pé ọ̀gá yẹ oníkélé olùkọ́ ni wọ́n olùkọ́ ni akéogungun yìí tẹ́ pé ìmọ̀ tọ́lọ́run fún yín ẹ fi ń mọ àwọn tó ń bọ̀ lẹ́yìn gbogbo yín pátápátá lẹ́ jèrè iṣẹ́ ọwọ́ yín ẹ kí wọ́n fà sìkò yìí kí máa fi jíṣẹ́ ẹni ga jù lábàá ní iṣẹ́ bond fm 92.9 orí tó ká dé níjì ó ní kí máa wọ́n kí ẹgbẹ́ òun àtàtà ọ̀gbẹ́ni lukman aṣubiaro ọ̀làdìmẹ́jì alias òòṣà ó ní ẹni lọ́jọ́ bí yí o ó ní ẹ̀ṣẹ̀gbà ọdún láyé oníkẹ́bá ṣègbà ọdún ó ní ẹni nìkẹ́ fi ṣe ẹṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ láyé láyà sílẹ̀ láàfin ara tẹ bá ń gbọ́ orí tó kí adé níjì iléeṣẹ́ bond fm ló ní ká máa kí yín ọgbẹ́ni lukman aṣubiaro ọ̀làdìmẹ́jì alias òòṣà fún ti ọjọ́ ọ̀bí yín àwọn ètò wa máa tẹ̀síwájú tí ago mẹ́sàn-án bá tutù gẹ́gẹ́ bá ṣe sọ ètò ìdíje ẹ̀kọ́ bíbélì lẹ́ẹ̀mà tẹ́tí sí kó tó di pé a wà lọ sórí ètò kádúpẹ́ ní ago mẹ́wàá kò ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ago mẹ́wàá àwọn yàrá ìròyìn wa lọ láti mú ìròyìn wá sí ti gbọ́ yín ní kété lẹ́yìn ìròyìn a máa fún yín láwọn orí ọlọ́kùnjọ́kọ́ kó tó di pé a wá tẹ́pẹ́pẹ́ ètò yín ètò wa ètò ọ̀rọ̀ ṣùnùkù níléeṣẹ́ bond fm 92.9 lago mẹ́wàá àbọ̀ pẹ̀lú taoreed abdullah àti bilkis ayọ́pọ̀lá ibrahim ago mọ́kànlá musba aladé bàbá ìsọmọ wọn ní ìlú ìlérò lẹ́ẹ̀ma bá pàdé ní ago mọ́kànlá àbọ̀ lágbègbè wa pẹ̀lú aládìmọ̀rìndín adédèjì olúyege àti abdulwasu salaudeen ago mọ́kànlá méjìlá àwọ̀ yàrá ìròyìn wa lọ láti mú ìròyìn àpapọ̀ wá sí ti gbọ̀nyìn méjìlá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àyàmọ̀dàlápọ̀ mọ́ gani àti ọmọ bẹ́ẹ̀lù àyáṣù lórí ètò àlejò bond ago méjìlá àbọ̀ àmọ̀ ṣe ni bó ṣe wà láti gbé ìjókòó náà fún àwọn ẹ̀ka èdè ti ìgbọ́ ẹ má yí kún iléeṣẹ́ bond 92.9 FM ọtí ní ìgbádùn tí òun ló jẹ wá lógún lórúkọ gbọ́n aláṣẹ àpọ̀ṣẹ iléeṣẹ́ wa la fi kí n pé ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mọ̀ ẹ káàárọ̀ gbogbo tẹ̀ tí ń gbọ́ iléeṣẹ́ wa bilikis ayẹ́pọ̀lá ibrahim lórúkọ tèmi láìgbàgbọ́ olúfúnkẹ́ àdìsá tájọ máa tukọ̀ àwọn ètò wa láàárọ̀ tòní ìdíje ẹ̀kọ́ bíbélì láti iléeṣẹ́ bond fm 92.9

0: mo pe wa wa gege bi oni ti je Sunday akoko ninu osu kewa ti odun ominira 66 years meta le ni ogota eyin te ba ti pe 60 te tun fi mefa kun ti yin eya ti Nigeria le jo nse ojo bi o gbogbo eyin te ba ti pe 60 e ma bo leyin e ma an fa yin laso soke e je nji se oga mi na ko to ri pe mo te si waju lori eto yi o mama wa ti won je oga wa ni ti eka wa production nibi awon ni mama wa ore oluwa ogun nike ogbori efun won ni ki fi asiko yi ki chief mrs yo show tayo jp mama atunde onigele lere ko ti won je okan lara awon latileyin eto idije eko bibeli pe ese pupo o pe won dupe lowo yin won dupe lowo yin o mama wa ore oluwa ogun nike won ni ka ki yin o mama sotayo ti en gbo ti mo wa be e se pupo idije eko bibeli na ni bond la wa 92.9
1: eka ro sa
0: e ma ka ro o
1: e mo ta ti pe le
0: yes o be ni o
1: ala pa la ti la gbo la mi ko lo so ra ni ko tu
0: ola mi le ala mi le ko kini
1: david
0: tupagulayati oga esi to wa si bi ejo e to ra pe lawon ara filistini o won le ma so yun pe ile pa lori won e take e easy o do iko tun le ti e wa na awon ara filistini o le de iko tun to ba number nbe e awon ara iko tun wa mo gbo to ma da si number won ka fun yin bo da mi ikeni dilogun to 16 abi
1: be ni sa
0: 16 oda o le le yi o ọpọlọpọ orílẹ̀-èdè yóò wá wọ́n wà wípé ẹ wá ẹ jẹ́ kí agùnkè lọ sí òkè ńlá olúwa àti sí ilé ọlọ́run jákọ́bù òun ò sì kọ́ wa ní ọ̀nà rẹ̀ àwọn máa rìn ní ipa ọ̀nà rẹ̀ nítorí láti síónì ni òfin yóò ti jáde lọ àti ọ̀rọ̀ olúwa láti jerusalemu ọ̀rọ̀ orílẹ̀-èdè ló jẹyọ bí o ta ni wòlíì tí olúwa fi ọ̀rọ̀ yìí sí lẹ́nu nínú àwọn ọmọ ìsírẹ́lì Wuli Samueli.
1: Bẹ́ẹ̀ni
0: sọ. Ẹ kọ́ ló bẹ̀rẹ̀ orúkọ ẹ̀. M for mama. M ló bẹ̀rẹ̀ orúkọ ẹ̀. Mo fẹ́ sun yín síwájú kẹ́ ẹ lè gbá ni.
1: Mo jẹ́
0: ṣùgbọ́n ìrántí orúkọ ẹ̀. Ó dà ẹ jẹ́ sọ fún Wuli Mika ni Mika ara Murasti. Mika orí kẹrin ẹsẹ̀ ìkejì ni tí mo kà jáde fún wa yẹn. Ẹsẹ̀ púpọ̀ o. Yes o. Díje ẹ̀kọ́ bíbélì ni Bond FM Lawa 92.9. Hello, olórí Atẹ́gùn.
2: Ọ̀la lásìkò rodo.
0: Lẹ tún pé padà.
2: Bẹ́ẹ̀ni.
0: Ó dà o. Nọ́mbà ò ní ká fún yín. Kí lẹ wí?
2: 15. Mo ní ẹ̀sọ́ mi síwájú lẹ́ẹ̀kan.
0: Ok mi so yin siwaju le ko da ma sun yin ese le sen. Gbe ti ko. 15 le mu. Ike edogun. O da e ja fun yin ike edogun te mu oni. Lati odo awon idile wo ni ati pe orilede agbaye. E daruko won.
2: Awon eya ilu oke okun la ni.
0: Ilu oke okun. Abroad.
2: E so mi siwaju.
0: Ti ko sun siwaju. Mama yìí tí mo wà yìí tí mo lọ sún kọjá bí tí mo wà yìí ní ìní fẹ́kẹ́ ṣubú o.
2: Àwọn ẹ̀yà bìtìkò.
0: Ẹ̀yà bìtìkò o. Ẹ̀yà bìtìṣì.
2: Àwọn
0: aláwọ̀ funfun. Ni àti pé orílẹ̀-èdè àgbáyé nínú bíbélì ni o. Láti pé orílẹ̀-èdè àgbáyé.
2: Àmúrò pé ti Nàìjíríà wà
0: yìí. Nàìjíríà kò o, Nàìjíríà kẹ̀. Ẹ̀dùn ìdúrànkù àgbáyé, orílẹ̀-èdè kí n sún yín lára àwọn tó kọ́ dáńgbà níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé ni mo ti sún yín.
2: Bí wọ́n fi omi parí àmì.
0: Èmi ò mọ yẹn.
2: Sùn mí fún mi lọ́pṣọ̀n.
0: Kí n tó fún yín lọ́pṣọ̀n. Ẹ jẹ́ sọ fún yín kò sí ọ́fíìsì fún. Ẹ tún lọ fún mi parí. Ó dà ẹ jẹ́ àlò bẹ́ẹ̀ láti ọ̀dọ̀ nílé àwọn ọmọ Noah náà ni. Ṣémù, Ámù àti Jáfẹ́tì.
2: Mo
0: sábà
2: pa fún mi
0: pa ayé rẹ̀ ń gbà yìí. Àwọn kọ́lọ́ fún mi pa ayé rẹ̀ o. Ọlọ́run ló bínú
2: pa ayé rẹ̀ o. Ẹ mọ̀ pa ayé tó kọ́ sí ìgbà tọ́kọ́ dá ń gbà
0: yìí. Mo láwọn kọ́lọ́ fún mi pa ayé rẹ̀ Dani. Àwọn kọ́lọ́ fún mi pa ayé rẹ̀. I won't cool. Because not Isaiah 60:22.

àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùn sáfẹ́fẹ́ NBC nínú àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbọ̀ fún ìmúgbẹ̀kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí a wá ń fi yín gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí www.cbn.gov.ng www.macomb.gov.ng www.fencom.gov.ng www.sec.gov.ng www.fsrcc.gov.ng ẹ̀pẹ̀ CBN sórí 0707-338-4828 sec sórí 0209-462-1168 àti 0916-772-3240 olùkéde FSRCC.

0: ẹ̀ka àárọ̀ ẹgbọ́n sọ́kẹ́ o. Joseph Olúwaṣẹ́un ó yóò jọ sókè dáadáa o. Ẹgbọ́n sọ́kẹ́ sà. Ẹ̀mú gbọ́ yìí mo ní ká ẹ sọ̀rọ̀ sókè ẹgbẹ́ fóònù yìí sẹ́nu dáadáa. Mo ti ń bọ̀ yín báyìí. Orúkọ yìí àti ìdí àti ìpè wá.
1: Ìbéèrè kẹwàá.
0: Béèrè kẹwàá tẹ́ẹ̀ ni ó ti lọ.
1: Ẹ fún mi nọmba 12.
0: 12 ìkejìlá ìkejìlá. Láyà àtijọ́ nígbà tí wọ́n fi ń ṣe òwú ẹrú ní àgbáyé tí ó gbilẹ̀ ó dọ́dọ̀ wá ń bínà àwọn ṣòwò àkànú ìtàn. Nínú ìwé ìwòrí wọn kọ́ sí wípé nínú bíbélì tí ọkùnrin kan bá ra ẹrú ọkùnrin ní ọdún mẹ́fà ni yóò fi sin olúwa rẹ̀ 6 years tó bá ti di yé ọdún keje kí olúwo rẹ̀ kó ran lọ lọ́fẹ̀ẹ́ lómìnira o. Ṣùgbọ́n tí ẹrú yẹn bá ní òun ò fẹ́ lọ mọ́ mo láìkí yín ẹ̀yin ọ̀gá mi kí olúwa ẹrú náà yóò fi òòlù lù ní etí níwájú àwọn onídàájọ́ yóò sì máa sìn títí ayé. Nínú ìwé wo ló wà nínú bíbélì? Orí àtẹsẹ̀.
1: Chapter 10.
0: Verse kíni?
1: Verse 1.
0: Tó bá ti jọ́ mi Exodus orí kọkànlélógún ẹsẹ̀ ìkíní dé ìkẹfà Deuteronomy orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkejìlá dé ìkẹrìnlá. Exodus 21:1-6 Deuteronomy 15:12-15 ibẹ̀ ló wà o ṣe ti gbọ́. Ẹ jẹ́ lọ sí Tans ká dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n wà lọ́wọ́ ìdíje ẹ̀kọ́ bíbélì ló sì ń tẹ̀ síwájú.

ẹ̀tẹ́tí sí ìkéde pàtàkì tí ó ṣe yí ní àǹfààní fún ìlera ara wa àti àgọ́ ara wa. Honeyfield tí ó wà ní number 1 owó lẹwà street tabọ́tabọ́ agége Lagos. Ó fi àsìkò yí pé gbogbo ènìyàn tí ìlera ara wọn bá ti ní ìdojúkọ tàbí àìlera tí ò péye pàápàá jùlọ àwọn ará agbègbè agége láti máa bọ̀ sí gbọ̀ngàn jíìmù ìdárayá tí pẹ̀lú owó tí kò gani lára pàápàá àwọn tó bá ti sanra jù láti fi ìdárayá gym mú ara wọn bọ̀ sípò pàápàá jùlọ àwọn wọ̀nyí cutting edge equipment group fitness classes personal training nutritional guidance modern facilities fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070-18-16-02-23 tàbí 081-31-81-90-10 081-31-81-90-10 A ó máa retí yín o.

0: ẹkọ ojúmọ gbogbo olólùfẹ́ ètò ẹ̀tọ́ yín kádúpẹ́ tiléeṣẹ́ radio nigeria bond fm 90.9 abidikalẹ̀ sí ìlú ìkẹjà ọpẹ́lẹ́ yẹwà yìí ló yẹwà lónìí ẹjẹ́ a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba dẹ́dà ṣẹ̀dá ọba tí dúró ti ní tí tẹ́rù kì í fi bani a ti sọ̀kalẹ̀ sórí ètò yìí láàárọ̀ yìí ọlọ́run gba ọpẹ́ wa kó gba yẹn wa o àwọn èèyàn mi wà lẹ́gbẹ̀ẹ́ mi lẹ́kàn lánàá eléré gbọ́rọ̀ lásìkò fún baradí ọ̀rẹ́ mi.
1: mo kí gbogbo wa pátápátá nílé lóko pé a kù sí ni ẹ̀yàdẹ̀ kábọ̀ sí sunday àkọ́kọ́ nínú oṣù akaso náà lọ díẹ̀ lágbára lọ ní balọ̀ ìbànújẹ́ ayọ̀ àdàmọ́ ayé wa adópin olórí ìbílẹ̀kùn mariamu akínsọ̀yà sanni lórúkọ tètè ètò kádípẹ́ náà ló gorí afẹ́fẹ́ ẹ má bá wa bọ̀.
0: ojo.
2: mo kí gbogbo ara ilé ní gbogbo ibi tẹ bá ti ń gbọ́ wa orí ètò kádípẹ́ náà ló ti bẹ̀rẹ̀ sí ní máa fò lálálálá lórí atẹ́gùn busayo ojo lórúkọ mi tẹ bá fi intellectual bulldozer lórí afẹ́fẹ́ kun kò tí burú jù ẹ má bá wa bọ̀.
0: tó a ti kalẹ̀ sórí ètò yìí náà nu ọpẹ́ ni ọpẹ́ la máa dá
1: ọpẹ́ ni o
0: ẹnu ọpẹ́ wa kò sì ní kan o
1: àmì ọlọ́run
0: gbogbo ẹ̀yìn èèyàn tọ́lọ́run ṣòro fún ẹ kí orin ọpẹ́ bọnu ìbéèni ní ẹjẹ́ máa dúpẹ́ gbogbo ore tí a bá ti rí gbà lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run bá ti ń ṣe fún wa bí a bá dẹ̀ dúpẹ́ orí àná
1: ẹjẹ́
0: á fi ọ̀rọ̀ tàwa èèyàn gangan ká fi wéra wọn bàbá dúpẹ́ bí ọmọṣẹ́ bá ti dúpẹ́ lọ́wọ́ ọ̀gá ọmọ náà a rí
1: ọ̀pọ̀ ẹ̀gbà
0: ọ̀pọ̀lọpọ̀
1: oore ìmí
0: ìgbà lágbára ọlọ́run oríwọ̀ ní burú o
1: àmì o
0: oríwọ̀ ní burú o
1: àmì
0: èyí tí wọ́n kọ̀kọ́ ṣíde lónìí nígbà tí ẹ̀ sọ kéèké busayojo busayojo wọlé ògbénlẹ̀ kí ló wà lórí ètò.
2: Sampod Business Global Consult Limited Travel Services Travel Consult Visa Assistance Tour Packages Flight Booking Hotel Reservation fún gbogbo àwọn tó bá pé ẹ fáfẹ́ rìnrìn àjò lọ sí òkè òkun ẹ lè pè wọ́n sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 080-6077-0478 pẹ̀lú eléyìí náà Real Estate Services ni Land Sales Home Sales We Build For You Architectural Designs Interior and Exterior Finishing Property Management ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rèé 070-48-73-53-31 lẹ́ẹ̀kan sí 070-48-73-53-31 àti 090-23-19-90-53 Sampod Business Global Consult Limited.
0: ìyẹn ni wípé wọ́n ń ta ilẹ̀ wọ́n ń ta ilé wọ́n ń ta ilé epo wọ́n lè bá yín ra ilé epo tẹ́ ẹ bá fẹ́ rà ilé iṣẹ́ tí wọn kò rújú rárá abẹ́rẹ́ wọn sì lókun nídìí
1: 060-6077-0478
0: ẹ pè wọ́n báyìí báyìí báyìí ọlọ́run olódùmarè á ṣe àwa náà ní ẹni tí kọ́lé
1: ní ibi
0: tí ó sì máa rí lé lórí kẹ́ ẹ sùn kẹ́ ẹ forí lé ṣùkà òun náà ní pẹ́ẹ́ bára lẹ̀ lọ́dọ̀ wọn ẹ farabalẹ̀ kọ́ ilé yìí ni Mr. Bible gan ni ó ti bá wọn dúró pọ̀ ó sì ti lálé
1: ó
0: ti
1: kọ́lé tiẹ̀
0: èrè lolúwa lórí ètò ẹ̀tọ́ yín kádúpẹ́ òun náà ni wọ́n ti ṣe ijí ẹṣẹ́ Ache Bashir Shitu Ajagunà Àgọ̀dọ̀ àti àwọn ọ̀sán ìbí family ní màgbọ́n ní orílẹ̀ agége wọn ni onílùú kìí fẹ́ otú ọmọ wọn kan ló dìde ló fẹ́ lọ jíṣẹ́ ìwé ṣiṣẹ́ àwọn ìlú ní ìrò ọ̀pọ̀ ṣiṣẹ́ èyí tó ń bọ̀ yìí wọn ni ọ̀nàbù sulé ṣakiru akíndélé ẹni máa kú rí wọn ni kókù ìmúrasílẹ̀ o èyí olùgbé àdúgbò màgbọ́n lárokùn ọlábùwà ìsàlẹ̀ ọ̀dàn ìsàlẹ̀ ọ̀dàn àbí ọ̀dàn ṣá àtóbàjẹ́ ọgbà aṣáde wọn ni ẹgbà àwọn iye ọmọ ní gbọmọ rùkọ̀rẹ̀ ní gbọmọ
1: rùmìlà
0: ọmọ àwọn òun náà ni ẹni tó dìde akíndélé ẹni máa kú rí ẹjọ́ wọn ní ṣẹ́rẹ́ ní ṣoní ìfúnkòsó làgàgà ní ṣoní yòṣù ẹ̀yin náà lẹ̀ ṣoyún yìí akíndélé ẹni máa kú rí o lọ́jọ́ náà ẹ̀ ṣe púpọ̀ a ní sọ́jú ẹ̀ náà ń lọ kó má dàbí pé a ń ṣe
1: ìpolówó
0: so alàgbà Bashiru Shitu Ajagunà ti ìlú Àgọ̀dọ̀ mo jí iṣẹ́ yín ọ̀sán ìbí family kò ní tú ní màgbọ́n àdúgbò yín náà ni ọmọ yín ti dìde lórí ètò àtòyín kádúpẹ́ la wà èèyàn gbọ́dọ̀ máa dúpẹ́ tara tiẹ̀ náà ìdúpẹ́ lọ́wọ́ àwọn sójà àwọn àmì sójà to wa ni enu loro ati wo ilu ijagemo lojo monday to koja yi eyan mi soja adupe lowo yin o adupe lowo yin o loruko alagba evangelist ni onifade arole gbangbade kun eri pe ni ojo friday to koja yi o lanfani lati wa seto awon omo to wa le lori afefe awon omo to wa leyin re na ni o se olohun si ti gba gbogbo ogo adupe lowo ni bi eni ayin soja te wa lenu loro ijagemo adupe lowo yin o bi alagba nwa chuku benjamin soja adupe lowo yin warrant officer musa abdullahi staff sergeant emmanuel adekunle last corporal shuaib muhammad adupe lowo yin o eyin na eri alanu
1: amen
0: lojo to ba ku die fe ki
1: I'm not for you now.
0: I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you now. I'm not for you

0: gẹ́rẹ́gẹ́ laago mẹ́wàá lù ẹ kú ìyálẹ̀ta ìròyìn ìyálẹ̀ta ló ń dé sí etí ìgbọ́yín láti iléeṣẹ́ bond fm 92.9 onígbòǹgbò ìkẹjà olúfúnkẹ́ àdìsá lorúkọ tèmi. Iléeṣẹ́ ìkólẹ̀ kódọ̀tì ní ìpínlẹ̀ èkó lọ́mà ti fi ọwọ́ òfin mú ọkọ̀ ilẹ̀ fún dídá ìdọ̀tí nù sí ààyè tí ò tọ́ ní agbègbè Majidun bus stop ní Ìkòròdú Lẹ́kọ̀ọ́. Ọ̀gá àgbà iléeṣẹ́ lọ́mà dókítà Muyinwa Gbadegesin ní ìgbésẹ̀ yìí wà lára ipa láti dẹ́kun dídá ìdọ̀tí sí ààyè tí ò bá òfin mu àti ṣe àlékún iṣẹ́ lọ́mà káàkiri ìpínlẹ̀ Èkó. Ọ̀gbẹ́ni Ọládèjì Adébáyọ̀ tó léwájú ikọ̀ amúṣẹ́ṣe iléeṣẹ́ lọ́mà ẹ̀ka ProjectWise ní iṣẹ́ yìí ni wọ́n ṣe ní ọjọ́ kejì oṣù kẹwàá ọdún 2026 lẹ́yìn tí wọ́n dá ọkọ̀ ilẹ̀ dúró nígbà tí ó ń da ilẹ̀ nù sí ààyè tí ìjọba ò fọwọ́ sí. Ikọ̀ ProjectWise mú ọkọ̀ àti awakọ̀ ní ìbámu pẹ̀lú òfin lọ́mà. Iléeṣẹ́ lọ́mà wa rọ àwọn olùgbé oníṣòwò àti àwọn iléeṣẹ́ ìkólẹ̀ kódọ̀tí láti máa da ìdọ̀tí wọn nù sí ọ̀nà tí ó bójúmu àti dẹ́kun dídá ìdọ̀tí sí ojú ọ̀nà inú kòtò ìdaminù àti ọ̀nà tí ó tọ́. Àjọ tó mójútó ètò ìlọgiri ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó LASMA ti bẹ̀rẹ̀ ètò fún oṣù bàbàbà àti fún ayẹyẹ iwájú ní ìlànà láti ṣètò dídarí ọkọ̀ láìsí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ lójú pópó fún wákàtí 24 nílùú Èkó. Ìlànà yìí wà láti darí ọkọ̀ àti àwọn tó fẹ́ gba orí afárá tí kò fi ní sí wọ́lù-kọlù lásìkò náà. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ LASMA Ọ̀gbẹ́ni Ọlálékan Bákàrẹ̀ Òkí ṣàlàyé pé wọ́n ṣe ètò yìí láti má jẹ́ kí ìjàmbá ọkọ̀ wáyé káàkiri ojúnà wa. Ó ní gbogbo ojúnà ni ikọ̀ LASMA máa lọ tó fi mọ́ ibi tí àwọn ọkọ̀ ń dúró sí àti àwọn ibùdó tí wọ́n ti ń gbèrò. Ó tẹ̀síwájú pé àwọn ọkọ̀ tí wọ́n ti páàkì sí ojú títì ni àwọn máa palẹ̀ mọ́. Ó wá rọ àwọn awakọ̀ èrò, awakọ̀ táǹkà àti gbogbo ẹni tí ó ń lo ojú pópó láti bọ̀wọ̀ fún òfin ìrìnà. Ìròyìn ìyálẹ̀ta kò ní jù balẹ̀. Ẹ tún darapọ̀ mọ́ akẹgbẹ́ wa tó bá di aago 12 ọ̀sán. Ọpẹ́ lọ́wọ́ olóòtú Wahidat Fagbọ́. Olúfúnkẹ́ Àdìsá lorúkọ tèmi. A kú ìsinmi òní. Ọ̀pọ̀ ẹ̀ láṣẹ lókè ìpè.
1: Èdùmarè lọ́dí rí ẹwà fákùkọ́ o.
2: Èdùmarè lọ́dí rí ẹwà fákùkọ́.

0: ẹ àjìsá a máa kú kòkòkò di ti àyájọ́ òmìnira yìí òmìnira wa ò ní di òmìnira o a kà wá a dá sí nàìjíríà sì dá ẹ káàbọ̀ ẹ káàrọ̀ ní kíkíkí àti gbọ́ iléeṣẹ́ bond fm 92.9 ayẹyẹ òmìnira sì wà lára àkùkẹ́kẹ́ òmìnira sì wà lára wa tẹ bá rí aṣọ tí fún kí àjìsá wọ̀ a rí pé òmìnira yẹn sì ń lọ tẹ bá rí pé a rí pé green àti white díẹ̀díẹ̀ wà nínú aṣọ tí ó wọ̀ ọba òkè lè jẹ́ pé ọmọ nàìjíríà ti bilikis ayépọ́láńtì àwọn ọwọ́ṣọ́ iléeṣẹ́ bond fm 92.9 ti orílẹ̀-èdè wa nàìjíríà tí a mọ̀ sí purple and white àwọn náà ni ọ̀hún wọ̀ ìbá wo èmi náà ní ìsèyárí pé èmi náà sì wọ white tó jẹ́ pé ọjọ́ ìgbìmọ̀ wípé ọmọ orílẹ̀-èdè kan náà ní gbogbo wa adẹ̀ nígbàgbọ́ pé orílẹ̀-èdè wa nàìjíríà ò ní bàjẹ́ àdára orúkọ mi ni tawhid abdullahi ẹ káàbọ̀ sórí ètò yìí ètò wa ọ̀rọ̀ ṣùnùkù nígbà tí wọ́n fojú ṣùnùkù wa àwọn nǹkan tí a jẹ́ kí ìdàgbàsókè ìlọsíwájú kó dé bá wa ní orílẹ̀-èdè wa nàìjíríà kí ni ojúṣe tí aráàlú lè ṣe fún ìjọba kí ni ojúṣe ìjọba sí aráàlú kí ni ojúṣe tó yẹ pé àwọn ọbọ ní ó kù díẹ̀ sí tẹ́fẹ́ kí àwọn ìjọba ṣe ìyẹn ni wọ́n fi gbé ètò ìka láti ká máa fojú ṣùnùkù wo kí a lè jẹ́ kí ìdàgbàsókè àti ìlọsíwájú kó dé bá wa ní orílẹ̀-èdè wa nàìjíríà
1: fún ọlọ́run ọba tó ń fún wa ṣe nílé iṣẹ́ bond fm 92.9 akínpẹ́ ẹ̀kárọ̀sẹ̀ ẹ̀kárọ̀mọ̀ ẹ̀kárọ̀gbọ̀n ṣe ti ń gbọ́ ilé iṣẹ́ wa a kú ìsinmi ò ní ìsinmi aláyọ̀ ìsinmi lógo náà ni yóò jẹ́ fún wa gẹ́gẹ́ bí ẹnì kejì mi ṣe sọ a pí wa pa kú kọ̀ọ̀kan ṣíṣe ti àyájọ́ òmìnira òmìnira náà ni yóò jẹ́ kò ní jẹ́ òmìnira fún wa pẹ̀lú ògo ti ọlọ́run ọba bilikis ayépọ́lá ibrahim ní orúkọ tèmi
0: ní ọjọ́ àlàmísì ìyẹn ni a ṣe ọjọ́ ayẹyẹ òmìnira ti nàìjíríà pé mẹ́rìndínláàádọ́rin ni a ṣe ní orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n pè ní nàìjíríà 66 a wá wo báwo ni ìrìn àjò yẹn ṣe rí láti ọjọ́ yìí sí ìgbà tí a wà yìí tá a bá rí a rí i pé orílẹ̀-èdè wa nàìjíríà a ti tọ́ ìjọba méjì wò ìjọba alágbádá àjọba ológun àtìlẹyìn ìgbà yẹn akọ bàtà kọ bẹrẹ àgbẹ àwọn òyìnbó wọn gbójú wa fún ìjọba alágbádá pé ká máa ṣe ìjọba wara wa ibi tí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti máa láǹfààní láti yan àwọn olórí wọn sípò pé ó yà ẹni báyìí ló wù mí láti jẹ kó ṣe orílẹ̀-èdè wa nàìjíríà bọ kú kẹkẹ gbàtà kúrò níbẹ̀ àwọn ológun àwọn náà jẹ àgbà yẹn 1966 àwọn náà ṣe lọ títí àti tó yá wọn tó gbéjọba fún alágbádá lágbádá náà fi ṣe fún bí ọdún mẹ́rin wọn tó gbà padà lẹ́yìn ìgbà tó tún gbà padà àwọn ológun tó ṣe títí ìgbà tó wà di 1999 ọgbẹ fún alágbádá láti gbà yẹn ní ìsìn sákòókò yìí ní ìsìn ìjọba kan síjọba kan ló ti ṣe bá ní ká wo inú ìwé ìtàn a rè pé bàbá olùṣègùn ọbásanjọ́ àwọn ọlọ́kọ́ ṣe wọ́n ṣe fọdún mẹ́jọ ìgbà tó ń parí ọgbẹ fún umaru musa yaradua ọ̀pá táwọn ṣe fọ́pọ́dún méjì ọlọ́jọ́ dé ọlọ́jọ́ mú wọn lọ wọ́n gbéjọba fún gúlọ́jùnàtà tó parí ọdún méjì bàbá umaru musa yaradua lẹ́yìn ìgbà yẹn àwọn náà ti ṣe ọdún mẹ́rin ìgbà tó di ìgbà yẹn àwọn náà ti ṣe ìgbàwọ́láfẹ́ jáde lẹ́lẹ́kejì wọ́n jáde ṣùgbọ́n wọn nílẹ̀ wọ́n gbéjọba fún bàbá president muhammadu buhari bàbá president muhammadu buhari náà àwọn náà ti ṣe ọdún mẹ́jọ àtàwọn náà ti ṣe ọdún mẹ́jọ tán wọ́n gbéjọba fún president bola ahmed tinubu tí àwọn náà wà ní orí ipò àgẹ̀rẹ̀ ìpínlẹ̀ àgbà tán ti débẹ̀ làwọn náà ti ń gbìyànjú láti jẹ́ kí wọ́n ṣe gbogbo méje yàyà mẹ́fà ṣùgbọ́n orílẹ̀-èdè wa nàìjíríà ṣe wà a mọ̀ pé a máa dé ilẹ̀ lérí àti ń lọ àti ń dàgbà sí ìjọba àwara wa a lè mọ̀ pé àwọn ní padà sí ẹ̀yìn wọn láéláé yẹn láàánú pé ká pẹ àwọn alẹ́nulọ́rọ̀ ilé nìkan bá wa fojú ṣùgbọ́n kò wú níbo la dé níbo là ń lọ ọ̀nà la lè gbégbá láti ká rí i pé orílẹ̀-èdè wa nàìjíríà tí a bá dìgbà tá a bá fẹ́ẹ́ di ní ọdún tó ń bọ̀ táwọn ọmọ nàìjíríà bá ti jáde wọn á ṣe bó ṣe tọ́ àti bó ṣe lọ wọn á dẹ̀ bá lupa dẹ̀ tún ìjọba wa láti kí orílẹ̀-èdè wa nàìjíríà kó tẹ̀síwájú
1: bẹ́ẹ̀ ni ìjọba àwarawa òun náà ni a wà yìí ọ̀pọ̀lọpọ̀ á ní pé kí ni àǹfààní ayẹyẹ tí à ń ṣe gan-an lára ǹjẹ́ ṣé ó ti ẹ̀ tọ́ bí ó ti jẹ́ pé ìjọba sọ wípé kò sí oní ayẹyẹ oní ẹ̀fẹ́ lójú ṣùgbọ́n ká ṣáà fi sàmì ká fi mọ rírì wípé a tún dàgbà sí nínú ìjọba warawa ní ìjọba ṣe sọ wípé eléyìí ìpè kí a fi dúpẹ́ fún ọlọ́run a wá wò wípé ibo la dé ibo la nlo ibo lo ku si awon akiyesi wo la wo pe ti a ba tun tepele mu le ta nse labala le abe ti ijoba warawa e lo si waju yo tubo wu wa ni orilede wa awon eleyi ta nse yi ti a ba ri pe eleyi ko tona to e je ka yi pada nbe se nko e je ka tun lu bayi won na na won ko ti a fe wo loni alejo wa ti wa ni ojo opo oru e ka ro sa era sa e ba daruko yin fa wara ile
2: afolabi adedeji ni oruko mi
0: e ka bo sori to wa oro sunuku ati ati wo joba wara wa ti pe bawo ni sa ti pe 66 years starting gba ominira kila yin le ri to je ko je bi awon nkan to je pe ati so pe ati le so pe ati sasege nibe ti a le ma fo so ra pe ati dagba si ijoba wara wa bawo ni ti edson nipa pe ni ijoba wara wa yi at le je pe wa la ni anfan la je ka soro pe nkan ti a fe ni nkan ti a fe ni ti ijoba ode le mu wa si pe nkan ti a le so ni to ba wo ke je ka wo awon ede wa soke wa ni bi oro aje ki le le so nipa eto oro aje wa lagba ta ti gbomi ni sa koko yi ki la won gbe won oro aje ba ni ka wo
2: Paris, la rime.
0: báwo ni a le so eto oro oselu awara wa te bawo lati bi 1999 la bi bere joba awara wa ti le le so lori eleyi báwo la le so nipa eto ero eto eko wa ta ba ri nisin gba ko wa ti e pe ta ba fe lo si school a ba lo si school to ji a ni ti lo si school ṣugbọn ni sa ti pe school ile iwe ti yi wa kaakiri kaakiri kaakiri ka le so lori yen
2: inu mi dupe won ti fun ọpọlọpọ awọn eyan to fe da ile ko giga si de ni license ati

0: ẹṣeun bàbá wa iléeṣẹ́ bọ́ọ̀n la wà 92.9 bẹ́ẹ̀ ń ṣe ń darapọ̀ mọ́ wa orí ètò ọ̀rọ̀ ṣùnùkùn náà ni a wà ohun tí a ń gbéyàwó ni nípa ti ayẹyẹ àyájọ́ ti òmìnira ibo ni agbẹ́dúró ni gẹ́gẹ́ bí a ṣe ń ṣe òmìnira àwọn àlejò wa tí wọ́n dẹ̀ ti ń bá wa dá sí ọ̀rọ̀ náà tó wà lórí ojú ìlà pẹ̀lú wa náà ni abá wa ẹ ti jẹ́ ká mọ̀ wípé nípa ti ọ̀rọ̀ ajé àti ti ètò ẹ̀kọ́ ẹ báwo lábọ́lá nǹkan tẹ sọ nígbà tí ètò ẹ̀kọ́ ẹni pé wọ́n fún àwọn aládàáni láàyè ǹjẹ́ lè ilé ìṣẹ̀lẹ̀ tá a bá ń sọ̀rọ̀ ètò ààbò gbogbo wọn náà lámọ̀ yìí pé ìjọba ń gbìyànjú lábẹ́ ìṣàkóso ètò ààbò orílẹ̀-èdè yìí ṣùgbọ́n bó ṣe ń gbìyànjú tó àwọ̀ tí kájú wọ̀ àwọn kan ń sọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ǹjẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ lè tọ́ ṣòro tá à ń kojú lábẹ́ ètò ààbò wa kí a ṣe ń ṣe ayẹyẹ àyájọ́ òmìnira wa
1: ọlọ́pàá ààbò ó ní ipa tán lè kó nínú ọ̀rọ̀ ètò ààbò ọ̀rọ̀ àwọn ìjínigbé àwọn ọba yìí jẹ́ tán ka ẹ̀jẹ̀ aláìṣẹ́ sílẹ̀ àti bẹ́ẹ̀ lọ tí wọ́n bá ní ọlọ́pàá ìbílẹ̀ ní ìlú èkó àfihàn ṣàpẹẹrẹ ẹni tó bá ṣiṣẹ́ ọlọ́pàá tó jẹ́ pé ìjọba ìbílẹ̀ ló gbóró dálẹ̀ á mọ àlejò á mọ onílé á mọ àjòjì tí ẹnìkan bá kàn dédé dé tí wọn tiẹ̀ mọ ibi tó ti wá tí ò tiẹ̀ lókun ń dè wọn àti máa fura kí àṣírí bá dẹ̀ ṣẹlẹ̀ ládùúgbò yẹn á jẹ́ suspect wọn mọ̀ bó ṣe máa lè ṣe ìwádìí fínífínífíní yàtọ̀ sí pé federal police jẹ́ pé láti ìjọba àpapọ̀ wọ́n lè transfer ẹ̀wà láti zamfara state sílùú èkó á jẹ́ kọ́kọ́ wá ibi tó máa gbéná á wá ibi tó ti máa ra nǹkan ìlú láti síbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kójú ẹ̀ tó túlẹ̀ á tó ọjọ́ mélòó nǹkan tó dáa nípa ìjọba ìbílẹ̀ nìyẹn pé àwọn tí wọ́n bá gbà sí ìjọba ìpínlẹ̀ ojú wọn á túlẹ̀ wọn á mú nílé wọn á máa lejò wọn á lè ṣèwádìí fínífíní tí àṣedédé bá ṣẹlẹ̀ wọn á mọ suspect tán máa kú wọn á dẹ̀ mọ̀ bọ́ ṣe máa fi ojú ẹlẹ́ṣẹ̀ jẹ́ òfin ṣùgbọ́n ní apá kejì wọ́n ní irú ẹ̀ tí wáyé rí ní gẹ́gẹ́ta àgbàjọba òmìnira àwọn olóṣèlú wọ́n fi roko sọ́dọ̀ ara wọn tó bá dé pẹ́lẹ̀ ṣe election kọ́lá ẹni tó ti rí pé ó ti fẹ́ gbé bá orókè tí ò dẹ̀ sínú ẹgbẹ́ tiwọn wọ́n kàn lè lọ gbé òkú jáde ní ilé ìwòsàn mọ́ṣúárì wọ́n gbé sẹ́ǹkúnlẹ̀ pádẹ̀wọ̀ arábìnrin kan yéyé ẹgbà mi omi orí baálé mi láti jẹrin pádẹ̀ ràn ọlọ́pàá ìbílẹ̀ tó wà bẹ́yẹn ní ilẹ̀ ìpínlẹ̀ gúúsù dongari ló ń pè wọ́n wọ́n ran ọlọ́pàá ìbílẹ̀ wọ́n á lọ pé kó tó ṣàlàyé ara ẹ̀ kó tó wẹra ẹ̀ mọ́ election ti kọjá so apá kejì ẹ̀ nìyẹn pé ṣé wọ́n tún ní ṣílò bí ọjọ́ kìíní ká ṣẹ̀ṣẹ̀ gba òmìnira ṣùgbọ́n ọlọ́run á jẹ́ kó rí ìyànjú sí wọ́n ti ń ṣe òfin ẹ̀ níbi ń lọ ó dàbí pé state house of assembly bíi méjì mẹ́ta gan wọ́n tún ti tẹ̀ka sí gbogbo ọ̀rẹ́ ta sí ṣe san láti tẹ̀ka sí kó tó lè implement kó tó lè mú ṣe ṣùgbọ́n ó ti ń dájú pé a máa ní state police láìpẹ́ láì jìnà nípínlẹ̀ èkó àti ọ̀rẹ́ àti ní neighborhood security tó jẹ́ pé ó ti ń sún gẹ̀gẹ̀ mọ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ṣùgbọ́n tí àìrí náà rí lò tó bá pọ̀ tí ìnira pọ̀ tí sìgá olóró mímu tó ń peléke àwọn tó ń rúfin wọn máa pọ̀ sí ni a lè máa wá ìyànjú sí ọ̀rọ̀ láì tiẹ̀ wá dé ìdí ọ̀rọ̀ ká wòfin débi kòkò ìdí kòkò kí ló ń fà táwọn èèyàn ṣe ń lùfin ṣé wọn láwọn mọ́ra ni àbí àìríṣẹ́ ni àbí sìgá olóró tó ń mu ni gbogbo àwọn ìbéèrè táwọn abìnrin náà nìyẹn àbí ṣé látòkèrè ni wọ́n ti ń wá àwọn ọ̀dọ́ tó ń ríṣẹ́ yálò láti lè fa rògbòdìyàn sórílẹ̀-èdè wa tí ò bá sìgá ta ló máa rọbẹ tí ò bá sìgá ta ló máa rabọn gbogbo nǹkan táwọn máa rò nìyẹn ṣé látòkèrè ni kí ni ti ń wá ni táwọn tó bá bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ tó bá ríṣẹ́ ṣe tí bá ká wọn lára wọn ò ní dá wọn lóhùn àbí kó lọ fẹjọ́ sun chairman ni local government so pe nko bye ni arakunrin filomio e ti ti boju to eh gugu awon ko ta ma se no ni awon daran gan ki lo fa se eh ari pada ojojo ti won ri koko fu fa won ran won no se mo yato mo ninu nko to pin bi abado ati resi ati yu yato si koko to mu fura ni le fo den da ran won to n lo soko loko lati je nko ti agbe ti pin pelu ikun ju to den re ti ko to ba digba ikore won a ri okoko dele awon obere ta ma bere na nile yi e sibo awon kakin awon olopa leyin o je joba federal police ni o o je Lagos state police lo ma tuta pin le ti sile ni ati pe bebe local kiri awon ipinle Nigeria to je merin ni lokoji ati 68 eh kama fadura awon lowo ta ba ri nkan to riru rudu kati de na lo so fa awon olopa alo so fun awon amofiro pe ko bayi mo ri oru mi loju o ka won ti won de si ami fun ko ma so pe eh eni bayi lo wa si ami fun mi o tori won an para lo ko awon to lo fo lo ko to lo si ami won an para lo ko won logun eh
2: okay teyin ba ni afa lati je ke ba awon alase so lori ede Nigeria ki lawon ko te fe kan se ki lele dasi
0: ki la case de fe pe won si
1: eh ti ba ni afa ni ati ba awon to n dari oro wa soro ma je pe ma so fun pe ko je ki fe awon mekunu wa ati ife awon ara ilu ko bo ki ninu okun mu ko de ma fi ibere Olorun se ko de ma ranti pe a mu nkokun waye a de ni mu nkokun lo ko ma ranti pe oro to ma so to lati kuro lori ipo ni ko ma fi wa to ma sise won bi ise kamari ko so n pa won pe ah ni asiko eni bayi won se oye titi bayi won lana won je ki eko derun fawon odo awon odo wa jade nile iwe won rise ati bebe lo ko ma ranti iwon ba die lo je ti eyan le je dukia ti eyan kojo gan melo lo le gbe ninu e ile aye afowo ba file ni keko ma fi ibere Olorun sokun won ko de ni ife mekunu oro aje banu yen ko ma je ko so won lenu mo asarun ti nigba ti ogagun oluseko masojo to wa lori oyin ni 1976 79 igba ti comrade yan se to shipu ni February 13 1976 obasojo lo gbajoba o bere low profile nkan to koja ankara ki wo leyin na igba ti ma nlo ile iwe akobere a ma ri awon moto kan lori CVU ni license plate ye mo wa bi baba mi pe baba kini tumo conference you want the conference resource unit ni yato si moto ti eka ijoba kokan ni won ti ni moto ko to fi ma n wa awon alejo won kiri ati the ministry of foreign affairs ngba yen so awon moto yen number plate was CVU unit igba ti obasojo bere low profile

0: Nàìjíríà, àjọpawọ́pọ̀ ṣe náà ni gbede ilẹ̀ ìlérí. Àwọn ètò wa ń tẹ̀ síwájú lè ṣe Bọ́dẹ FM 92.9 Al-Ad Musibau Alade. Bàbá Ize tó jẹ́ ààrẹ ẹgbẹ́ àpèjẹ wọn ti wà nílé agbára báyìí láti mú ètò ẹkú ìsinmi wá sí etí ìgbọ̀yìn láì nígbàgbé Àràbà ìgbérò tó ti wà níkàlẹ̀.
1: Ètò ẹkú ìsinmi nílé iṣẹ́ rédíò Bond FM 92.9.

0: oṣù kẹwa gbọ́ oru olúwa lẹ́nu àwa o
1: october o ìlàwá yàn nínú ẹ àwa ò yàn bí.
0: Ǹjẹ́ gbogbo ọpẹ́ gbogbo ìyìn fún ọlọ́run ọba àlá tó mú arí sunday àkọ́kọ́ nínú oṣù kẹwàá. Àdúrà mi sí gbogbo etí tó ń gbọ́ mi lásìkò yìí tàbí tó ń gbọ́ wa lásìkò yìí ni pé ẹ ò lọ́dún ìjà o.
1: Àmì ẹlẹ́dàá.
0: Ibi òní jálù yín ìjì tó ń jà tó ń gbọ́kọ lọ́wọ́ aya tó ń gbọ́ aya lọ́wọ́ ọkọ tó ń gbọ́kọ lọ́wọ́ aya tó ń gbọ́mọ lọ́wọ́ òbí ẹ̀ kò ní jà yín ní òpin ọdún yìí. Eléyìí náà la fi ń kí ara wa pé happy new month, happy wonderful sunday.

go.

0: bọ́ nílé sí ọba fi gbá mọ́ ọmọ tó mọ kọ́ lọ.
1: Èyí tó ti fi sílẹ̀ kò lè parọ́ láíláí lọ́rọ̀ àwọn Yorùbá.
0: Ẹ̀mí ṣẹ́gun ju ẹjọ́ epo ṣe lọ ni.
1: Lórí dájú kẹ́mọ ènìyàn ó ṣiṣẹ́ ẹ̀ bó ti ṣetán àti bó ti ṣe fún ìgbà tó bá papọ̀dà Tàkáyọ̀ lè máa rí nǹkan múlò nínú iṣẹ́ tó ṣe sílẹ̀.
0: Kí ni ìwọ ṣe? Kí lèmi ń ṣe? Tá à ń ṣe é lẹ́bàá ìkọ́lọ̀ bá jẹ́ ká dàgbà ká darúgbọ́ tó di pé yà lọ síbi àgbáre. Olóògbé Alhaji Sikiru Ayinde barrister ni. Sẹ́ríkì Waka worldwide nígbà ayé wọn. Kó tó di pé Sẹ́ríkì Waka wà dọ́dọ̀ mọ̀ dé orí yege náà.
1: Ẹ bọ̀ Sẹ́ríkì Waka nígbà ayé wọn ẹlòmíì ò tí ì jẹ́ Sẹ́ríkì Waka Alhaji Sikiru Ayinde barrister nígbà àwọn papòdà.
0: Nígbà tó ń papòdà.
1: Torí Sẹ́ríkì Waka
0: mọ̀. Worldwide ni olóògbé Sikiru Ayinde barrister Alhaji Àgbà sì ni wọ́n. Èmi tó ń bá tukọ̀ ètò náà Alhaji Àgbà ni mí. Ṣé ti yọ ní ìsinsọ́pọ̀ lọ sí Saudi Arabia o? Tẹ́ ẹ bá ti fẹ́ mọ pè mí mọ̀rù bí olóyege Alhaji Àgbà. Ṣé ti yọ ní ìsìn? Bó ṣe ń sókè yẹ kó fòǹtẹ̀lù ni
1: àwọn gbogbo àwọn tí a ti lọ mọ́kà tí wọ́n kọ́ra lọ́la jí àgbà nígbà mọ̀ọ́dún fún lẹ́rọ ti ẹ̀ gbé àtúntà sọ́dọ̀ àná àbí nǹkan tó fẹ́ rẹ̀ mọ́ alájí àgbà tí ó gba endorsement ẹ̀sùn kò sí fi ṣe èèyàn ṣùgbọ́n Sẹ́ríkì Waka ju Sẹ́ríkì Waka lọ torí Sẹ́ríkì Waka ti mọ̀ọ́dún fún agbolé ló ti jẹ́ sòwò yàtọ̀ sí ìtì yẹn lọ jẹ́ Kánò Kánò Alhaji Sikiru Ayinde barrister ti lọ jẹ Sẹ́ríkì Waka ti wọn Emir Dubayaro tẹ̀lú dẹ̀ fi
0: ìwé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà lọ́wọ́ gbà wọlé ẹni tí ó parọ́ lọ́sọ pé lẹ́rìí ń wà lọ́rùn ọ̀gá wa ambassador yìí sáyé ni rọ́mọ
1: ó
0: wà
1: ń kalẹ̀
0: ní sùúrù o
1: wọ́n
0: wà ń kalẹ̀
1: kí
0: máa gbọ́ ọ síbò ló ń béèrè ọ̀rọ̀ ìjọga fún láì islam kò sẹ́bọ̀ kò sóògùn lábẹ́bà sheikh amir ọ̀jẹ́dìran gbogbo àwọn ìjọ náà bí tán wà jákèjádé ọ̀nà ìyá pé ní wọ́n pé bírí kó tó bìrì kó tó tẹ́ wọ́n níbo ní kátàrí eléyìí wọn ní bond fm ẹ wá gbẹ́ kó tó ọ̀gbẹ́jì ẹ jà sí ìkọ̀dà lápá kí lápọ́dà wọn lẹ̀ sí sọ̀rọ̀ tó gbọ́dọ̀ mọ gbogbo.
1: Ìyanu lọ́tà tó wà kẹ́ máa underline Sẹ́ríkì Waka ìjọga fún láì islam underline gbọ́dọ̀ máa torí àsájú nílé yarí pé àfi ẹ jẹ.
0: Mo máa ń gbọ́dọ̀ ọ̀rọ̀ ẹ lára ẹ̀
1: yóò. Àwọn ó
0: tẹ̀sí ìjẹ́rẹ́
1: òní wọ́n ìdúró ọ̀dọ̀ wọn tọ̀rí ká káyìnbó mu lẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́ ni pé nọ́ọ̀sì àti lè sọ pé ìbúlẹ̀ ẹ̀fìpàdé yẹn sí tàbí jẹ.
0: Ó ṣe ń sí ọmọ màlúù fún o.
1: Okay.
0: Ìbàdàn kéré ní ìgbàláyé tá a ní sọpọ̀ ọmọ màlúù fún olùyege.
1: A sọ pé èèyàn káwà tó sọ pé wọn mọ màlúù.
0: Ansarudin náà bí bàbá bẹ̀gbọ́n mu
1: lọ́pẹ́.
0: Nawarudin tó ti yọ ní ìsìn Nawarudin ọ̀rẹ́ mi tímọ́tímọ́ tó jẹun fífi ilẹ̀ Kwara tí ò ṣe fọ́ọ́rọ́ sọ èso ti yẹ ní ìsìn Alhaji Wa Balade Akosile tó jẹ́ gbọ́n rẹ̀ tó jẹ́ kàwú rẹ̀ Sheikh Onikan Majid. Abimujin onikan
1: wọn
0: mọ mi n tọ ọdún tí a bá tó arọ sí náà wàhálà òdòdó ẹ kó wà ní oṣù òdì òkè bíbá ẹ mo mọ kí olùjímọ bẹẹ ẹ tó tún jẹ kó sọwọ pẹlú pé ọyẹ mọ wàrà
1: tàbí
0: tẹ kó pé ìdájí rẹ alhaji kamodi yaya banu sọ tó ti yọ ní ìsìn alága samara di sẹńdájú náà àjọ mọ kí olùjímọ ibo ni màlúù fẹ wọ tí wọn ní tẹwọ gbà.
1: A sọ pé kò sí ó wà nǹkan tá a kà sọ ni pé nígbà tinubu tó máa gbé
0: àti
1: gbogbo ìyàn ló lọ national stadium nígbà yìí jẹ ti ń talẹ
0: pé. Ọmọ ìyá mi tó ti rí ní ìsìn assistant director of programs Yorùbá service bond fm tó ti rí ní tọ́ba sọ nípa ìjọna Wahrudin wájẹ ilẹ́gbẹ̀ẹ́ ata ni mo máa wọ bẹ̀ tó ti rí ní ìsìn Alhaji Latifatu olùwò ògùn náà kì ọ̀rẹ́ wa jalo sórí
1: ètò. Okay, impose Sẹ́ríkì Waka àgbà bẹ́ẹ̀.
0: Ilé ìlàfọ̀ onísòwò ètò wa ètò yín lágbo ìgbò
1: wa. Láàbù wa ní kan ní bọ́ọ̀dù fẹ́mi náà zero three àrídì alárangba yìí ní ẹ̀kaàrọ̀ ọ̀fà ẹ̀kaàrọ̀ ọ̀sà gbogbo ẹ̀yàn ọ̀rẹ́ ṣáláfíà lábọ́ ara wa kú ìyálẹ̀ ta ti tèmi o. Ètò tèmi náà yóò tún yálé yóò ya ìgboro àwòtán àwọn torchlight wa káàkiri wa àwọn ẹsẹ̀ kùkú ìpínlẹ̀ Èkó ẹ̀yẹ sáàfìpẹ̀kù ẹ̀fìlédì ọmọ tó mọ
0: kọ́ ló pè láyé pọ́lá náà ṣe báwọn tó ń kánsẹ́lì káàkiri náà ni.
1: Bìrìkìtà ìpọ́lá ibrahim ló wá di ẹ̀rọ àti Fúnkẹ́ Àdìsá ẹ kú kalẹ̀.
0: Mo tiẹ̀ fẹ́ pàkíyèsí àwọn olóòtú kókó onúwèé ròyìn sọ̀rọ̀ pa olóòtú wa gan fún tààrọ̀
1: yìí
0: hod abiodun ìlúgbàjú àwọn olóòtú wa kúkúrú ni wàá pọ̀ nǹkan ká wà tá àti ìgbéyẹ̀wò tí mo sì fẹ́ ká gbéyẹ̀wò kọ́nà òfò alẹ́ mi gbé wàtà
1: àlàáfíà
0: torí gbogbo àwọn tó ń kánsẹ́lì pátá jọ mo ti mọ̀ ẹ̀bọ́n dẹ́fẹ̀ obìnrin ni àwọn kan náà tó wá wà tó yẹ pé gbogbo àwọn tó ń kánsẹ́ pátá obìnrin ni kí lè rí gbà nípa ẹ̀ máa kó obìnrin níṣẹ́ ìwọ omi ní ìsìn ìmì àtàyè lọ́mọ wọ gbogbo àwọn ọmọọṣẹ́ ayé lọ́mọ pátá pẹ̀lú lè robìnrin kan obìnrin kí tó bá sì rí gbé tí ò ní dà lágbo mu nùnà jẹ́ pé yóò ní.
1: Mo ti àjò láì sóbìnrin ni lékè bá a dùn tí ń sè àwọn ilé ni sóbìnrin ni ibrahim ọlálẹ́kan sobirin ni
0: bo ba tele
1: o tun ti gbe afolabi sobirin
0: oja abraham olale ko oja agba
1: ni ija agba
0: abi sports
1: baba ko sara ni afa le lo
0: to to fa lo
1: re re o awa lajo ise atori
0: odo o wa ja ja lo sori eto ja lo sori eto
1: e lo ke ni gbotori o lo mo se yan yan o si nfa fun mi sobirin ni
0: I'm going to go to the pool.
1: Owo le je ko run owo
0: mi o si se fun so far
1: owo
0: owo owo lorun re
1: yeah and then da banki to ba ti fe wo adam banki ba se wo awon igbo oselu eru ayeraye ni so ka won ni gba ma ru gba won lo se ba won gbe gba won
0: la gbe gbe wa le teto ni la gbe gbe wa
1: be
0: ni e jo nka luko wa ka gbe du ka ko omo wa mo fi dupe lo ara lase to gbe to ikale ngba te gbe to ikale mo wo pe seto yo ni materials asi yo si ni materials
1: papa
0: to je pa nkan to wa njagba te nwo nu ara awo si binu si won tori pe atagbada ati dansiki gbe lo je pa ko sori to wa to yin la gbe gba awon so amusa se ni ipinle eko lenu ko pe ko pe yi lo je pe won balẹ si agbegbe obalende koda awon tun de marina bi awon oju na to pe wa nbe awon to pe won ko e fe to ogbon ta pale yin mo ti en pale re mo won fe to bi ogbon
1: ibere ba fe bere ni ile awon owo se microphone te ko disi ni pa mo abi table to awon waju yin le le bi
0: ni amo bi eku abi ko ko pare mo n to
1: pa ti so te pale won mo so
0: e to wa je oga agba to je director labala ti ilu badiyan abrahim e ja dupe lowo won e to wa ja alaga fun eso amusese ni ipinle eko yi agboro agbe csp adetayo akirele ise nla ni won se ngba ti won bale si obalede ti won si bale si marida nta ba lowo yin oko ja be o aba marijala ta pon si igbo
1: te ba lowo awon ta
0: se ba jo seto ni eleko won lefo re asi mo da ko
1: e wori ba lowo yin ba lowo yin
0: se wori ba logo
1: anyway ko si problem wala te da le njora njo si tani eh ile ma so wa lori radio te fi da bale gbe rayo po laarin won da ko le fe ra won le ke
0: ele wa wa ti ti ba ti ba finish e pele lu muri bo ah amu ole la yo gba o ajo le ko ina ni o
1: sugbon ole ta yo gba oduro ko duro gba kuku yo te mere ti bi obo ko be ma biru ti olohun oro ni mo ma so mi mo jaja so mi e pa apale won ma apale won ma
0: I'm going to go to the house. Agboto tade mo yin
1: agboro lo mu wa
0: o ja mi lenu gba tan na ngbo ale adu ekiti o le fa kayo de agbepo ijubo ni adu ekiti won na ngbo wa ngba to tun ya mi lenu tan na ngbo ale ipinle oyo
1: ngbo lowo jere o de
0: won na tun gba ni ipinle kwara
1: awon ti o gbo wa through 929 je won gbo wa lori radio garden
0: won gbo ni ipinle oyo won gbo ni ipinle odo koda ipinle oyo oke obo ti mo ti so pe mo ni sori apata le ti won ni ke sori apata o won ni won ba kitikiti na ni ipinle oyo
1: esa kaku eruku inu won ti e dapo inu won te le o
0: nto si pa
1: to je director Lagos operation omo oke ogun
0: oga wa ni won
1: oba ni yan fe nu gate
0: oga ni won oga wa ni won won fe ran mi iye de be oduro e ti mo ba e ti mo ba yo ti mo yi re awon ti ma ran se fun bibere ti won lo so fun ti yawo ti ya le lojo
1: so e ki o leku soja ko bara ile
0: to ba ba nko
1: okay to ba ba die lo nko
0: nda ko die lo mo ko ba mi bi ba yo tujo lale kan mi da ko so re yi kwara ija kun so ba yi to ija ba yi to je pe nbe
1: mo ko be get right tori o ma du ko tuji la ro aroko automatically directly or indirectly enter ko so na ko yi na so enda lo ko yo ma gbo
0: to buruku wa je bo de fem lo tin la na bo ana yo wa
1: akolo do lo
0: baba lo lo ni bo ni mo da robili alamina obeda robili alamina oba to ni le aye be fe be ko radio nigeria lo si tun bo wa lo
1: ya ti gba
0: won ti jo Nigeria lo si to nbo wa lo la ani tan fi o jeun de bi ko yo o je ni mo je seriki wa ko lo po oro ni eyin fe ni foro nigba kan afi ko bo Olorun ko sanu eni ni wasiu afi ko bo Olorun ko sanu eda se fun wa ni igba ti o ye wa sori fun wa ni igba ti o wa mo ja ku ko Olorun to gbadura wa won ja ku ko Olorun to gba esa ku odi ami
1: e bo seriki wa ti o re po si ori life si
0: to gogo bi to je pa o ju na ba wa ja ki ale wa Nigeria ja pa si akesi e tari fun ti ipile Eko na ni o taba to ani ka lo si ipinle Sokoto abi eyan nisin
1: be ni
0: awon eso amusese to je pe o wa nibe ana gbe odun kin ti lo si Sokoto na je nkokko de Kano to ra Hausa bi o to nkan iyan gomina apa Yusuf won ni lenu ko pe ko pe yi won ni to mu eyin te to bi orele ni odun ti lo ran he ti o ni binu ni tori po gwa Hausa to ba si de wa ni wa si abi na ku wa bi bayi ṣùgbọ́n Hausa rẹ náà bí kèrémù kèrémù kèrémù ni ó jẹ́ ní ẹ̀jẹ̀ àwọ̀rù pé
1: kèrémù kèrémù
0: ni ó jẹ́ kéèyàn yóò ká every friday ojúmọ́ friday friday lọ́sàmọ̀ yí gbogbo ẹ̀ padà ọmọ yẹ gbogbo ẹ̀ padà
1: kì í ṣe wọ̀táwọ̀tá
0: wọ̀táhàn ọyọ́dà fún ẹ wọ̀táwọ̀tá nga kò yé mi tó ní so wọ́n ní ọ̀ọ́dún lé ní ọ̀ọ́dúnrún ni ó tún palẹ̀ mọ́ tó jẹ́ pa ọmọ àbí ikọ̀
1: akọ́gbà gbogbo emi lawọn kọna udu ni o ami angonku nkankan ni awọn ta n wi e ma wo pe ngbo wa ni karu na tun wa di oju keji aye bayi ko si bi ti sin si bayi o
0: 0826913968 loju oko dawọn lo enikan loju oko wa yi
1: hello
2: e ma ku to
1: olorun lo n ba wa to
2: ko do re ni o
1: ami ilamuda
2: mo te gbadi bawo aladi mo kin yo
0: awọn na kin yo ilamuda esega ta n pe ni ijoba wara wa laarin ara wa ta mo si democracy n ma n ba tari ise akanse ta tari esabu wasiu ngba ti o ba gbarun eba ni omo soju anu contract wa dowo re tan owo dowo re bo se daji owo ni o sa bere ise abuwasi bere ise o bere ise o bere ise okorin ise re koko nbe ojo ara to se na o bere si wu mo kan fun o ko ye ko si
1: oye mi oye mi e wa fi kun pe bi ki mo rufu da to fe award contract jade bo pe 100 million naira le kele iwa to ko abo contract so sey pe o mo rufu ba je wa wa yi ba na ba je ko e gba 40 million e gba 30 million to ba la mo la wo ti wa ro complete yi to ku e yo ku da wa do wo lo
0: hello
1: baba wa be
0: baba lo
1: awon ni oruko mi te tin pe wa oro ta n gbe yewo la oro yi na ni awon omo abi pa be yen to je pe gbogbo junction ni won wa ka ki ta ti je mu ku mo
2: awon ni ese no ka awo papa no wa ka
1: no mun da ilo nsa
2: arati abelegu
0: da da sir
2: o ti ki ki won ki o awon mo ta
1: Bẹ́ẹ̀ni.
2: Àwọn Yorùbá ṣe àwọn akáwà ń bí yìí, kò sí lè fi wọ́n sí ọ̀. Àwọn akáwà ń bí yìí, ẹ̀wọ̀n gbogbo gárí ìrìnà, ẹ̀wọ̀n gbogbo ọ̀tá lọ. Ṣé bá sọ̀rọ̀ akú báyìí, ẹ̀yìn tó wọ́n máa sọ àkúnṣe wọ́n máa ṣe ẹ̀kún lẹ́yìn. Ṣé bá ṣe máa bá bẹ
0: ní lẹ́yìn? Ẹ ṣe kan bàbá wa.
1: Ẹ ṣe kan bàbá wa.
0: 6 9 1 3 9 8 6 8
2: Olùkọ́ tèmi ní mi lójì láti
0: òrùkọ́. Adúpẹ́ lọ́wọ́ mi.
2: Jẹ́rí aráàlú ó níṣẹ́ láti ṣe lé àwọn ọmọ yìí lórí ara ẹ̀ náà làwọn ṣe. Bẹ́ẹ̀ àwọn ìjọba pàápàá jùlọ àwọn agbófinró wa tó níṣẹ́ kirikiri láti ṣe lórí wọn jù. Àwa lè máa ṣàlàyé ṣùgbọ́n a lè mú wọn ọrẹ tí o lè mú wọn. Tó yí ni ẹ̀rọ adé yóò fi bíríìjì gbàgádà láti tọ̀ padà máa bọ̀ lọ́nà oṣù Dínbí. Ìborí bíríìjì yẹn àwọn ọkọ̀ kòkòrò kan wà ńbẹ̀. Wọ́n ti máa lẹ́kọ̀ọ́ yẹn máa gbọ́ síbẹ̀ ni àwọn á tún máa ṣe dá. Ká ló ti sọ déṣe dá yẹn? Ìbẹ́rùn tó máa fà á tó máa ní gbogbo ẹ̀. Ká ló fẹ́ mú wọn bẹ̀? Kí ni fẹ́ páàkì mọ́tò mi sọ pé
0: ago méjìlá ku ìṣẹ́jú mẹ́fà mi ń ságun wọn ságun ta ni ó kẹrú kẹrù wá sí ìwé wọn sì dáyà àwọn baba ńlá wa ya wa wọn ní àwọn kankan tó ń pè ní akọyà bí lè ṣe sọ pé òun ò lè mú wọn lọ́yà mi lẹ́nu sọ wọn sì ń tẹ́ pè ní akọyà.
1: Èmi ò rántí mi ẹgbẹ́ ẹ̀yin tẹ́yẹ̀ lónà lẹ́yìn sàlàyé bó ṣe rí.
0: Èmi ò sọ pé wo.
1: Ẹgbẹ́
0: ọba rẹ ti yẹn sọ̀rọ̀ ti gbóló. Ọrọ̀ ti gbóló láhùláwà láàkúwátá.
1: Ilá abúlá ilá alíwé
0: láti ṣe. Dáwọ̀ ló.
1: Dáwọ̀ ṣe kí Ibrahim Amáwù là fi lé wa lẹ́nu
2: yìí. Ẹ
1: rásà.
2: Ọmọdé
1: àjọ̀gá. Ẹ ṣe gẹ́gẹ́ bá mi.
2: Ọmọdé àjọ̀gá ti tó ọmọdé àjọ̀gá ẹ̀ lọ.
1: Àwọn náà ni wọ́n kọ ẹ pa abẹ́rẹ́ lóko ń tọ̀ mí ò lára wa sà.
2: Data for the bomb by
0: all
2: Ọjọ́
1: ìṣẹ́ làjà látọ̀ sí ìgbogbo. Kò yẹ
2: kẹ́
1: yóò tó
2: máa gúrò
1: bẹ̀ yẹn. Ìgàn
2: ìdúró Oyori wọn pe wa irú ìgbìtì òrò yẹn wọn ní sọ kéréje báyìí tí wọn ti ń sakin ní tọ́mù yẹn ni àwọn ọlọ́pàá dẹ̀ ń wọ ọbẹ̀ wọn ń ṣe nǹkan kan fún wọn tó má ti gbẹ̀tọ̀ wọn ń jáde mẹ́ ayé ọjọ́ ọ̀la àwọn ọmọbẹ̀ yẹn ọlọ́run nìkan wọ ọlọ́run ló wà.
1: Kódà ẹ jẹ́ ká máa tásẹ̀lẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ fún kí Adélájà bí a ti lọ ká mọ̀ kí àwọn ẹgbẹ́ ẹlẹ́rọ ẹ̀ka ti ìgangan ìkọ̀tú pé wọn kó ìtọ́jú wa fúnra báwa. J.A. Jinaid, lágbègbè ọba wa Ọlọ́run Kẹ́mi Jinaid, ìyá wa AK Ọmọ́ṣẹ́rí àtúgbò àwọn tí ó kù. A kú ìnáwó, a kú ìnára tàná. Ọlọ́run ìlú ìbára yóò jẹ́ káṣọ pọ̀lọ́. Àwọn àti káṣẹ̀ ilé alájí pọ̀lọ́fù. Àwọn yẹn sọ pé ìjọba Olúfúnkẹ́ náà ló yẹ kí wọ́n ṣe iṣẹ́. Àwọn ìjọba náà ń gbìyànjú o. Lọ́pọ̀lọpọ̀ àtọ́ máa ń ṣèrònílágbára, wọ́n máa ń forúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọ̀nyí sí. Tí wọ́n máa ń forúkọ ọmọ mi sí báyìí, wọ́n ń kóniṣẹ́ lé lọ́wọ́. luta ni gbanje awon to poropo awon ijoba ba le adopt iru ta awon apa gamo SD ti won se of reset awon olori ti won je awon ti won ko mo nise won ni ko lo ma mu list awon mo ti won ma se iro le lagbara to ba se awon de so kulodo ti awon o gboro si party ale ibi ta ti gboro ira wa fe tete ta ba se party e to ke ni kaluku ti won ma ko igba awon si ogbo ta won da ni apa gamo SD la bi onorogo soli olawale jiwa
0: ila ko bloko ba yebo se nje se awon elero alokun nai a gboro gbe Alhaji Ahmed Jinodu Awori ati abileko Akintunji Sodunke a gboro gbe won ba kana a gboro gbe Madam Mary gbe won na patapata ati oba gbadamo si oru otun
1: onigado of igado kingdom
0: adupa ati comrade Akisan Ayede Lasis alaga igado ikoto awon ya loja ati
1: ah alaja risikat ba mi dele ya loja igado niyan ye ku dide ku na won ara opolopo odun la ma se layo
0: ya loja ati du koton ran ati won alaja samun ta kin yemi a ma lo yoku to dijebejo lori akotun lagbegbe ate ba ti fura si awon abi ko akogba egbe duke mu won ka si fito le sa golopa ba won task force leti
1: baba maruf din baba wa akani jelili niyan e won ku pale mo oye ti an saturday o should be solo branch ti won fe fi won je jojo sunday jojo jara gboro lo kono ko dem gbo asi wa akani jelili baba moji e ku pale mo
0: o ti jojo e se o

0: ẹkú ìtẹ̀dísíwá ìròyìn náà rẹ̀ ń gbá ilé-iṣẹ́ wa Bond FM 92.9 ẹkú ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Imo ti ṣàwárí ibùbá ibi tí àwọn ajínigbé fara ṣoko sí nínú igbó kìjikìji níbi tí wọ́n kó àwọn agùnbánirọ̀ tí wọ́n jí gbé sá lọ sí kọmíṣọ́nà ọlọ́pàá ní ìpínlẹ̀ náà CP Audu Garba Boso nígbà tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀ ló ṣàlàyé pé ikọ̀ elétò ààbò ti fi ẹ̀rọ wẹ́ẹ̀dì ibi táwọn ajínigbé wà nínú igbó kìjikìji ṣùgbọ́n ìdí tí àwọn fi tẹsẹ̀ ń dúró ni díẹ̀ ni pé ó ṣeéṣe kó jẹ́ pé àwọn ajínigbé náà ti gbin àdóró kalẹ̀ àmọ́ pẹ̀lú ẹ̀ náà ó jẹ́ ká mọ̀ pé ikọ̀ agbófinró ti lọ sí agbègbè ọ̀hún láti rí àwọn agùnbánirọ̀ náà pẹ̀ padà lóòyẹ̀ kọmíṣọ́nà ọlọ́pàá fi kún ọ̀rọ̀ ẹ̀ pé ikọ̀ agbófinró ti bẹ̀rẹ̀ sí ní kó irinṣẹ́ tó gbé wura àti ọkọ̀ tó gàga gàga àrá tó jẹ́ kìkìdá irin ọkọ̀ ńlá tó ń wulẹ̀ yẹn búdòzà àti ọkọ̀ ńlá tí wọ́n fi ń jà tí ọ̀rọ̀ bá dojú ẹ̀ tí wọ́n á gbé wọnú igbó lọ láti lọ fi kún àwọn agùnbánirọ̀ náà jáde láì farapa àjọ tó ń ṣèwádìí ń di kókò lórí bíjọba bó ṣe ná owó ìlú síta mọ̀ sí àjọ sẹ́ráàpù ti fún ààrẹ bọ́lá tinubu ní odidi ọjọ́ méjì gbáko láti ṣe ìwádìí lórí owó kan tó ń lọ bíi bílíọ̀nù mẹ́rìnléláàádọ́rùn-ún ó lé mẹ́rin náírà tó ń wọ àkáǹtì iléeṣẹ́ tó ń ṣètò bẹntiróòlù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ó sì ní tí ààrẹ fúnra ẹ̀ tó bá kọ̀ jálẹ̀ tí kò ṣe nǹkan kan lórí ẹ̀ ó ní òun á gbé ìgbésẹ̀ akin lórí ẹ̀ o nínú àtẹ̀sọ́nà ìròyìn tí igbákejì ọ̀gá àgbà àjọ sẹ́ráàpù ọ̀gbẹ́ni Kọ́láwọlé Olúwadáre tó buwọ́ lù òun náà ló ṣe lọ́lọ́ yìí pé ẹ̀sùn náà fara hàn nínú ìwé tí olùṣírò àgbà lábẹ́ ìjọba àpapọ̀ tó gbé jáde nínú ìròyìn ọdún 2024 volume 2 tó gbé síta lọ́jọ́ keje oṣù kẹjọ ọdún tá a wà nú ẹ̀ àjọ sẹ́ráàpù ní àyẹ̀wò fi ó fi hàn lórí ẹ̀sùn hàn lórí bí ìṣàkóso iléeṣẹ́ iléepo bí wọ́n ṣe ń náwó òlu sí pẹ̀lú ìjìyà tó rọ̀ mọ́ ti afẹ́fẹ́ ìdáná gáàsì èyí ló mú kí àjọ sẹ́ráàpù kó rọ ààrẹ tinubu kó pàṣẹ fún àjọ tó ń kojú ìwà àjẹbánu láti tọpinpin lórí owó ọ̀hún kí wọ́n sì tẹ gbogbo bí wọ́n ṣe ná owó náà síta jáde kárá ìlú rí àjọ náà àjọ yìí ní ipò tí ààrẹ tinubu wà tó tún jẹ́ mínísítà tó rí sí ọ̀rọ̀ epo bẹntiró ó ní iṣẹ́ ṣe púpọ̀ láti ṣe sẹ́ráàpù sọ pé olùṣúrò àgbà ó ti kìlọ̀ pé tí wọ́n bá kọ̀ jálẹ̀ láti fèsì sí ìjìyà náà ó lè mú kí owó tí yóò ṣẹ́kù fún ọ̀rọ̀ ètò àyíká kó kéré púpọ̀ ó sì lè fa àkóbá ńlá fún àwọn olùgbé tó ń kojú ìṣòro kan sómi ìbáyé ẹ̀wẹ̀ àjọ sẹ́ráàpù ti wá rọ ààrẹ tinubu kó tètè ṣe ìwádìí lórí owó tó wọlé sí àpò ìjọba tó sì pè ẹnikẹ́ni tí ọ̀rọ̀ náà tó bá ṣe mọ́ lórí kòkò ìlẹ́jọ́ ìròyìn láti ilẹ̀ òkèèrè wá àgbẹ̀ wípé ìjọba ológun ilẹ̀ ethiopia pẹ̀lú ikọ̀ ọmọ ogun ti gba ìṣàkóso gbogbo ẹkùn tó jẹ́ olú ìlú tigray ó ti tó mú ìfàsẹ́yìn bá ẹgbẹ́ òṣèlú alátakò tó ṣàkóso ní ẹkùn àríwá ẹgbẹ́ òṣèlú the tigray people's liberation front tó léwájú ẹgbẹ́ òṣèlú alátakò yan opposition alliance òdìsá ọdúnmọ̀ lórí ẹ̀rọ ìbánidọ́rẹ̀ẹ́ facebook pé òun ti gba ìṣàkóso olú ìlú náà padà o òun á sì ṣe ètò ìjọba ẹlẹ́kùnjẹkùn náà bí ó ṣe kangarẹ́ kúrò nínú mèkélè tí ó sì wá ibò míì tí yóò ti máa pàṣẹ lọ báyìí ikọ̀ ọmọ ogun ìjọba orílẹ̀-èdè ethiopia tó tún jẹ́ ikọ̀ tó ń jà fitafita láti gba ìjọba tí ó ti gbé ìgbésẹ̀ akin ní kíákíá láti dojúkọ ìlú tigray ṣùgbọ́n bó tiẹ̀ jẹ́ wípé àwọn onímọ̀ ti jẹ́ ká mọ̀ pé ìjà ogun abẹ́lé náà ti bẹ̀rẹ̀ láti inú ọdún 2020 wá sí ọdún 2022 tó sì fẹ́ wọ ẹkùnjẹkùn náà lọ ní ìsìn ìjọba àpapọ̀ nílùú addis ababa ó ti wá gbólóògùn pẹ̀lú eritrea lọ́sẹ̀ tó kọjá lọ tó sì ń di ẹbí ẹ̀ sòrú ìrú pé níṣẹ́ ló ń ṣàtìlẹyìn fún ẹgbẹ́ tó ń tako ìjọba pẹ̀lú sudan àti íjíbítì ṣùgbọ́n orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta náà farigá pé kò rí bẹ́ẹ̀ àwọn ò mọ̀ sí i tó owó tọ́lá ṣùgbọ́n kùnrin kò tó máa lọ ẹ tún farabalẹ̀ pé kókó ìròyìn náà lẹ́ẹ̀kan sí i àjọ tó ń tó ètò sunkẹrẹfàkẹrọkọ nípínlẹ̀ èkó ti bẹ̀rẹ̀ àìsùn iṣẹ́ oníwákàtí mẹ́rìnlélógún ẹkùn níṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Imo ti ní àwọn ti kẹ́ fi ìdìbò àwọn ajínigbé tó jí ikọ̀ agùnbánirọ̀ pamọ́ sá lọ ọpẹ́ làbàǹdẹ lọ sí ọ̀dọ̀ wàhídà tágbọ́ tó gbá olóòtú ìròyìn yìí àti pàdé wa ní aago méjì alẹ́ òní fún ìròyìn àgbáyé olùmíde ọlálẹ́rè lórúkọ tèmi ẹsẹ tẹ̀ ń gbọ́ bọ́ndẹ fẹ.
1: Ìdìmọ̀ rẹ lọ́dí rí ẹwà fákùkọ́.
2: Ìdìmọ̀ rẹ lọ́dí rí ẹwà fákùkọ́.
1: Ọba òkè lọ́dí rí ẹwà fákùkọ́.
2: Ìdìmọ̀ rẹ lọ́dí rí ẹwà.

CRU 最昨晚。

láti lè ṣe Bond FM 92.9 a máa gbé ìjókòó fún àwọn indigbo táwọn náà yóò máa tẹ̀ síwájú aago mẹ́rin àbọ̀rẹ̀lẹ̀ ẹ̀ka èdè yorùbá yóò tún máa gun orí afẹ́fẹ́ lórúkọ gíwá iléeṣẹ́ Bond FM ọ̀gbẹ́ni gbẹ̀ngà fátìlẹ̀ làǹkì pé ṣe bẹ̀ ṣe ń tẹ́tí sí wa ká tó máa lọ ká máa kí ìdílé mr and mrs aremu àti mr and mrs bakare fún ti nìkàyà àwọn ọmọ wọn tí yóò wáyé ní kòpẹ́kòpẹ́ yìí ìyẹn barakat àti kunduz ọjọ́ kò láyọ̀ lágbára ọlọ́run ọba tí ẹ bá ń gbọ́ ọba noah òun náà ló ní kí a máa kíyín lórúkọ balikis ibrahim tájọ ṣètò lọ́jọ́ tòní olúfúnkẹ́ àdìsá lórúkọ tèmi ó dìgbà kan náà bye for now.

0: ní fóònù ṣáínà nínú ẹ ẹ mọ sọyẹ ìdíwọ gọlà tó parí ẹyẹ lólùfẹ mi wọn bí àsìkò yìí sọ fún mi pé bí òní rédíò tó yẹ tẹ ti sí dáadáa ibẹ lẹti rọgbọn kọtẹ ìròyìn kọ táwọn ọmọ wa rí àṣà àti ṣe kọ bond fm 92.9.
1: bó ṣe wà náà nù láti lè ṣe wa bond fm 92.9 ṣé nàìjíríà tó fi kalẹ̀ sọ ní gbòǹgbò gra ìkẹjà lẹkọọ ibẹ náà láti ń gbé wa lọ akíyín akú sunday àkọ́kọ́ nù oṣù kẹwàá báwo ni sà báwo ni màá ṣe ti lọ church ṣe ti lọ gba àdúrà báwo ni sà.

awon ni ma se ti lo asalatu gbogbo e na ori odun ni lori Nigeria bi lori omo wa lori oko wa e gbogbo na adura ni adura o so gbogbo ti adura ngba agbara ko gbogbo adura ta de gba leni mo ni gba gbo pe ile ase legba loro olorun ti tawo gba tori mo n sin ti aye ba ti tawo gba ke mo pe egba orun e ku ile o la kara ile e ri wa la sin kero ona kabiyesi la koba alade gbogbo n ta ba waju mo ki ye o gbogbo ba alade pata mo ki ye o kabiyesi gbogbo e se ku ituko ilu o gbogbo ba le oko ilu ara o le eyin pastor woli imam afa mo ki eyin o eku ko le ba da sala afa ni sa ku isimi sunday tini eyin mami wa eyin oloja eyin karakata bawo ni eyin oni moto wa jeje laye gba ojo feso se ko le ba da eran ti pe asuro ti te ko ni koja ile be a re gberegbe na ni koja ona gbogbo ona ile la ndori ko aba ri ajo aba lo bi kan bo se nti o ni debi to na loya ta lafia ja fara bale se ka te jeje tori pe en to ba de loyo o na lo mo ko wa o bawo ni gbogbo ni se ijoba pede pede soro soro omo ire aburo ire o era ko ti mi leyin e ma se je ka edi omo lu abi na ra wa yi lati le ise ti wa nbi and the fm 92.9 enu ise ti wa la wa wa yi o church ti wa re adura ti wa re ibi ati nje ta tin gba adura ta dura de tin gba re adupe lowo olorun lati isinde ago mejo ale gbogbo nte ba ti gbe lenu opele mi eto di orun lo ti wa o mi ni kan na ni adupe lowo olorun o si da ko ni baje lola eledua e ku lele yi mo mi wa dadi wa gbogbo n ta binu obìnrin pátápátá ẹbẹ́kọ ẹjọ mọ́kó lọ ẹ̀yin mímu wa ọ̀ṣọ́lá ṣọlá ṣọlá ṣọlá àṣàpádórí àṣẹrẹ ẹ̀dọ̀dọ́kọ̀ àjẹgbíjẹkara wọn ọmọ ìrẹ̀ ẹtì mi lẹ́yìn ẹ̀rọ lójú ọmọ nínú ìṣẹ̀mílédé èmi lọ́mọ tẹ́ẹ̀tẹ́ òbínú ẹ̀mú gí àlàpà ọmọ òbínú bínú forísọgbà òwú ọmọ òbínú wọlé òrùn gangan àpótálẹ̀ olóko ti wádà sí olúmìdé ọ̀làlérè lórúkọ tèmi bẹ́ẹ̀ pèmí ní olúmàìtì ọ ẹ̀kọ́ níṣẹ́ tí mo rí bẹ́ẹ̀ bá ti mú omi dùn ẹ̀kọ́ ni omi tá a bá ti yọ́ lórí omi ògì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ bá ti wá pògì tán tẹ wá ṣúgà sórí ẹ̀ tẹ ẹ gbẹ́mi náà mú àbí kí ló ti lè omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni ẹkú ilé o báwo ni o fàájì sunday rè àkọ́kọ́ inú oṣù kẹwàá ẹjẹ́ àjọ mi náà dùn ìbànújẹ́ ò sí fẹni tó yẹn ta ń ta rẹ́rìn ìbànújẹ́ ò bànújẹ́ kò sẹ́ni ó mọ̀ ìtàbá ìlú yẹn ń bẹ ọyá o fàájì rè láti ìsìndóbi di aago márùn-ún orí dùn ni o aago márùn-ún gẹ́gẹ́ ẹ máa lọ sí ẹ máa gbọ́ ọ̀rẹ́ ti mọ̀ bí ẹni wo ìwòsàn ìró ọkọ̀ èyí tí àjọ báyìí of nigeria bsn tí wọ́n ṣe nígbò wọ́ bẹ́ẹ̀ náà bá ní nǹkan tí ooru yín lójú tẹ̀lé bẹ́ẹ̀ nìkan sọ ẹ̀dùn ọkọ̀ yín ẹ̀dá ẹ̀wá nǹkan fìdílé kẹgbẹ́ ètò ní fún ìgbà àkọ́kọ́ àwọn tó ti mọ tó ń jà àǹfààní wọn ti ń jà àǹfààní ẹ̀ bond fm ló tó bẹ́ẹ̀ òru tó gbangba sùn lọ́yẹ́ ètò ọba ṣe ń lọ gbogbo ẹ̀ lẹ́ẹ̀mà gbọ́ tó fi di aago mẹ́jọ alẹ́ lẹ́ẹ̀kan ti olúmìdé ọ̀làlérè lórúkọ tèmi bẹ́ẹ̀ sì pèmí ní olúmọ omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni a kú ìsinmi lẹ́ẹ̀kan sí i. Làbálábá ní.

ni bá wo ṣe ń gba orúkọ orúkọ orúkọ nickname ni sọ̀rọ̀ sọ̀rọ̀ náà ń gbá tiẹ̀. Omi àní oṣù omi àní ìràwọ̀ omi àní ọba fún.

bẹ̀bá ń gbọ́ ìkéde yìí ọ̀gá mi dáadáa ọ̀gá wa tó ṣùọ̀ ọ̀gá wa ní rédíò alàgbà abiola peters náà ní ká máa bá àwọn kí bàbá wa olóyè àgbà bàbá wa tó ti fi ìgbà kan jẹ́ olóṣèlú àgbà ní ìpínlẹ̀ èkó lábẹ́ ẹgbẹ́ òṣèlú apc tí wọ́n ń darí ẹ̀ gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ òṣèlú apc ká ní ìpínlẹ̀ èkó bá tó ṣe òṣèlú dáadáa tí wọ́n jẹ́ ìjọba àgbà olóṣèlú ni tí ayé dẹ̀ ń bọ̀wọ̀ fún tí orúkọ wọn tó ṣe ìrìnlẹ̀ tórúkọ wọn ò parẹ́ tí ò sì ní parun àwọn náà tún ni rédíò tẹ mọ̀ bí ẹni mowó tí ìyẹn lọ́wọ́lọ́wọ́ náà bíi ti bond fm náà sì ni miliki fm bàbá wa henry ajomale bàbá tó jẹ́ ọ̀gá wa ọ̀gá àgbà ní rédíò 103.5 fm lábẹ́ rédíò nàìjíríà ọ̀kẹ́ mẹ́tọ́ ni bond fm 92.9 metro fm 97 àti rédíò 103.5 kàn ní gm rédíò 103.5 fm wọ́n ní ká máa bá àwọn kí bàbá wa dáadáa bàbá wa henry ajomale pé iná ṣe ọjọ́ ìbí wọn lókè èèpẹ̀ ọjọ́ ìbí 82 years bàbá rẹ̀ túbọ̀ pẹ́ bí ewé pẹpẹ ṣe ń pẹ́ àtúbọ̀ rí pẹ́ o ẹ ti wà lókè lágbára ọlọ́run ní jábọ́ bàbá ń gbọ́ dáadáa bàbá ń gbọ́ nílé lóko àtìlẹyìn òdì torúkọ yín tó ń milẹ̀ tó halẹ̀ ọ̀gá àgbà iléeṣẹ́ bọ́ rédíò nàìjíríà rédíò 103.5 bàbá wa alàgbà abiola peters lóníkà máa bá àwọn kí yín o happy birthday to you sir.

0: Visit us today at Travel Legal Incorporated, 26E, Road 3, Ikota Villa Estate by Lockstop, Lekki-Ogun Expressway, Lagos. For more inquiries, call 0916-000-5014 or 802-055-0410. Email at thetravellegal.com. Travel Legal, unlocking business potentials.
1: Ǹjẹ́ òun ni àwọn ìlú ìrora kọ̀ọ̀kan kọjá bí?
2: Ojúkọ ikọ̀ tí o fi ń ní ìmọ̀ lára pé o kò ní agbára kankan mọ́.
1: Àjọ ló mú kí ẹgbẹ́ bíbélì Nàìjíríà ṣe àgbékalẹ̀ àkọ́tún ètò ìwòsàn ọkàn. Ọkàn darapọ̀ mọ́ wa lórí ìkànnì kan náà ń lò. Fọ́ọ̀n dẹ́fẹ̀ mẹ́tú kò ní à ní gbogbo ọjọ́ Èkú Sọ́ndè ní dédé aago márùn-ún títí di aago mẹ́rin ìṣẹ́jú márùndínlógún. Lórí ètò ìwúra ìwòsàn ọkàn láti máa ṣàfihàn ìlànà inú bíbélì yìí tí ó lé sí ìwòsàn tí ó ti lè jẹ́ kí gbégbé ayé rẹ̀ sí.
2: Ewé aládùn àti sọ̀rọ̀wúrọ̀ la fi ṣe àgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí ó ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọgbẹ́.
1: Ètò ìwúra ọkàn lórí bọ́ọ̀lù ẹ̀fẹ̀ ní sí ìbọn bí.
3: Ní ìbò ọjọ́ Èkú Sọ́ndè ní dédé aago márùn-ún títí di aago mẹ́fà kù ìṣẹ́jú márùndínlógún.
2: Ìgbẹ́ bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ bíbélì ti pẹ́yà PSL ló ṣe nígbà owó ètò yìí.

0: dókítà ni wọn èmi mọ ìjìnlẹ sẹyìn náà ti gbọ nǹkan tí wọn sọ sẹyìn tẹ wà ńlẹ ẹyìn náà mo fẹ afẹ kí ẹ máa pè wá ṣùgbọn kó tó di pé ẹ pè wá a kọkọ yanjú ọrọ eré ìtọni náà ṣùgbọn mo kàn fẹ ká kọkọ mú àpò rí pé kí ni ìdíbílì fi sọ nípa ìmúrasílẹ fún ọjọ iwájú tàbí ewu tí ó lè dé pásọ ẹsáyà àwọn èèyàn tó fẹ gbọ ẹyìn náà nípa nǹkan tí màmá wa sọ yìí náà
1: gẹ́gẹ́ bí àwọn màmá wa ti sọ ìdí tí bẹ́ẹ̀lì ṣe fìdí rẹ̀ múlẹ̀ tí bẹ́ẹ̀lì fi tẹnumọ́ ni pé yéṣu olúwa gan sọ ó lẹ́rìn tẹ́lẹ́ni tó fẹ́ kọ́lé tí kò kọ́kọ́ ṣe
0: ìṣirò
1: kójókòó èyí tó túmọ̀ sí wípé ìrìn àjò téèyàn bá fẹ́ rìn láyé inú ìrìn àjò téèyàn èèyàn gbọ́dọ̀ múra sílẹ̀ torí tí nǹkan téèyàn ò retí tó bá dé tó báyàn lójijì àkókò yẹn béèyàn bá múra sílẹ̀ èèyàn gan lè gbàgbé orúkọ ẹ̀ gan ó lè gbàgbé àti pe jésù ó lè ṣùgbọ́n téèyàn bá ti múra sílẹ̀ pé ókè o télè bá ti ṣẹlẹ̀ ibi tí máa gbà rè télè bá ṣẹlẹ̀ ìgbésẹ̀ tí máa gbé rè ṣùgbọ́n lákòókò pé àìmúra sílẹ̀ yẹn ó máa ń ní àpàdánù púpọ̀ ju béèyàn ti múra sílẹ̀ téèyàn bá tiẹ̀ múra sílẹ̀ tí àpàdánù bá tiẹ̀ máa wà kò ní pọ̀ púpọ̀ tó pé àìmúra sílẹ̀ rárá.
0: ó dà a sì máa lọ nínú eré ìtọ́ni ẹ ṣùgbọ́n torí pé a ti wà lórí atẹ́gùn born 929 live gẹ̀gẹ̀ tí ẹ bá wà lójú òpó facebook page wa níléeṣẹ́ bond fm 92.9 mo ní ìbéèrè kan náà tí mo tún fẹ́ béèrè tá a bá ti dáhùn ilé ìtàn a máa tẹ̀ síwájú ẹ jẹ́ mú ìbéèrè kejì ẹ jẹ́ ká mú èyí wá sí ayé wa báyìí àwọn ìṣòro tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa láìpẹ́ bí ìkún omi àti ìpín àwọn ènìyàn kúrò nílé wọn nítorí ìjà àti ìkọlù àwọn ọlọ́tẹ̀ àwọn ẹ̀kọ́ wo la lè rí nínú wọn nítorí àìsí ìmúrasílẹ̀.
2: àti àbáwò àìmúrasílẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a rí ní àwọn ìpínlẹ̀ kan nǹkan tó ṣe pàápàá mo ń wo lórí tẹlifíṣàn ìpínlẹ̀ kogi ńgbà ni ṣe ló ní gbogbogbò orílẹ̀ wọn nítorí kíni nítorí àìmúrasílẹ̀ ṣùgbọ́n tá a bá wo ìlú èkó ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ gómìnà wa gómìnà sanwó-olu ẹ rí i pé kó tó di pé òjò bẹ̀rẹ̀ wọ́n á ti bẹ̀rẹ̀ sí ní kó gbogbo gọ́tà wọ́n á máa polongo lórí rédíò ẹ má dàdọ̀tí sínú gọ́tà ẹ má ṣe léyìí ẹ má ṣe tọ̀hún a wá rí i pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí pé ìjàm̀bá ẹ̀ àdánù ẹ̀ ó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àdúpọ̀ omi wọlé wọn ó ba gbogbo ẹ̀rù wọn jẹ́ ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá ti múra sílẹ̀ de gbogbo ilé a ti ṣètò wípé gbogbo gọ́tà gbogbo kànáà gbogbo ẹ̀ àti fírí ẹ̀ tó omiyan á lọ kàkà kó wọlé kàkà kó ba ilé jẹ́ kó gbé èèyàn lọ kó pààyàn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà so ìmúrasílẹ̀ pé àti kó gọ́tà àti sensitize àwọn èèyàn a kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé ẹ má da ìdọ̀tí síbí ẹ má ṣe lè kó máa ń pọ̀ ní ti ogun tó ṣe ogun abẹ́lé ni ká pè àwọn báńdíìtì tẹ bá wò ó ọ̀pọ̀lọpọ̀ ìgbà àìmúrasílẹ̀ kò dẹ̀ ń ṣàìmúrasílẹ̀ náà ó láwọn kankan tó tún wà lábẹ́ tó fi tẹ́ǹdì ni tí kì í bá ṣe yẹn ìgbà míì wá ní wọ́n kó àwọn sójà wọ́n kó wọn sí ibẹ̀ lẹ́gán tí sójà bá lọ làwọn ẹni bí náà máa ṣiṣẹ́ náà máa pa àwọn èèyàn lọ so ìjọba wa nílò láti múra sílẹ̀ pàápàá wá ènìyàn gan tá a bá wo ẹsẹ̀ bíbélì kankan nítorí ìrora ọkàn nípa kí bíbélì wo ìrora ọkàn sàn àti pé kó ràn yàn lọ́wọ́ láti pèsè sílẹ̀ òun ni ètò tí a wà lórí ẹ̀ yìí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó ṣe pàtàkì bíbélì sọ nínú ìwé psalm 91 ẹsẹ̀ kìíní sí ìkejì ó ní ẹni tí ó jókòó ní abẹ́ kankan ara ìmúrasílẹ̀ náà ni ìmúrasílẹ̀ nípa ti ẹ̀mí láti mọ ohun tí ọlọ́run ń sọ nípa ní àkókò ní sáà yẹn wípé ẹ mọ̀ ọlọ́run lè fi hàn yàn wípé nǹkan báyìí lè ṣẹlẹ̀ ìmúrasílẹ̀ àdé àbí pé ìnáàrò kí ni mo lè gbé tó bá dé tó di lóru pé kólúkálukú sáà sálà fún ẹ̀mí ẹ̀ a ti láwọn nǹkan kan tá a ti kó jọ ayé máa sọ nípa àwọn yẹn tó yẹ pé tó bá ṣẹlẹ̀ báyìí a ti kó jọ sínú àpò wa àkàn gbé àpò yẹn ó di lẹ́lẹ́lẹ́ a máa sáré lọ ìyẹn ni kankan gẹ́gẹ́ bí ìdílé a ti lè fúnra wa ní sáàyàn kí pé tó bá ti gbọ́ báyìí nítòsí ọ̀dọ̀ ẹ̀ òfèrè ni kó fún báyìí àbí bóyá máa pariwo kan ni ṣẹ́mọ̀ tá a ti fúnra wa ní sáàyàn yẹn tá a ti communicate láàrin ara wa tó bá ti dé báyìí àti ìmọ̀ ìmí wà ati le pese bi ta ma sa lo si abi igba mi wa e wa won to ma dede labo no ma pada niyan to ba ni bi ta le sa lo o sese o ka keru wa ka sa lo sugbon ni ti awon nkan wo gan la nilo ni akoko yen o po lori sirisi atoku
0: e se pupo eh baba wa irosola alaye pastor azaya
1: Awọn mama ti so pupo ninu mo ko ni ikun kan ninu idile gẹgẹ bi won ti so lopolopo igba o se pataki ninu idile tori ta ba ni ka wo won ti so nipa ikun mi egbe akintu fele ikun laarin ipinle laarin ile a ri wi pe awa ta ba sumo awon to jologun bi baraki e ri pe ko si baraki to ma ko o ni bi kan to ma ko to ma ga bayi to je wi pe awon kan ma wa nibe won le fi kini gan bo sugbon awon ologun wa leyin ibe do e ba ma show for my back pe boya eh fe bo ki won to wo baraki yen bayi won ti fun fere pe eyin te wa nu baraki ogun ti fe wo so won ti mura si le gbogbo igba ti ogun wa ogun si iyan kan wa nbe to nso so ninu ile o se pataki di ati mo ti so ninu ipile na o se pataki ka ni laarin adugbo sadugbo ile sile so ninu idile na e wo ninu idile laarin awon omo bi gboro je ko ya mo pe ohun ko to ba wo ko sele bayi number e bayi ni ke pe phone number me bi phone number mama number e bayi ni ke pe mo legba ta won kekiri a ma wo film kan gba yen ninu to ye pe baba yen didi so omo e pe wo ti ogun ba ti sele to ma ti le pa wa to ti iwo eyen sa eyan omode e wa e lo sodo egbon baba mi ni ilu bayi bayi o ti ko sin let ninu we kekere o ti fi sibi kan kini yen de sele ni tooto won pa baba yen won pa yawe iwe kekere yen lomo yen ilu bomi ni o de wa kan so o ti mura sile pe ijamba be yen le sele o de ran omo yen lowo o na lo pada wa gbeson osugbon o ran lowo lati titi yo akere o ti fi sibi kan kini yen de tooto won pa baba yen won pa yawe iwe kekere yen lomo yen ilu bomi o de wa kan so o ti mura sile pe ijamba be yen le sele o de omo yen lowo o na lo pada wa gbeson osugbon o ran lowo lati titi yo are ko ninu jamba to pa awon obi e
2: atoku ni afiku nkan to eso te ba wo ni igba kan o ti esele bi eko ti mo mo daju daju ta won ole ti won ko letter pe awon ngbo opolopo imura si awon eyan ma nse mo ran ti igba kan mo si la nge igba yen awon eyan jade si ta won gboro igba pa awon ba le ile lala won ti bo sita won ti nsolu igba mi wa awon eyan agboloje orisirisi ona ni wahala lo ti le gba sugbon imura sile gege bi won se so a mo ni eyan ni fara bi ko ma fara pa popo abi eyan ni padanu nkan popo te wo akoko yen opolopo ile mi won pa won wa ko won le won se orisirisi sugbon gba ta won na ti ri pe awon eyan dide won gba ti won ko awon loju e ri pe gbogbo e o lo tori na orisirisi ona ni jamba wahala lo le gba wa ni imura sile o ma ran yan lowo eyan ma padanu ko
0: e so popo o eyin ojogbo wa eyin te wa nle oro le te yin sugba anfani wa fun eyin na lati ba wa da si nigbati a ba
3: padanu billahi shaytan rajim
0: nigbati a ba padade lati ere oni 08033449720 le ma mura sile ta ba ti n pada bayi bawo le se mura sile fun wahala ati isoro atun to nbo nona 08033449720 eje a lo soke lohun a pada bo lere onitonu

kí n wọ́n ní láàrin ọ̀gbọ̀n ìṣẹ́jú gbọ́dọ̀ sàmì sí ọ̀dọ́ kí n ó ṣe ẹ káàbọ̀ sí orí ètò ìwòsàn ìlera ọkàn ẹ sì ṣe ẹ̀dà pẹ̀lú mi orúkọ mi ayọ̀ onígbòsì ètò ìwòsàn ìlera ọkàn yìí jẹ́ àgbéjáde ti ẹgbẹ́ bíbélì ti nàìjíríà lónìí a ń ṣe àgbéyẹ̀wò onírúurú sílẹ̀ de ìdààmú jẹ́ ká fetí sí ìtàn yìí káàdì jósẹfù àlùfáà kátólíìkì kan gbé ní tẹ̀gbà orílẹ̀-èdè kan ní ìlú bẹ̀ngọ́là sì ń jagun lójoojúmọ́ sì ni ogun náà súnmọ́ tẹ́sà káàdì jósẹfù ní ìgbàgbọ́ pé ó lè bẹ̀ngọ́là náà ń ṣeé ṣe kí ó tàn rí kọjá

0: ti rí gbogbo yí padà sílé ẹ̀kọ́ sí i. Ó rí pé kò bá sọ fún wa ni láti kó oògùn jọ láti rọ́. Ọ̀pọ̀ nínú ìdílé mi ni ìbá ti kú nínú igbó. Páàdì Jọ́sẹ́fù. Àwọn ẹ̀kọ́ tí ó bẹ̀rẹ̀ pé ìyẹn ràn mí lọ́wọ́ gidi o. Nígbà tí ológun ọlọ́ sọ fún mi láti pa ìyàwó mi. Mo mọ̀ pé mo gbọ́dọ̀ kọ̀jálẹ̀ nígbà ìgbẹ̀yìn. Ọlọ́run gba gbogbo wa. Ẹ̀yin Ọlọ́run. Ẹ̀yin Ọlọ́run.
1: Ọjọ́ náà, Páàdì Jọ́sẹ́fù kúrò Ọlọ́run fún ìtùnú àti ìpayín nínú àwọn ènìyàn ní gbogbo àsìkò tí wọ́n fi lọ farapa náà. Ìṣe Jésù.

0: ó sì sá fún un. Kí ni o lè ṣe láti sá fún tàbí láti palẹ̀ mọ́ fún irú ìdààmú bẹ́ẹ̀? Àwọn ìgbìmọ̀ oníjíròrò wa yóò ṣàfihàn èrò tiwọn.
1: Rebecca, Magdalene, Stefano,
2: ìrìnlẹ́gbẹ̀ẹ́ rẹ̀.
1: Ìjẹ́ wo báwo la ṣe lè palẹ̀ mọ́ ta bá lò pé ìdààmú bọ̀ báyìí?
3: Ní tèmi o, mo ń ronú ṣíṣe àkójọpọ̀ tí mo nílò láti mú pẹ̀lú mi bí mo bá nílò láti filé sílẹ̀ lójijì. Nínú àkójọpọ̀ náà ni àwọn nǹkan bíi pàtàkì fóònù àti ohun tí a fi lè finá sí báńkì fóònù wa. Ní tèmi, tọ́ọ̀ṣì,
4: ọbẹ̀ kékeré,
3: ohun ògùn omi sí àti ohun èlò ìdáná.
2: Ìṣáná
4: owó náà lè rí owó bí owó ló ń
3: ta. Aṣọ ìpààrọ̀ bàtà tí ó dára àti aṣọ àwọ̀lékè.
1: Èmi gẹ́gẹ́ bíi jẹ̀mí sí o ní tèmi. Ẹ̀rọ bí àṣà ni ní ìgbé nǹkan míì tún wà ní.
3: Ẹ̀rọ bí àṣà nínú igbó.
1: O kò lè mọ ibi tí ó padà parí ìrìnàjò rẹ sí yìí. Olóògbé rédíò lọ́wọ́ o. Ṣé lè máa gbọ́ ohun tí ń ṣẹlẹ̀ ní ìlú?
4: Bẹ́ẹ̀ bá ṣáà gbàgbé àwọn bátìrì rẹ̀ o.
3: Ìwọ̀n ọyọ̀, iyọ̀ díẹ̀ àti ṣíbí ṣúgà tí omi kan lè gba ènìyàn lọ́wọ́ ọ̀dà omi lára tó bá ní àrùn ṣu pàápàá àwọn ọmọdé.
1: Àti oúnjẹ o, bẹ́sì mẹ́wàá.
3: Stefano, Tọ́nù, mo mọ̀ pé o fẹ́ràn oúnjẹ gan ni.
1: Ìwọ lọ mọ̀.
3: Ṣùgbọ́n ìwọ fúnra rẹ ló gbé o pé sẹ́ńtì ò bọ̀ abẹ yìí.
1: Ó wà nínú ìrànlọ́wọ́ kọ́.
3: Ẹ wá rántí. Ó lè jẹ́ lórí rìnrìn fọ́pọ̀lọpọ̀ máìlì.
4: Àbẹ́ẹ̀ni.
1: Òtítọ́ ọ̀rọ̀ kú nìyàn. Mo ní nípa àwọn oúnjẹ tó fúyẹ́ tó sì ṣara lóore. Kò ní jẹ́ wípé tí ewu bá bẹ́ sílẹ̀, ó jẹ́ ohun tó dára. Láti ní gbogbo nǹkan wọ̀nyí papọ̀ sí ojú kan náà. Nínú àpò àgbékọ́yìn tó ṣe ń súnlé gbé.
3: Ohun tó mọ́gbọ́n láàrin ọ̀jẹ̀ ní ìsìn.
1: Ohun mìíràn tó tún máa ń ṣẹlẹ̀ ní àkókò làásìgbò ni pé àwọn ìdílé a máa ya tí wọn kì í sì lérí ara wọn fún ìgbà pípẹ́. Ó wà ní ètò nípa bí ẹ̀ṣẹ̀ máa bára yín sọ̀rọ̀.
3: Bí ìyẹn o, kódà àwọn ọmọdé lè kọ́ láti sọ orúkọ wọn lẹ́kùnrẹ́rẹ́ àti ibi tí wọ́n ń gbé. Èyí lè ṣe ìrànlọ́wọ́ púpọ̀ mú kí wọ́n tún rí àwọn òbí wọn padà lẹ́yìn ọ̀rẹ́yìn.

0: láti ṣe àmì pé láàṣẹ ń bọ̀.
1: Ẹyin àti bí ìpàdé tí àwọn èèyàn bá ní ìdí ìpínyà ò. Ṣùgbọ́n kì í ṣe ṣọ́ọ̀ṣì o. Ní ọ̀pọ̀ ìgbà àwọn tí ń ṣe ìkọlù sí ni yóò kàn lọ síbẹ̀ láti pàdé.
0: Ìyẹn ṣe pàtàkì. Báwo wá ni nípa sísọ fún àwọn ènìyàn lágbàáyé nípa ohun tó ṣẹlẹ̀? Kí ni ìṣòro lọ? Àwọn kan máa sọ pé kò yẹ kí a máa palẹ̀ mọ́ fún làásìgbò nítorí orí a kò ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Ẹ wá kí ni èrò èyí?
1: Kí a jókòó rẹpẹtì nígbà tí ewúrọ̀ eléyìí jẹ́ àmì òmùgọ̀gbà kì í ṣe àmì ìgbàgbọ́ rárá.
2: Nípa ẹgbẹ́ bíbí ìtìlẹ́yà ni láti ní gbogbo àwọn ìdíwọ́ tí kò fún àwọn ènìyàn ní àǹfààní sí ọ̀rọ̀ Ọlọ́run kúrò. Lọ́wọ́lọ́wọ́ báyìí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ti ṣe ìtumọ̀ bíbélì sí àwọn èdè abínibí 27 languages nínú 550 èdè 550 languages tí ó wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ń ṣiṣẹ́ lórí ìtumọ̀ àti àtúnṣe ìtumọ̀ sí èdè mẹ́sàn-án lọ́wọ́rọ́. Ó kéré tán mílíọ̀nù ní ọ̀nà ọgọ́fà náírà 100 million naira ni wọ́n ń wá láti parí ìtumọ̀ bíbélì sí èdè kan tí wọ́n bá parí ní àárín ọdún mẹ́jọ. Nítorí náà ẹgbẹ́ bíbí Nàìjíríà ń pè ọ́ láti bá Ọlọ́run dòwòpọ̀ kí a lè ṣe ìtumọ̀ bíbí sí ọ̀pọ̀lọpọ̀ èdè abínibí ní orílẹ̀-èdè Nàìjíríà kí a sì lè ṣèpèsè bíbélì aláfọwọ́kà Braille Bible fún àwọn tí ó ní ìpèníjà ojú àti bíbélì aláfọwọ́jùwe fún àwọn tó ní ìpèníjà etí. Láti ìtumọ̀ bíbélì tàbí ìkéyìí àwọn àkọsíṣe wa lọ́wọ́ ẹ lè fẹ̀bi yín sẹ́sìn ìfowópamọ́sí yìí orúkọ The Bible Society of Naija Zenith Bank account number 10011905 kan si The Bible Society of Nigeria Zenith Bank 10011905 ẹyin kan si wa lórí ìfìwéránṣẹ́ lórí ayélujára info@biblesociety-nigeria.org tàbí lórí ìkànnì alágbàtà wa www.biblesociety-nigeria.org fún ìlàyé rẹ ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0815-909-4126 0815-909-4126 BSN àmúrò ọlọ́run wà ní àrọ́wọ́tọ́.
3: Ẹ káàbọ̀ padà tó ìwòsàn ìrora ọkàn èyí tí iléeṣẹ́ Bible Society of Nigeria tí wọ́n ṣe agbátẹrù ètò yìí 08033449720 lẹ́yìn ìgbà tí a ti padà dé lórí eré ìtọ́ni. Tẹ́ bá fẹ́ dé iléeṣẹ́ Bible Society of Nigeria wọ́n ti nọmba 150 Ìkòròdú Road onípaànà bus stop ní Adébọ̀wálé House wọ́n ti wà 202/204 Pangrove bus stop Ìkòròdú Road lẹ́gbẹ̀ẹ́ Redeemed Church. Ibọn tẹ́bá dé bus stop yẹn kò ní ṣíṣe rárá ẹ ti rí ilé titun lápẹ̀tún yín bẹ́ẹ̀ náà ibẹ̀ ni wọ́n kalẹ̀ sí. Mímúra sílẹ̀ tí wàhálà ò ní wọ́wà lọ́rùn tí ìdààmú kò ní borí wọn wa àmọ́ àmọ́ wá sì wà ní ìkàlẹ̀ o ẹyin bá má wa. Àwọn ìwọ ni gbogbo eléyẹ kí ó ní sílẹ̀ níbi tí wọ́n ti lè tètè gbé wọn bí wọ́n bá ní láti kúrò nílé wọn láàrin ọgbọ̀n ìṣẹ́jú.
4: Báná tí ń gbà yẹn ni wàhálà ṣẹlẹ̀ láàrin ẹlẹ́yàmẹ̀yà pa àwọn èèyàn gan ó ní bóun ṣe ń bọ̀ ọjọ́ náà wọ́n gbọ́ tí wọ́n ń pè ní òun dẹ̀ wá gbọ́ haúsá ń sọ ó ní ìpè ó ní bóun ṣe wọlé wa àti nǹkan tí wọ́n ṣe àti ìwé ẹ̀mí gbogbo eléèkú pa bóun ṣe kọ́ àwọn ẹbí òun yẹn ó di wì láti pọ́n báyìí náà ti dé náà bẹ̀rẹ̀ iṣẹ́ kí iṣẹ́ tí a bá ń wò pàápàá ní àwọn agbègbè tí a mọ̀ olóyìnbó sọ pé wà bólátá àwọn agbègbè tó yẹ pé a mọ̀ yìí pé
3: wọ́n ti ìdààmú máa ń sáré ojú ogun
4: ìdààmú ẹjọ́ ó ṣe kíyàn ti ní báàgì kan eléyìí tí wọ́n máa ń gbé kọ́ ìyìn kéèyàn ti kó àwọn nǹkan kan sí kí làwọn nǹkan

0: wa jarugun ijo awon obe yen no ma lo no ma fi ni eni kokko lati won ri nkan pa na ninu igbo ni won ri eso kan ni ti won ala ni won ni lo obe yen won ni lo touch ya o se pata bo ti ni ori touch light ile to je pe o le ta ma lo battery because mo lati fe ri na lo rechargeable la ko ni eni kokko won ni dire jo kekere la go bi nkan se ni lo pe
1: ilu ti to ro eni pada o ilu si n gbọ eya adun bi te
0: wa ero alagbeka odi dandan to ba se se kan ra power bank kan ra pamọ si kan ti charge gbogbo e sile iyen ni iyo o se pataki sebo iyo ni o n jina igbo amọ igbo tenikeni le du eni to se ninu igbo yen iyen ni kankan won ti e ri sana kan mu sana dani won ri igi kojo ni ton fi dana ko si tese ti o ba si yo be wahala ni magi olohun ma ja rogun eyan ni ran ti magi mo iyen ni koko won ni di identity card because mo igba mi wa boya lu mi no ma ja si ton ma ro pe eyin ni rebu ni o ti o ewo wa o
1: akonsala mi o
0: iwe eri identity card wa ni iwe eri se taki adupe lowo Olorun pe ko kan dodo kan ti e ma gbogbo iwe ka ki
1: alimonisi
0: be won le save sori cloud won to fi je pe won ba de ilu mi ti won lo won le ri ise se nbe ko ri pe won de be won ro jeje won ri nkan mu bu won na wa lawon kan ti won ti ma fi ko
1: e se pupo oya gbogbo awon baba wa ti won ti so ni won ti daruko sugbo afiko ti mo tun le fi kun ni pe lakoko ti ijaba ba ti sele ni fiyan ti awon mo ati so ni pe boya o ni ohun to nikan boya address ni boya map ni o tori laye igba ye o le ni oke map ile ma tele lo si Dubai to ma dari ni wa lakoko si bi address ni ale lati mo dani lati mo lati ni ni ajo ni won ti so nipa phone a le mu fun da mu fun do ni eja mu power bank na da ni so lati be charge won so nipa touch light so awon ko to se gbogbi ti won ba se pe ju die bayi lo ku fun wa lati sare mu ra kia kia iwe eri gege bi won ti so akoko ya ni bi ati ko eri ko ti le a le ko gbogbo e papo ka ya nsin ka se be si cloud ko rorun pupo pupo o de adara fun aroko jesu
2: pupo eyan wa ti e ba nla ipenija tabi isoro to won kan yin wa ẹni lo ẹnìkan o mọ̀ ń bọ̀ ẹ̀lọ́ olórí ẹgbẹ́ sọ́kì ẹ̀lọ́ ẹ̀kúrọ̀ lẹ́ o orúkọ yà ti bí lẹ́ ti ń pè wá.
3: Láti ìlú Abáràn Jẹnẹsà, Emila Milikọ, Agnes Rẹ̀mílẹ́kún.
2: Agnes Rẹ̀mílẹ́kún.
3: Olú Rẹ̀mílẹ́kún.
2: Olú
3: Rẹ̀mílẹ́kún.
2: Rẹ̀mílẹ́kún.
3: Ẹkú ètò sáà ń
2: lọ. Tí ìbúlẹ̀ ti pè.
3: Ìlú
2: Abáràn Jẹ.
3: Ohun tó sọ tí tẹ́lú mo tí wọ́n sọ yà kíyà lọ́rùn kó ràn wá lọ kíkẹ́ sì kó tí wà lẹ́yìn nínú iṣẹ́ ìgbàgbọ́ láti lè ṣe dìbò ọlọ́run wa pè mí sá.
2: Àmì ò àwọn màmá wa wọ́n ní ọgbà wa wọ́n tún fi ọ̀rọ̀ ìṣítí gẹ́gẹ́ bí nǹkan táwọn màmá wa sọ wọ́n fi pín ọ̀rọ̀ yìí lẹ́yìn ni mò ń bọ̀dọ̀ ẹ̀yin tẹ́ wà nílé tẹ́ bá ìpèníjà tàbí ìṣòro tó ń tinú ọkàn yín wá ẹ nílò kan láti bá sọ̀rọ̀ o ẹ lè kàn sí iléeṣẹ́ ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ní àrọ́wọ́tó yín tàbí fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ tẹ àtẹ̀jẹ́ yín sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní WhatsApp line yìí 02633-9945-090-26-9945 WhatsApp line nìkan ni o níbẹ̀ ẹ ó ti rí ọ̀nà àbáyọ sí ìṣòro tó ń ti inú ọkàn yín wá àkó tó ni pé a lọ sókè lọ́hùn ẹ jẹ́ ń béèrè ìbéèrè yìí o báwo ni àwọn ìdílé ṣe lè ṣe ètò pàjáwìrì tó rọrùn tó níbi tí wọ́n máa sá sí ọkọ̀ tí wọ́n máa lò àti bí wọ́n ṣe máa bá ara wọn

0: kí ìṣòro tó ṣẹlẹ̀.
1: Ẹ ṣe kí ìṣòro àbí wàhálà tó dé láti múra sílẹ̀. Ìkíní, wọ́n gbọ́dọ̀ ti gbé jọ máa gbìlẹ̀ lórí pé tó bá ti ṣẹlẹ̀. Bóyá fèrè fẹ́ fún ni o láti fi communicate láti jẹ́ ká mọ̀ pé wàhálà rẹ̀ o. Bóyá ó ní sáìn kan tí a ti máa sọ, ìyẹn ni kókó. Àwọn pásítọ̀ wa ti sọ lẹ́ẹ̀kan. Gbọ́dọ̀ jẹ́ káwọn ọmọ wa mọ ìdílé wọn, agbolé orúkọ fámílì wọn. Láti bí ọmọ ọdún mẹ́ta gan, pé ìnkéèsì tí wàhálà bá ṣẹlẹ̀. Then a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n mọ àwọn ẹbí wa tó wà ní òkèèrè tí wọ́n lè pè. Ìyẹn ni kókó wọ́n sọ nǹkan kan gbà kan. Ṣé mọ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ tó la ìsìn kan wà tó bá ṣe é ṣe káàti kọ́ sínú pépà à ń sọ̀rọ̀ báàgì tíyàn lè gbé téyàn mọ̀ ìyẹn ni kókó gẹ́gẹ́ bí ìdílé tó bá di pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ a lè ní bóyá aago la máa lù ní tẹ́fúbọ́dù máa fi sáré wọ igbó lọ sáré dé tó bá ṣe é ṣe bí kó tó di ìgbà yẹn pàápàá tó ń gbé àwọn abúlé yẹn tó yẹ pé àwọn bandit yẹn wá kí wọ́n ti mú àwọn ọmọ lọ sínú gbogbo mọ́ nǹkan kọ́kọ́ lórí ìrètí nípa arábìnrin kan tó ń pè ní àmínà tọ́tọ́ pé nítorí pé bàbẹ́ nígbà tó wà kékeré ó dàbí pé kaduna yẹn pé bàbẹ́ ohun tó máa ń lọ sóko ó máa ń tẹ̀lé bàbẹ́ lọ láti kékeré lọ sínú ó gbogbo agbègbè yẹn ó ti mọ gbogbo ẹ̀ nígbà tó wà di pé àwọn bandit ó wá àtàkì wọn wọ́n ní arábìnrin yìí wà ní oyún gan bó ṣe wà lẹ́yìn nìyẹn igbó ṣàkàbùnà yẹn ni wọ́n náà dẹ̀ wọ́n ní igbó tó ti yú sí wọn gbò ní ojú wọn gbogbo ẹ̀ wọ́n máa ṣẹ́gun wọ́n máa borí o kí ló fà torí pé gẹ́gẹ́ bí agbègbè ìdílé wọ́n ti jọ mọ ibi tó gún ti ń jà àwọn náà dẹ̀ ti pèsè ara wọn lẹ̀ pé ti dé o.
2: Ibi
1: ìsásí ni o ìgbà míì ṣe rí akọ wípé bóyá àwọn ẹrù tó ṣe pàtàkì tó yẹ pé kò gbọdọ̀ bàjẹ́ a ti lè lọ dìdò kọ́kọ́ gbogbo ẹ̀ kọ́ lọ kó pamọ́ síbẹ̀ nítorí
2: ká fàmì sí
1: nígbà tí jàǹbá yẹn bá lọ so that wọn ò ní pàdánù nǹkan púpọ̀ tán bá padà wá settle down wá yàwọn nǹkan tí wọ́n máa lò tẹ báwo ní ayé àtijọ́ ó pẹ̀lú ìdí tí àwọn èèyàn fi ń kọlà
2: bẹ́ẹ̀
1: kí wọ́n fi lè dáhùn
2: ẹ ṣe púpọ̀ a ní ìṣẹ́jú péréte láti kúrò ní orí ètò yìí bàbá wa pastor Isaiah ẹ bá wa sọ ní gbólóhùn kan kó tó di pé adágbére
3: gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bá wa ti sọ tá a bá mú wá sí ko ìgbà tí a wà yìí tá a bá wà nínú ìdílé ó ṣe pọ̀ nílùú for example ní west tá a wà nílùú èkó àti àbí tó jẹ́ kó ti lajú púpọ̀ gẹ́gẹ́ bí ìdílé tọ́rọ̀ náà wà lọ́wọ́ tá a ní ọkàn ó ṣe pàtàkì nígbà míì bá a ti ń sọ̀rọ̀ yìí ni mo wá sọ pé pátá ní mọ́tò kó dáké pé gbọ́n máa gbẹ́ nu mọ́tò wa nígbà míì bóyá ọpẹ́ ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ nílùú èkó tí ìdílé dẹ̀ ayé àti sáré irú yẹn tí mọ́mì sọ lẹ́ẹ̀kan àti sáré drive jáde
2: gbọ́dọ̀ ẹ̀ fẹ́ dé tọ́pẹ́ àti tán
3: tẹ́pọ́ dẹ̀ ti tán kò dá ńgbà míì bí ìgbà kan nìkan bìnrin kí lóde tí mi kì í pa fóònù mi mo ní kí ni mo fẹ́ pa fún mi lóru mọ́jú fún ó lóun á pa mo nírọ́ ìpè kan lè ṣẹlẹ̀ téèyàn kan á ní láti pè
2: láti du ẹ̀mí
3: láti du ẹ̀mí
2: dọ́là
3: àpèyàn pé ẹjọ́ ẹ bá mi sáré so ìpọlọpọ̀ ìgbà mi kò dáa kí kírẹ́dìtì mo máa tán lórí fóònù ńgbà mi torí ó lè ṣẹlẹ̀ nígbà kan alẹ́ sọ pé ọlọ́run má di ó ṣẹlẹ̀ ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ ńkọ́ so mọ́tò tí mo sọ yẹn bó bá ti ṣẹlẹ̀ pé ìdílé kan tán máa rí ara wọn kó sínú mọ́tò wọ́n torí àwọn ẹlòmíín mú láàrin ó ti dráìbù pa ó ti bọ́ sáàrin àlejò ọ̀nà láti jìn kan tó láwọn tó kù tó ṣe pàtàkì gẹ́gẹ́ bí láti jókòó pé ẹ wá tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ ibi tí gbogbo àti máa.
2: Ẹ̀lo ta ló wà lórí afẹ́fẹ́ o? Ẹ̀kọ́ ọ̀lẹ̀ ìṣẹ́jú kan péré lani o. Yẹ̀sù. Orúkọ yóò àti ìdẹ tí ń pè wá.
4: Michael ló ń sọ gọ́ọ̀tù.
2: Michael kí ni? Ẹjọ̀
4: Michael
2: kí ni?
4: Michael Gbenga láti sọ gọ́ọ̀tù.
2: Gbenga ok.
4: Bẹ́ẹ̀ni. Ẹ̀sọ́ nípa ìmúra sílẹ̀. Nípa ọ̀rọ̀ Nàìjíríà ẹ̀ náà. Nígbà tó wọ́n sọ sí ìdíjọ́ pé àwọn ọmọ ìmúra gbà ẹ̀. Náà gáàsì tó ń bọ̀ náà. Ìmúra sílẹ̀ la fẹ́ múra nípa ti gáàsì tó ń bọ̀.
2: Ẹjọ́ ṣé ọ̀rọ̀ ìbéèrè tẹ́ ẹ bèrè yìí ó yẹ kẹ́ ẹ ti tètè pè wá torí wọ́n ti wá kó lórí ètò tó bá di ní ijọ́ mẹ́jọ ní agbára ọlọ́run a máa tẹ̀ ú láti lè dá yín lóhùn ẹ̀yin náà má ẹ tún gbìyànjú kẹ́ ẹ pè wá aago mẹ́la máa ń bẹ̀ a máa parí ẹ̀ ní aago mẹ́fà.

0: ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún.
1: Gbogbo ẹ lọ ẹdú wáyé wà ń bẹ o igi wáyé wà ń bẹ o ẹ o gbogbo ẹ náà ni èyí tó bá ṣe é ṣe
2: ní. Àtẹ̀rán tí ayé ìgbà yẹn náà ta máa ṣe sọ́dọ̀sì náà ni kí ló máa
0: ń pè kí ní
2: kí ní àbáṣá pé ìgbà
0: yẹn
2: àwọn kan ṣáà ń lò bẹ́ẹ̀ ni ó dẹ̀ ń ṣiṣẹ́ so ìmúrasílẹ̀ náà ni gbogbo ẹ̀.
0: Bẹ́ẹ̀ ni tó bá tún nílò ọjọ́ mẹ́jọ pẹ̀lú àṣẹ Ọlọ́run bí Kristi bá fàyè sẹ́yìn àwọn ọ̀jọ̀gbọ́n tó ń bọ̀ lórí ètò pẹ̀lú èmi tí mo jẹ́ atọ́kùn àti àlejò ìwà ìwòsàn rọrọ ọkàn Kristi yóò la ọkàn wa kọjá yóò sì gbóòórò tó ra sójú ọgbẹ́ wa ó dàbọ̀ lórúkọ Kristi.
3: The Bible Society of Maria. We are committed to breaking any barriers that make God inaccessible to people. The complete Bible is available in 27 Nigerian languages, while translation efforts are ongoing in 10 different languages. It costs a minimum of 170 million naira to complete a Bible translation project built in 8 years. The Bible Society of Nigeria invites you to partner with God to translate the Bible into languages.

ti a dúró òmìnira bẹ́ẹ̀ ni olúwa ti sí ìwé ìrántí kan orílẹ̀ èdè sí rere torí pé gbogbo ẹ̀gàn gbogbo àbùkù gbogbo fìtìlọ́tì gbogbo làálàá olúwa ló palẹ̀ wọn hallelujah yóò gbórí láti sáwàtì káfí ń sọ̀rọ̀ àṣà sí orílẹ̀ èdè wa àtọ́kọ ìtàn wa bẹ̀rẹ̀ lóòsù àkọ́tọ́ ìtàn yẹn lórúkọ jésù yóò sojú ìwà àti èmi ṣẹlẹ̀ lẹ́yìn wa nítorí pé a ó gbàdùn lórílẹ̀ èdè nítorí pé olúwa yóò sí ìwé ìrántí kan wá ní orílẹ̀ èdè nítorí pé a ó lo àwùjọ ní orílẹ̀ èdè nítorí pé tàbá ti ń pè olúwa yóò máa dáhùn ní orílẹ̀ èdè nítorí pé a ti ń kàkùn olúwa yóò máa ṣí lórílẹ̀ èdè yìí olúwa ní owó tó ìtàn ayé wa kọ́ hallelujah mo dẹ̀ gbàdúrà nígbà tí ó bá ṣẹlẹ̀ a ò ní wá òtì a ò ní wá òtì ní wá òtì a ò ní wá òtì ó ní èmi ó gbà yín màá mú yín màá wá oyín padà sí orílẹ̀-èdè yín ti ká ní ọkàn yín àbalẹ̀ lórílẹ̀-èdè yìí mo gbàdúrà lóṣù ìbalẹ̀ ọkàn orílẹ̀-èdè nàìjíríà máa gbà á máa gbà á máa gbà á máa gbà á máa gbà á máa gbà á máa gbà á gbogbo àwọn ẹ̀ka èèyàn gbogbo àwọn ọ̀nàtẹ̀ èèyàn ọ̀ndà lúrú náà fẹ́ kí orílẹ̀-èdè yìí kó fẹ̀dẹ̀ lóru náà fẹ́ kí orílẹ̀-èdè yìí kó ní àlàáfíà lórúkọ jésù olúwa yóò kó palẹ̀ wọn mọ́ ọkàn wa balẹ̀ bó kí ìjọba ti ń tiraka tó ń gbìyànjú tó ń là kàkà kó dá kó lè ṣe láìsọ̀ láìwọ́wọ́ àwọn kan ti tẹ́wọ́ lẹ́rẹ́ pé lábẹ́ bó ti wù kó

Right.

0: Bundefe onilebi to eke teti si daada ti rogbon ko te royin ko tawon mo wa do to ma ri asa ati se ko Bundefe 92.9
1: igbimo to sabeju teti lo wa ti ara le re SSRCC ati ajo se po pelu ajo to sakoso ibo safefe NBC ndo anfani yi lati pe akese ara ilu se ko ninu won nipa itokale awon to sowo ya ni lowo lowo ibo fe mu IFSA to sakopo fun yi gbekele ati iduro sise eka to sakoso ipinlo nile yi awon fe yi gbe ni mo ro pe ke yera fun ibase po pelu yi nínú àwọn ayédèrú ayélujáwó yìí ẹ ṣe ìwádìí pẹ̀lú ìwé ìforúkọsílẹ̀ irúṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alákàgbà yìí
2: Àlàáfíà ó ló ṣe pàtàkì ló ṣe kókó ẹni wà láyé tí ò ní àlàáfíà ara bí ẹni tí ò sí láyé náà àlejò pàtàkì wọn ti wà lórí ètò lónìí bàbá wa wá kí gbogbo àwọn tí wọn ń gbọ wa kí ẹ sì dárúkọ yín.
3: Orúkọ bàbá àgbà tẹni bẹ́gi lójú ìlú mọ̀ká oníṣègùn ìbílẹ̀ tó ń fi oṣọ mara ilé rẹ̀ mo kí gbogbo àwọn bàbá màmá àtàwọn àbúrò rẹ̀ wípé a ò ní fàìsàn lùgbà.
2: A wà ní nọmba 20 Amoka Street. Ilé ara bus stop off Abarajẹ road Ikọtun. Ilé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa

0: marugo takede lodo baba agba deni begi loju ibu maka oni se de bile ton de wa te gbe somara e lori elomi ni mato ti e toju mato e ni lori bi o se ri gege be na lo ara wa ara da bi mato ni ta ba gbe mato so na ta ba lo pada bi bi ta ba lo ta ba service e mo pe le ta ku soju ona odun wo ni won ti wa laye to ti nje to ti mu ton gbadu to ijo toju ara e ni ta ma wa soro pe bye bye le ra wa o ti waju do iro na ma pa ma ba so be o baba agba te ni be gbe gbogbo bi ti mo nde papa adua na ma se femi bi la gbogbo ara lo nte ni ara yin e ni owo kan mi eh pe kara ro mi ni to ba ti wa ri awon apere kan ogbodo gbe igbese lati wa toju ara
1: e number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun ero ibanisoro wa 08068216859 08068216859 baba agba te ni be gbe loju ọpọ ló ti lọwọ lọwọ tọwọ ti tan kẹlẹ kí ni ìmọ̀ràn yín fún wọn láti gbéra gìjà kí wọn máa bọ ní ìlú ìkọ̀tún tó yẹ lómi máa sọ pé ìkọ̀tún jìnà o.
2: bàbá àgbà tó níbẹ̀ bí lójú ni kẹ́ ẹ máa sọ pé ìkọ̀tún jìnà ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n gbé bẹ́ẹ̀ ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín náà kẹ́ ẹ gbéra fàáyù báyìí pé
0: ìkọ̀tún yá ogun wàhálà yà ń lù pìpìpì àyíntọ́ ẹjọ́ bèrè ń létẹ̀ gbọ́ gbogbo tí mo sọ pátá ẹ̀ wà ní àbíyàn òsọ̀rọ̀ gbogbo ni ní gbogbo tọkùnrin tó bèrè ní ìta àṣọyò ṣùgbọ́n ọ̀tọ́ bá wà ń wojú ọlọ́tọ̀ ń bẹ náà náà tọ́ láìsàn kan sí kejì inú àgbára ìwọ kan sí bàbá àgbà tẹ́ níbẹ̀ lójú ọ̀nà àbáyọ ọlọ́run ló ṣe tọba ti dé lórí gbogbo kagọ́lá lè má fẹ́ mu bà gbogbo tí wọn náà bá jókòó tọ́ ọ ni pé ń ṣe ọlọ́wọ́ lọ́wọ́ báyìí màpá ẹ̀sà àtàrùn tọ́ ọba ti bímọ máa bọ̀ sí.
1: number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun.
0: tètè máa bọ̀ kó máa bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọlọ́ọ̀bẹ ò ní sọ wá dẹni tí ó máa tiro àti ó ṣe àfihàn wá ṣe yẹyẹ ṣùgbọ́n nǹkan kan ló ṣe okùnfà ẹ̀ téèyàn bá ti rí pápá ń kú ni ẹsẹ̀ ń kú ni àbí wọn tó ti ṣiṣẹ́ agbára rí ìwọ tó ti bá wọn ṣe ìdáná lóríṣiríṣi tí náà ti gbogbo ara ó máa ń fa kíṣe ara àbí ẹ̀jà ó máa ń jẹ́ kó wíìkì ọjọ́ orí máa ń fà alẹ́ tó bá ti fa ti ìwọ tètè máa bọ̀ ṣàgbàdo ìwé márùgbó takébé lọ́dọ̀ bàbá àgbà tẹ̀lé bẹ́ẹ̀ lọ́jọ́ bá ti dẹ́gbẹ̀ wọn náà ni bàbá wọn ní ìtọ́wò là ń máa dùn ọbẹ̀ kì í gbókèrè máa dúdú ọbẹ̀ téèyàn bá jẹ ọbẹ̀ lábẹ́kúta lónìí tó bá ń gbẹ̀lú èkó àbíbàdàn ńjọ́ kejì yóò hàn máa lọ pé ẹlọ́ba ara wa tó bá ti dá ni ẹlẹ́yìn láti fowóró ìyẹn kò kọ lójú ẹyín ẹ gbìyànjú mo ti wá bí tẹ́lẹ̀ mo ti ẹ máa ń sọ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi báyìí ẹ dìde fíá ẹ máa bọ̀ pé ó bẹ́ẹ̀ jẹ́ ti ẹ̀ wá ẹ mú gbàgbọ́ yín lọ́wọ́ tẹ bá ti ń bọ̀ sọ́dọ̀ bàbá àgbà tẹ́ ẹgbẹ́ lóde.
1: number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun.
0: ẹ wá kẹ́ wá jàǹfààní ìwé àti gbogbo ẹni láfíjì ẹ̀yin náà dìde kẹ́ máa bọ̀ kí ló ń ṣe ọ́ kí ló yọ ẹlẹ́nu wàhálà àti ìdààmú olówó àánú àgọ́ ayọ̀ tó ti fa àìsàn bóyá àti ìlú gbogbo àti gbẹ́sẹ̀ di wàhálà gbogbo ẹgbẹ́ kara kú tàìta jẹ̀ǹjẹ̀ níbí ni ẹ ilé ìwọ síbí ni ọlọ́ọ̀bẹ ò ní jẹ́ ká wá rógun ọfà ọfà burúkú ò ní bá wa fẹ́fẹ́ burúkú ò ní fẹ́ lù wá oríṣiríṣi ọ̀nà ló ń gbà wá ẹlòmí afẹ́fẹ́ ni tiẹ̀ ẹlòmí ọfà ló fà ẹlòmí kò sí bá àti ẹ̀lẹ́tẹ̀mọ̀ tó bá ti dé ẹ̀yìn náà ó mọ̀ lórí bá ṣe ń bi àti àyẹ̀wò àti tó bá yẹ káàsì pé kí ló fa ti léyìí sójú oorun ló ti ṣẹlẹ̀ ni àbí nígbà tẹ́ ń lọ ní ìkákẹ́ bá ń pì tẹ́ mọ̀ bóyá bóyá àwọn ẹlẹ́tẹ̀ ní mọ̀ tó wá ti dàgbò ara tó wá ń bara jẹ́ àwọn àrùn kan wà tó jẹ́ pé ó máa ń bara jẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ tí ó mọ̀ bá lómi ara inú ẹ̀jẹ̀ inú egungun ọlọ́ọ̀mí jẹ́ ká rí ṣùgbọ́n tẹ́yẹ̀ bá ti wá rí ẹ̀jẹ̀ ká tètè gbé gbèsè ká mọ̀ pé ọ̀dọ́ bàbá àgbà tẹ́ ń bẹ́gi lójú.
1: ní number 20 Amoka.
0: tẹ́ẹ̀ ní mọ̀ tó wá ti dàgbò ara tó wá ń bara jẹ́ àwọn àrùn kan wà tó jẹ́ pé ó máa ń bara jẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ tí ó mọ̀ bá lómi ara inú ẹ̀jẹ̀ inú egungun ọlọ́ọ̀mí jẹ́ ká rí ṣùgbọ́n tẹ́yẹ̀ bá ti wá rí ẹ̀jẹ̀ ká tètè gbé gbèsè ká mọ̀ pé ọ̀dọ́ bẹ́ẹ̀ ń bẹ́gi lójú.
1: ní number 20 Amoka Street Daily Arab off Abara Jerol Ikotun.
2: Mẹ bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lójú wa.
1: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216659 08068216859.
0: ẹ má lẹ ti náwó àbẹ̀tí débì kan ní ẹ̀yìn ẹ mú gbàgbọ́ ìtaní ẹ wọ́n ní bí ẹ náà bá tán láṣọ ẹ̀jẹ̀ ìtaní nìkan náà ẹ bá ti rí mi nílé tẹ́ ẹ bá ti dúró ẹ̀ ogun àti wàhálà àtàìsàn tó náà ṣe lórí àwọn nǹkan táwọn parí mi náà ni àti sọ bóyá àwọn ti ṣiṣẹ́ igi abọ́ lókè bóyá àwọn kọ̀ pẹ̀lú ọjà bọ́ ẹlòmíì máa lásìdẹ̀ǹtì fún mọ́tò bí ọdún márùn kò ní mọ̀ bóyá òun forí àbí fi kankan gbábì kan a máa wá fa wa àdàmú inú àgọ́ ara ńgbà tó bá dọjọ́ iwájú bí ẹ tó ń rẹ̀yàn bó ṣe máa ń rí ni ètè yorùbá àwa di àrùn sínú iṣan sínú egungun sínú omi ara sínú ẹ̀jẹ̀ ara a máa wọ́ká a máa rìn ká èmi wà tó jẹ́ pé kì í dẹ̀ tó ń ṣe jọba nù tó lè pe ọ̀fà ó lè jẹ́ talábẹ́fẹ́ afẹ́fẹ́ burúkú ò ní fẹ́ lùwà.
1: a wà ní number 20 Amoka Street Daily Arab.

wọ́n ní kí n sọ fún ẹni kan lálẹ́ bí mo ti ń bọ̀ níbi agbára ìlú wa ní kí n sọ fún ẹnìyàn pé ọfà ìgbàmú tó bà ó tó wà lè ṣàlàyé ìrìn àjò ayé ẹ tó bá lè ṣàmí níbi o ti ń bọmi ẹyin ọmọ tó wà ní sínú ọkọ níbẹ̀ ṣàmí ọfà yẹn gbà iṣẹ́ ọ̀tá tó ń

iléeṣẹ́ kan ní babakarabi gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìdánidánú òun ló ń jẹ wá lógún ẹ̀rín àkọ́kọ́ náà àti kí gbogbo àwọn tí wọ́n ti láǹfààní láti bá wa da owó pọ̀ tí wọ́n ti ra ọjà ní ọwọ́ wa ní tó ti wá fún ìtọ́jú mo gbàdúrà pẹ̀lú agbára ti ọlọ́run àti ògo rẹ̀ àtorúkọ rẹ̀ pé gbogbo tẹ́ gbé dọ́dọ̀ wa tí ẹ̀ sì lóògùn wá sí gbogbo ẹni yóò bá ẹ ní ara mu gbogbo ẹni yóò di ohun ìgbàgbé gbogbo àwọn tí wọ́n ṣe àdúrà rìn wọ́n lọ́wọ́ tí wọ́n fi ránṣẹ́ sí wa tí wọ́n ń pè wá léyìí tí ò pè wá tí wọ́n fi ràn wá lọ́wọ́ látara gbígbàdúrà tí wọ́n ti rí mo gbàdúrà pé àdúrà ti yín náà ó gbà gbogbo tẹ́ sì gbé dọ́dọ̀ wa pátá gbogbo ẹni yóò di ohun ìgbàgbé kò sì ní jókòó sí ọ̀dọ̀ tiwa ni wọ́n tó wá ń gbọ́ ni fún ìgbà àkọ́kọ́ ẹni ṣe kàlẹ́ bàbá tẹ́ra bìnrin iléeṣẹ́ kan tó já sí pé ìgbáyúgbádùn yìí òun lè jẹ wá lógún a sì máa ń mójútó báwọn èèyàn ó sì wà ní àlàáfíà pẹ̀lú egbògi àjẹlógún lọ́dọ̀ àwọn bàbá wa ní ọ̀nà ti ìgbàlódé ẹ má sì nígbọ́ ní ọ̀nà ti ìgbàlódé torí pé egbògi ìbílẹ̀ tó wà lọ́dọ̀ wa ó bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló já sí pé ó ti wà lórí kapsu tó rọrùn láti lò níbikíbi ní àyíkáyè àti ní àsìkò yóò tí a bá fẹ́ lò a sì ní egbògi rárá fún àìsàn kan àníbi mẹ́rin márùn orí bóun tó bá lágbájá mu kò ṣeṣe kó má bá tàmẹ̀dò ní ara mu a rí pé a ti ń pariwo ọ̀sẹ̀ ìlera a ti ń pa ẹgbẹ́ oṣù kan oṣù méjì sẹ́yìn a ń sọ fún wa pé ìpèlè pọ̀ débi pé àwọn tí ò lè wá láti ọ̀nà jíjì kódà láti ìlú míì kódà láti orílẹ̀-èdè míì kódà níbi ní àwọn ẹ̀yà míì tí wọ́n ń bọ́ wa nílùú míì ti iléeṣẹ́ ti àwọn bí àwọn ayélujára amóhùnmáfẹ́fẹ́ táwọn èèyàn wá ń gbọ́ tẹ́lẹ̀ mi ń pè wá láti oríṣiríṣi ọ̀nà ọwọ́ ajé ká pinnu pẹ̀lú àwọn ara iléeṣẹ́ àti gbogbo àwọn management pé a máa bá ètò yìí lọ ẹ̀dínwó yóò máa lọ títí tí ọdún yìí tí yóò fi kọlẹ̀ kí àǹfààní yẹn ó lè bá a kárí torí pé iléeṣẹ́ kàlífà ń tá a fẹ́ jẹ ohun nìkan kọ́ là ń dùn ó ń tá a fẹ́ jẹ ó wà ní orí ẹ̀ oríṣiríṣi meeting láti ṣe pẹ̀lú àwọn èèyàn pé báwo la ṣe fẹ́ ṣe táwọn èèyàn fi jẹ àǹfààní yìí torí pé àwọn àrùn tí àwọn èèyàn ń gbé wá kìí ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ṣe àfọ́fà omi ìbẹ̀ tó já sí pé ẹlòmíì ò lè ṣàlàyé ohun tó fà èyí wá fi ń fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ a sì fi ń dá wa lójú pé títí tí ọdún tí a wà yóò fi kolẹ̀ ètò ẹ̀dínwó yẹn ó wà bẹ́ẹ̀ tẹ́lómi ọba máa dé gba báwo ẹ̀dínwó ń bẹ̀ ni ẹ ṣe bá ní àti dín ṣe orí iléeṣẹ́ kàlífà ní nǹkan kan bàbá lè mú ohun tí ń bẹ nínú àìsàn ara kúrò tàbí nínú ìṣòro èèyàn kúrò àkìí fi kùn téèyàn bá ti dọ́dọ̀ wa èyí ó gba káàdì pẹ̀lú 5000 naira nínú 5000 naira tẹ́ gba káàdì yẹn a máa gba marathon flush capsule káwọn tó ti wá sí mọ ṣe rí marathon flush capsule yẹn gbá ń kọ gbìnì torí pé tó bá fọ ìdọ̀tí jáde lára ẹlòmíì yóò máa béèrè pé ṣé ẹlòmíì ń lo ilé ìgbọ̀nsẹ̀ yìí yàtọ̀ sí èmi lórí àwọn ìgbọ̀nsẹ̀ tí ó jáde lára onítọ̀hún a dẹ̀ tún gba marathon extra bitters ṣe rí marathon extra bitters yìí láti ilé iṣẹ́ gangan fún ara rẹ̀ òun gan ẹgbẹ̀rún márùn ni òun ní egbòogi ìbílẹ̀ tó já sí pé nípa àbá lò pọ̀ mọ́ ni ó sọ ohun tí ó ṣiṣẹ́ fún nínú àgọ́ ara wa tàbá lò pẹ̀lú oyin yóò máa ṣe fún àwọn tó bá ní àrùn ẹ̀jẹ̀ ruru tàbá lò pẹ̀lú ọ̀sán wẹ́wẹ́ yóò máa ṣe fún àwọn tó bá ní àrùn ìbálòpọ̀ tàbí obìnrin tí ìlà rẹ̀ tí ò wá dédé tàbá lò pẹ̀lú omi àgbọn yóò máa ṣe fún àwọn tó bá ní àrùn ìtọ̀ ṣúgà tàbí tó ń tọ́ àtọ̀jù tàbá lò pẹ̀lú ògì tútù tàbí mílìkì yóò máa ṣe fún àwọn tó bá ní ọgbẹ́ inú àgbo nírìnrìn comfortability nínú èèyàn tàbá lò marathon extra bitters tá a jẹ orógbó tá a mú sí yóò máa ṣiṣẹ́ fún àwọn tó bá ní àìlèṣe déédéé pẹ̀lú olólùfẹ́ wọn tàbá lò marathon extra bitters pẹ̀lú àdíẹ̀ yẹn àdí dúdú ó lè ṣiṣẹ́ fún àwọn tó ní àrùn ojú tí wọn ò rí nǹkan tó sún wọn nǹkan tó jìnà sí wọn tàbí ojú ń gún wọn ojú ń pọ́n ojú ń mú yàtọ̀ sẹ́ni tí ò ríran mọ́ o bákan náà wọ́n máa ṣe fún àwọn tí ó bá ní àrùn inú egun tó bá jókòó wọ̀n nílé dìde ẹ̀yìn ríro orúkún ríro èjìká ríro igbá àyà dídùn ẹ̀fọ́rí láìmọ láìlóòdiwọ̀n bákan náà yóò tún máa ṣe fún àwọn tó bá ní àrùn inú iṣan nǹkan rìn káàkiri ara ọwọ́ mi ń kúrò rè nǹkan ń já mi jẹ lára nǹkan ń já mi jẹ lẹ́sẹ̀ ó dàbí ká pé kò sí ẹ̀jẹ̀ ńbẹ̀ tàbá lò pẹ̀lú tàbá lò marathon extra bitters pẹ̀lú oríṣiríṣi nǹkan tàbá lò pẹ̀lú omi irú yóò máa ṣiṣẹ́ fún àwọn tó bá ní àrùn ìpèníjà apá kan òṣìṣẹ́ mọ́ ẹsẹ̀ kan òṣìṣẹ́ mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ẹgbẹ̀rún márùn yìí ni marathon extra bitters wà á wà láǹfààní láti rí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yà ṣe àyẹ̀wò fún wa lẹ́yìn àyẹ̀wò yẹn tó bá ní kára oògùn kan tàbí méjì ẹ jẹ́ ká gbìyànjú kára torí pé ẹ̀dínwó ti bá àwọn oògùn yẹn ìṣe ẹ̀dínwó yẹn gangan ló máa tà most ṣé o ti mo sanwó fún tó bá mi ní ara mu bàbá wa ṣàyẹ̀wò yẹn tán wọ́n á ṣàlàyé àwọn oògùn ẹlòmíbẹ̀ tó já sí pé oògùn kọ́ ló need bọ́lá níbi kan tó lóyìnbó pè ní diet therapy tàbí exercise àyẹ̀wò yẹn sọ fún wa pé àrùn tó ń ṣe lágbájá yìí kìí ṣe àrùn tó bùkátà sí oògùn oríṣiríṣi àwọn ẹ̀sẹ̀ tí ń bẹ láyé lónìí látara ohun tá à ń jẹ òun la ti kó ìdí èmi àti mímọ̀ yìí pé àwọn oúnjẹ tá à ń jẹ yẹn èyí tí wọ́n fi ń pèsè àfẹ́ tàbí tí wọ́n fi

5,000 naira. Ni amudani. Pẹ̀lú pírítì tó fi ògùn. Inú ẹ̀ lẹ́yìn ti gba káàdì. Àwọn fòyín ní mẹ́rẹ́tọ́ ní ẹ̀ṣọ́ àbíta.

0: ẹ̀mí dọ́lárẹ̀yìn láyéláyé wípé iwájú iwájú báyìí lọ̀pá ẹ̀mí tí ń gbé ṣe.
1: Ibi tí àwọn ọmọdé yìí o, èdè tó jáde ti kúrò lórí nǹkan kì í wò ó. Gbogbo ọ̀rọ̀ ọmọdé ń gbọ́ pátá ọ̀rọ̀ ló wà níbẹ̀. Mo fi tọ́ fún gbogbo ẹni tó bá gbọ́ láti lọ sọ fún gbogbo ẹni tí ò gbọ́. Ọyẹ fún gbogbo ẹni tó bá mọ̀ láti lọ ṣàlàyé fáláìmọ̀ pé ààyè ọpẹ́ ti yọ lórí àwọn gbòógì mẹ́tẹ̀ẹ̀ta tí a gbọ́ tẹ ìjọba wọ̀nyí. Ayọ̀ ni ti gbogbo wa ṣẹ́ gbàgbé àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n ni tàkọ́kọ́ kalẹ̀ bọ́ lọ́wọ́ gbogbo wàhálà ìbálòpọ̀ takọtabo bíi ìsúnkì ojora ìdásí ìdákọ́lẹ̀ àwọbìnrin kú ẹ̀gbọ́n ṣigaṣiga àti ṣẹ̀ẹ̀kansùn lọ. Ìkejì ni Terminate Cross State kalẹ̀ bọ́ lọ́wọ́ ọ̀tọ̀ àtọ̀jù tó jẹ́ atọ́kùn wàhálà àlera ńlá nínú ara takọtabo. Ìkẹta ni Kataglanco tó wà fún ààbò tó dájú lọ́wọ́ glaucoma. Àrùn ojú tó lè sọnù di ta ń wọlé gbogbo ẹni bá dáni lójú àáfíì gbárí ni. Èyí ló fún wa láǹfààní àti lè pe ilé iṣẹ́ RSK The Rock Venture fún àlàyé lórí ìbéèrè gbogbo tó bá rú wa lójú. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún ni 0802-948-1838 tàbí 0704-886-6422 0704-886-6422 Ẹsẹ̀ láǹfààní àti yọjú sí wọn ní iṣẹ́ ẹ̀wọ̀n. Nọmba 9 Ajishafek Lows Council Bus Stop Powerline Road Ìdíhùn Lagos. Kẹ́ ilé mojú ajé kò ní sọ. Egbògi àkọ́kọ́ tó jẹ́ kò ṣeé rìnrìn fún gbogbo ọkùnrin pátá. Mo ń pè ní àtẹ̀kanlẹ̀ gbogbo. Bẹ́ẹ̀ ni ẹ ti gbé mi dáadáa. Àtẹ̀kanlẹ̀ gbogbo gbani fún gbogbo ọkùnrin tó bá fẹ́ dára níwájú ààbò. Ẹ kúkú mọ̀ pé òde òní ti yàtọ̀ síta yé ẹjọ́ sí. Láyé àwọn bàbá ńlá wa, àwọn kì í jẹ̀jẹ́ kújọ bẹ́ẹ̀ ni wọn kì í mú mi kú mu. Oúnjẹ òòjọ́ ni tiwọn. Èwo bẹ́ẹ̀ òòjọ́ ni ẹran ọ̀gbẹ́ tó sásẹ́ mu ẹ̀gbẹ̀tì tàbí ti gbóró gbé kódà títí dórí omi odò tàbí tìgbìlẹ̀. Ohun gbogbo tọ̀gbọ́n ni láyé àwọn bàbá ńlá wa. Yàtọ̀ sí èyí, onírúurú egbògi pẹ̀lú àgbọn ohun tiwọn láti gbàdégbà. Ọ̀tọ̀ la gbé ìdájí, ọ̀tọ̀ la gbé ọ̀sán, ọ̀tọ̀ ni talẹ́ pátápátá. Èyí ló mú ọmọ ọgbìn lẹ́mìí nínú okun rẹpẹtẹ pẹ̀lú àlàáfíà tó jíire. Èyí ló fi yẹ ká dúpẹ́ pé ibi táyé doríkodòdé lọ́jọ́ òní ọdún ṣẹ́kù ìmọ̀ òtí ìtàn lọ́wọ́ àwọn ẹni fi ṣe lóore. Egbògi àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n kì í bara jẹ́, kì í jẹ̀fun, kì í jẹ̀dọ̀, kì í sọnù dákúrẹ́ tẹ̀ nígbà kankan torí pé eré àtẹ̀gbò ìbílẹ̀ pàdé lónìí. Ó sì lóòdì o, ó ní nílò tẹ́lẹ̀ kì í fi ń lò kọjá bó ṣe yẹ. Torí gbogbo wa la mọ̀ pé àpọ̀jù ohun gbogbo ẹ̀tẹ́ ló wà níbẹ̀. Kò sì lọ́tí rí rárá eré àtẹ̀gbò pàdé lónìí. Gbogbo ìjẹkújẹ òde òní ló ń ṣàkóbá fún bàbá àbejì. Gbogbo òmùkúmù àkókò yìí ló lè ṣù lẹ́yìn ọ̀pá agbára ọmọkùnrin ló fi jẹ́ dandan fún wa láti bá ewé àtẹ̀gbò ìbílẹ̀ ṣe nílẹ̀ bó ṣe wà gẹ́gẹ́ láyé àwọn bàbá ńlá wa. Ó wà lórí igbá káàkiri ọjà, ó wà káàkiri àdúgbò kọ̀ọ̀kan, ó sì wà lórí àwọn òǹtajà pẹ̀lú àwọn ìṣòwò àtẹ̀kanlẹ̀ gbogbo. Kò sígbà tá à lè mú nígbàkúùgbà tí ó bá gorí orí pápá ká lè fakọyọ gẹ́gẹ́ bó ṣe yẹ níwájú ààbò. Kò sì rí rárá, owó rẹ̀ ò fani lápòyà, kọ pinnu owó ẹ̀mí. Àtakéré ìyọ́dù ni ẹni ìfàwùtọ́ sí ní ìpínlẹ̀ Aramu. Ẹni tí ọ̀bá wọn débẹ̀ kò lè mọ bó ṣe ń lọ. Àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n. Ìjẹ́rìí ayé ni ìjẹ́rìí ọ̀run. Ọ̀rọ̀ ẹnìkan ní jẹ́rọ́. Bó bá di tọ̀pọ̀ ènìyàn, ó gbò gbogbo ọ̀rọ̀. Ṣùgbọ́n ẹ má gbàgbé, àyẹ̀wò ìlera ṣe pàtàkì nígbàkúùgbà. Ká lè yàgò fún fífọ́ oògùn ẹ̀tẹ̀ wo làpálàpá. Ẹ gbìyànjú ẹ̀ wò lónìí kẹ́ ẹ lè já mi nírọ́. Torí pé òpùrọ́ ènìyàn ní pẹ́lẹ́rìí òru wà ní jìnnà jìnnà.
0: se won ti pe koko legun se igbagbo pe soko legun agbado ka soro ko ri be ni yeda eniyan ati so tele tele pe gbogbo ibile meta ototo won fi yin so mo eniyan lanfani ni RSK The Rock Venture Ibogi KG won pe ni terminate prostate won so loruko gesi ko le ni tumo si gbogbo eniyan toyibo ti yibo pelu awusa oju kekere lopo eniyan fi ro ṣugbọn to ba dagba tan mo sese yi won pe nkan wa ni ito ti to ya ni gbogbo igba o le pupo fun ilera eniyan ṣugbọn were were ni won de loro ti e to ba loke tan ni bu ya ya ya igba to ba dagba tan mo sese yi opolopo eniyan pe emi ti bo sinu aso tori na bi eniyan ba nto le ma won le mefa le meje laarin mi kile o to mu ati esi ni la se pataki bi to ba nju eniyan ni bi koje abo se yo de bi pe lopo lopo gba ito ti ni jade ki eniyan to de leto ati esi se pataki bi to eniyan ba npe si meji meta merin tabi ju be lo ati esi ni la se pataki la wa fi so pe aye ope ti yo tori lojo pipe seyin e ma manage e la ngbo ko se bawi ko se wo san e sa mo kinile e ni kinile titi bojo oku ṣugbọn sayi aye ope ti yo kekere lati pe kan aroko to ba dagba ti e bo ni gba lowo eni lo fi se pataki fun wa lati mu egbogi atata yi pataki terminate prostate ni ti ṣayẹwo ẹ kí wọn tó lù lóhun tẹgbà wọn bá léwu lórí ìlera ènìyàn láyé láyé ìjọba ò ní lù lóhun tẹ gbogbo àlàyé nínú rẹ ó ti wà nínú páálí ẹ egbògi ìsìtọ ètò àtọjù atọkùn wàhálà àlera tàwọn prostate egbògi ìbílẹ egbògi tiwantiwa ìtọ ò ní pọ lápọjù bẹẹ ni kò ní jóni fàìfàì bí ata kò bójú kéèyàn ó kàn tán kí tọ̀hún tó máa rí sínú àwọ̀ tẹ́lẹ̀ ẹni kò dáa rárá kí tọ̀hún ọjọ́ mi nídìí gẹ́gẹ́ bí ata kò bójú mu kí tọ̀ ènìyàn ó máa pín sí méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ ìtọ̀ ò gbọdọ̀ náà jáde ṣeréṣeré kọ́ máa dáwọ́ dúró ó gbọdọ̀ náà da ìyá ni ìtọ̀ ò gbọdọ̀ náà kí lọ kọ̀ ti bí oyin tàbí ẹlẹ́rìí dòdò bẹ́ẹ̀ ni ìtọ̀ kò gbọdọ̀ ní àwọ̀ mìíràn yàtọ̀ sí olúmọ ọ̀sán àti funfun mímẹ́ ohunkóhun tó bá yàtọ̀ sí gbogbo ohun tá a kà sílẹ̀ yìí ó léwu lọ́pọ̀lọpọ̀ torí náà ọ̀nbọ̀ lókè ọ̀nbọ̀ lódò àwọn làádẹ́ẹ́dẹ́ ẹ tètè yan tamilé prostate láàyò lónìí kẹ ẹ gbọ́ṣẹ́ wò kẹ ẹ nìjà mẹ́nírọ́ ẹ mọ́ gbàgbé pé oníwọ̀ ẹ̀dá lẹ́lẹ́rìí tí ẹ máa wà ní jìnnàjìnnàjìnnà RSK The Rock Venture atọ́kùn àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí wà ní nọmba 9 Ajésàfẹ́ Close Council Powerline Road Ìdírùn Lagos ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ ní pè ní sí ni 0802-948-1838 bẹ́ẹ̀ kan sí 0802-948-1838 tàbí 0704-886-6422 0704-886-6422 egbògi kẹta tí ń jáde nílé iṣẹ́ ara yìí ni kata glanco èyí wà fún àbójú nínú gbogbo kọ̀lùkọ̀lù tó lè sọ ibi ta ń wọlé tàbí kó gbòdo ọ̀sán lọ́wọ́ ẹni ọ̀rọ̀ ìdákọ̀ ń sọ wá sóòkun ayé ẹ kúkú rò pé ojú lọ bá ara ojú lẹ̀ ṣó ara gbogbo bá rí léde ní fáàrí pin èyí ló fi jẹ́ pé ọ̀nbọ̀ lókè ọ̀nbọ̀ lódò àfi ká tètè bẹ àrùn dé àfi ká múra sí ìtọ́jú ojú wa kó lè bá bá wa kalẹ́ ojú ọ̀gbọ́dọ̀ náà bọ́ni pèpèpè nígbà kankan bọ́dọ̀ rí bẹ́ẹ̀ ó nílò àbójútó ojú ọ̀gbọ́dọ̀ náà ṣe ní yàrá yòlò ní gbogbo ìgbà tó bá ń rí bẹ́ẹ̀ ó nílò àbójútó.

ko abojuto ojuto sadede lepo ba abaji loju orun abojuto lo ri bere ilane nilo kata glanco na wa ni pali re ba abati sa gege bi olu ogun dande ni ko so dibo fun mi emi gbagbe kata glanco aboju lo wa fun lowo awon basi jarun pelu aisan ti boju lowo eni alaye nilo re wa ni pali re osi yo ni kankan sile to mo de tagba todo pelu arugo atirodo lo wa fun ẹni ìrìn ti pé ọ̀pọ̀lọpọ̀ wà láwùn tó lè ṣàkóbá ojú wa bí àpẹẹrẹ kò tọ̀nà láti lo awo ojú ẹlòmíì olùbánilójújẹ́ kò tọ̀nà láti súnmọ́ tẹlifíṣàn àti kọ̀ǹpútà gbágbágbá ju bó ṣe yẹ lọ kò tọ̀nà láti wo tẹlifíṣàn àti ẹ̀rọ kọ̀ǹpútà fún àkókò gbọọrọ láláìdìde díẹ̀ kò tọ̀nà láti máa kàwé nínú òkùnkùn àtàwọn ìwà náà bẹ́ẹ̀ tá a fojú kékeré wò ṣùgbọ́n tí a ní ipa búburú ipa òdì lórí ojú wa èyí ló fi ṣe pàtàkì fún wa láti ní egbògi àtàtà tí ń jẹ́ kata glanco ẹ̀mí gbàgbé òpòrọ̀ ènìyàn ní ságọ sẹ́yìn ìka kan ṣoṣo àwọn egbògi àtàtà mẹ́tẹ̀ẹ̀ta tá a kà sílẹ̀ wọn ń bẹ ní gbogbo ọjà wíwà lórí àtẹ ẹsìn láǹfààní àti ràwọn tá a ràtà jáde nínú iṣẹ́ wọn rsk the rock venture ní nọmba 9 ajíṣàfẹ́ close council powerline road ìdíwọ̀n lagos alákọ̀ọ́kọ́ ni àtẹ̀kẹ́lẹ̀ gbọ̀ngbọ̀n bí nǹkan agbára ọmọkùnrin bá kéré ju ọjọ́ orí ẹ̀ lọ kò sí wàhálà bó ṣe dá sí bó ṣe dá kọ́lẹ̀ ojora ni arábìnrin kú àbíṣe ẹ̀kan sùn lọ ẹ lọ fọkàn balẹ̀ èkejì ní terminate prostate akọjú ìtọ̀ lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹjọ láàrin ìlú ìkọ́ ìta ní ìdíbí omi ata ó ń ṣe ni mọ́ ọ̀tọ̀ ní ìṣẹ́jú ìṣẹ́jú àbí wákàtí wákàtí ẹ lọ fọkàn balẹ̀ ìkẹta ní kata glanco aláàbò ojú ojú tí ń ṣòjòjò tó fẹ́ relédè ní ẹ̀rọ mọ́kàn balẹ̀ láǹfààní àti pé ilé iṣẹ́ rsk the rock venture sórí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ 08029481838 tàbí 07048866422 07048866422 nínú alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ alágbàtà níbi tí ẹ bá wà ẹ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08029481838 tàbí 07048866422 ìlú yóò dùn pé ẹ ṣe bẹ́ẹ̀ ẹ ní kábàámọ̀ pé ẹ ṣe bẹ́ẹ̀ ilé iṣẹ́ rsk the rock ló ń kí ni pé àlàáfíà.

ಚಿಲಾವ.

0: Bond FM
1: 92.9. Bond FM 92.9.
2: Yọ̀rọ̀ àṣẹ ti tẹnu Jésù jáde pé ẹtúsílẹ̀ jẹ́ kí o máa lọ ọ̀rọ̀ ìtúsílẹ̀ yìí lolúwa fẹ́ fi ṣẹ́ nínú ìpàdé àdúrà lóṣù mẹ́ta tó máa ń wáyé nínú kẹta kọ́lọ́jì èyí tá a fi kásẹ̀ ọdún 2026 nílẹ̀ ọdún tí ń lọ sópin ìbùkún obèdí ọdún ń dúró dè ọ́ nínú ìpàdé àdúrà tóṣù yìí olúwa máa fi kọ́kọ́rọ́ ìbùkún òpin ọdún lé ọ lọ́wọ́ gbogbo ẹ̀yin oníṣòwò oníṣẹ́ ìjọba aláboyún aláìsàn olóṣèlú akẹ́kọ̀ọ́ àti gbogbo ẹni tó fẹ́ gba èrè òpin ọdún Jésù ń retí yín o àdúrà ọjọ́ mẹ́ta pẹ̀lú ìṣòro tó lágbára wákàtí 72 hours lójú àdúrà yóò fi máa rọ̀ ní òwúrọ̀ ọ̀sán ìrọ̀lẹ́ àti ìṣòro Tuesday October 6 ládúrà máa bẹ̀rẹ̀ ó sì máa wá sópin ní òwúrọ̀ Friday October 9 2026 àdúrà àti àṣẹ tó ṣílẹ̀kùn rẹ̀ ló máa jáde látẹnu olùgbàlejò àwọn kòkòrò ojú ọlọ́rọ̀ ajínrere àgbáyé Ìṣẹ́gun Ilésanmí àtọ̀pọ̀ àwọn nǹkan ọlọ́run mìíràn àdúrà àti ìṣòro yìí máa wáyé lórí òkè Takọ́lọ́jì tó wà ní òpin òpópónà Omíyalé Ìjìbò nítòsí ìdímù tẹ̀ bá ti dé Omíyalé ẹ bẹ̀rẹ̀ lórí òkè Takọ́lọ́jì telephone 0803 390 6216 lórí òkè Takọ́lọ́jì àdúrà ń gbà ọgbọ́n ṣe.

ẹni o bọ́ ṣe kọ́ wa nìyẹn a gbọ́dọ̀ máa ṣe tó fáwọn àfa wa a gbọ́dọ̀ máa kàràmọ́ wọn rí pé bàbá ti ń yòǹbó ànọ́bì bàbá ti ń sọ̀rọ̀ ànọ́bì a sọ pé kíkẹ́ àti ọlà tó pọ̀ kó máa lọ bá àwọn aráalé ànọ́bì àtàwọn tó bá lùgbà bẹ́ẹ̀ náà láṣe máa ṣe fáwọn àfa wa torí àwọn ọmọ àfa wa àfa náà ni wọ́n iná la máa fi kí ọmọ bàbìnrin princess mulikat adiola akiolu ọlọ́ọ̀ni ibẹ̀ princess mulikat abiola akiolu ọlọ́ọ̀ni ibẹ̀ tí gbogbo ẹ̀ mọ̀ sí lady b àwọn náà ṣe ọjọ́ bí ẹ ṣe púpọ̀ ọdún láyò àti ní ààyè rere lágbára ìdùmarè princess mulikat abiola akiolu ọlọ́ọ̀ni ibẹ̀ lady b akin igba ọdún báyìí ọdún kan báyìí ló máa jẹ́ láṣẹ ti ìdùmarè ànímọ́ owó ànímọ́ ohun rere lágbára ìlúdùmarè lára àwọn nǹkan tó ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá nìyẹn láìpẹ́ láì jìnà á tún rí nǹkan kan tí ẹ bá wa dá sí lágbára ìdùmarè bá a ṣe máa mú wa ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ a mọ̀ pé ẹ wà bẹ́ẹ̀ fún wa bọ́ọ̀lù ni a wà tá à ń ṣe ògùn.

Bọ́lá FM 92.9 lọ́n la wà tá gbé ń ṣohun gbogbo pẹ̀lú àṣẹ Elédùmarè nígbà tá a wà kékeré láyé SDP NRC ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbà náà ní àdúgbò wa ní agbègbè Tòtòrò Amọ́roro Òkè Ṣokòrè àwọn kánsẹ́lọ̀ méjì jáde ikán ọ̀dọ́ ni o ṣe omi ẹ̀rọ sí gbàgede tí gbogbo èèyàn pọn ṣùgbọ́n ẹ mọ̀ pé loyalty party wà ìgbà tí ibo máa yáṣá bàbá kan tó ti wà ti pẹ́ ọ̀dọ́ ni tó yóò ṣe omi ẹ̀rọ yẹn o bàbá kan tó ti wà ti pẹ́ ṣá ni ìbò ṣe lóore sdp ni bàbá ìgbà tó yá owó ẹwọ̀n kan máa ń gbowó lóṣooṣù àwọn olómi ẹ̀rọ wọ́n wá gé omi ẹ̀rọ lọ àwọn yúùtù àdúgbò wa ń bú àwọn àgbàlagbà ìpè ṣe báwọn pé ká dìbò fún ẹ̀gbọ́n yẹn ṣùgbọ́n lẹ́yà ti pé ẹni tó ti mọ̀ ti pẹ́ àti òṣèlú tó ti jọ ń ṣe ẹ lọ dìbò fún ẹlòmíì òun náà ti wá gé omi ẹ̀rọ ẹ máa lọ pọnmi ibi tó ti jìnà irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó wá ṣẹlẹ̀ ní kòpẹ́kòpẹ́ ní agbègbè kan ní ìpínlẹ̀ Plateau wọ́n rò pé ìkan náà àwọn adíje torí kò wọlé gbogbo wáyà tó iná tó wa búlé òun ló rà á láti ibi tó jìnà transformer òun ló rà á kébù òun ló rà á ó mú transformer ó tu gbogbo kébù ó tu wáyà tí ó fi faná láti ìlú tó jìnà wa búlé wọn ó gbé ìròyìn rò pé kódà gan ó ṣe kànga dẹ̀rọ̀ fún wọn wọn ni gbogbo submersible pump ó yọ táǹkì tí yẹn ń gbómi lọ náà ó yọ gbogbo pipe ó yọ ìtọ́ wa burú jù bẹ́ẹ̀ ni pé àwọn ọmọ tó ti fún ní ẹ̀bùn ẹ̀kọ́ ọ̀fẹ́ tó jẹ́ ọmọ abúlé tí wọ́n wà nílé ẹ̀kọ́ gíga ó dá dúró kò ràn wọn kò owó tó fi ń gbọ́ bùkátà ètò ẹ̀kọ́ wọn kò fi gbọ́ bùkátà mọ́ ní kọ́ lọ bá àwọn òbí wọn ibi tí wọ́n gbá kàràdé náà ni kí wọ́n jóde ìbéèrè tá a fẹ́ béèrè ni pé ṣé nǹkan tó ṣe ṣó tọ́ ojú olè fi worú gbèsè tọkùnrin gbé ọmọ bíbí ìlú yẹn náà ló máa jẹ o ṣùgbọ́n wọn ò dìbò fún ẹlòmíì ni wọ́n dìbò fún àwọn méjì jọ ń dupò wá ò pé pẹ̀lú gbogbo ohun tó ń ṣe ẹ dìbò fóun gbogbo àwọn àǹfààní iná èyí tó ṣe sílùú omi ẹ̀rọ kọ̀ǹgádẹ̀rọ tó ṣe sílùú àti ètò ẹ̀kọ́ tó fi ran àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ gbogbo ẹ̀ ni ó dá dúró kí lè rí sọ sí 08037888030 08037888030 ìtumọ̀ kọ́ sọ ṣáájú yẹn ọ̀rọ̀ tó ṣojú èmi ni ṣùgbọ́n lè ìpínlẹ̀ Plateau náà ni ó ti ṣẹlẹ̀ kí lè rí sọ sí 08037888030 ṣó yẹ kó ṣe bẹ́ẹ̀ ojú ò lẹ́sìn.

0: orúkọ ibo ilẹ̀ tí ń pè wá.
1: Láti
0: ṣiún lórí owóde. Ẹ ń gbọ́ wa ketekete ń bẹ̀. Kí lorúkọ yín?
1: Orúkọ mi ni
0: Matthew. Ó yà á ń gbọ́ yín sáà.

Aló. Ẹ̀kalẹ̀. Àlàgbà Túnde láti Badagry. Ẹ ń gbọ́ akitikiti ń Badagry. Àdúgbò wo làdúgbò yín ń Badagry? Okùn àfọ̀ ya. Ẹ bá a dá sí.

0: pété o rí pété àti gbọ́ ìtú jẹ́ kókó ní o ti ẹ̀fẹ́ bá wa sọ ojú tẹ́mi fi wò yàtọ̀ ojú tẹ́mi fi wò ni pé ó yẹ ká báwọn aráàlú yẹn wí ṣé mọ̀ pé lọ́jọ́ ọ̀bọ̀ èèyàn tó ti ṣe irú fẹ́ nǹkan bẹ́ẹ̀ ó lè má pín 5,000 mọ́ ó lè má pín ìrẹsì ó lè má pín ṣẹ́ẹ̀tì kó bá lọ jẹ́ pé ẹni tó pín owó làwọn aráàlú bá lọ lọ́jọ́ ọ̀bọ̀ èmi kàn rú bẹ́ẹ̀ mi ò sí ń bẹ́ẹ̀ o torí ẹlòmíì wà kò ní ru ọ̀nà tí ò da kò ní ro sùkúù tí ò sí kò ní ro omi ẹ̀rọ tí wọn ò ní ṣùgbọ́n nǹkan tó fẹ́ gbà lọ́jọ́ ọ̀bọ̀ ẹ pé kí ló mú wá ni wá lọ dìbò kí ló bá dé lẹ́lòmíì máa ma sọ àwọn tó dẹ̀ fẹ́ fún ẹ lówó àwọn gò ní fún wọn lówó ń gbà mí mi ò sí bẹ́ẹ̀ mi ò rí o gbogbo táwọn sọ tẹ́mi náà fetí kó ni o allegedly bí àṣà àwọn eléèbó wọ́n lè dúró sọ kankan kan ni pé tó bá ti tẹ̀ tán ná sí mi kí n rí kó tó gbowó dìbò kó ṣe bẹ̀ dìbò kó ṣe bẹ̀ dìbò kó gbowó ẹni tó ti ṣerú nǹkan bẹ́ẹ̀ tó ti sọ ẹ wá bóyá torí 2,000 bóyá gbogbo tó bí inú ni ẹ pé 2,000 yín ẹ̀ náà tán 5,000 yín ẹ̀ náà tán tó lóṣèlú tó ti wà ń bẹ̀ tó bá ṣe nǹkan fún wa á mọ̀ pé bóyá nǹkan tí wọ́n fi rán sí wa ló ṣe ṣùgbọ́n ẹni tó yẹ pé kò ìdé bẹ̀ tó ń làkàkà tó ń gbìyànjú ẹ jẹ́ kí á mọ̀ yàtọ̀ ń bẹ̀ o àwọn kókó tó àdá tó máa ń ṣe tẹ́mi kan fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí àwọn tó ń ṣojú wa tó jẹ́ aṣòfin gbogbo á mọ̀ pé iṣẹ́ wọn òun náà ni pé kí wọ́n ṣòfin ẹlẹ́ẹ̀kejì nínú iṣẹ́ wọn náà ni pé àwọn ibi tíjọba kówó sí kí wọ́n mójútó tá a mọ̀ sí oversight function a máa fi wọ́n wéra wọn ẹlòmíì tó yẹ ká bá wí orí kan wà pé ẹni àbá fẹ́ láyé ò fẹ́ ẹni àbá gẹ láyé ò gẹ ẹni àbá kọ láyé rọ̀ mọ́ ayé dàgbàrá odò odò ṣọlọ ìgbẹ̀yìn ayé ń bọ̀ wá dòfo èèyàn tó yẹ pé oversight function ẹ rí wọn náà wọn ṣe empowerment gbogbo àwọn ministry tíjọba fi sábẹ wọn pé kán máa ṣe oversight function pé kán ná owó tíjọba pín fún èyí tó yẹ kó náwó fún ètò ẹkọ kó ná a wá lọ gbé àwọn ministry ẹ dìde wọn wá kàn wọn pa bí ìjẹ nípa pé torí èmi ni chairman committee ní house of assembly àbí house of rep ẹ gbọ́dọ̀ wá ṣe àwọn kan báyìí ládùúgbò mi ìwọ gbọ́dọ̀ ra kóró pé 100 ìwọ o gbọ́dọ̀ ra nǹkan tó ń fa budget padding nìyẹn nǹkan tó ń fa diversification owó nìyẹn ẹni tó bá dẹ̀ ti jẹ dòdò kò ní lè so dòdò owó tán ni kò ṣe oversight function tó ti gbowó lọ́wọ́ ẹni ẹni tó ti ní kó ra sewing machine kó wá pin ládùúgbò ẹ̀ bẹ́ẹ̀ náà bá ti dé ibi tí wọ́n ti ń ṣèpamẹ́ ẹ máa ka bánà tán lẹ́jọ́ ẹ ti rí àwọn ministry yẹn ń bẹ̀ ẹnìkan kò tọwọ́ bà po ẹ̀ mówó kan jáde ẹ máa yín ẹnìkan pé ó ṣe nǹkan ju èèyàn kan lọ ẹ rẹ́kù kò ṣe nǹkan kan tàdúgbò wa ẹ mọ ìpalára tí tẹ́ ẹ ń gbóríyìn fún yẹn tó ń ṣe fún àwọn ibi tíjọba ní kówó wọ̀ gangan ìmí wà ní skul skul lọ fi sí o a ní kí skul yẹn wá ṣe ọ̀nà sádùúgbò skul tó wà Niger State College of Land a lọ ṣe ọ̀nà ní ìjẹ̀bú igbó tí àwọn ẹbá mówó tó kù tó ń lọ jẹ báwo ni bọ́ọ̀lù ẹ fẹ́ ṣe investigation wọn ò lè investigate kankan torí pé ẹni tí wọ́n fi ní kó máa ṣe oversight function òun náà ló ń kó gbogbo ẹ̀mí ọlọ́run aṣàánú wa nàìjíríà ẹbí tẹ́mi ò fi dẹ́ni ẹlẹ́bi ni pé àwọn tó ń ṣe dìbò kó ṣe bẹ̀ ó lè jẹ́ ibi táwọn ẹ̀yẹ ṣe dìbò nìyẹn tí wọ́n bá dẹ̀ mọ pin iṣẹ́ jẹ á mọ ipin ojú ẹ̀ yọ tẹ́mi rí bẹ́ẹ̀ nìyẹn kọ́lọ́ kó ṣàánú wa ọlọ́run ló mẹjọ dá adúpẹ́ lọ gbogbo ẹ̀ tí ẹ ti bá wa dá sí o adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe tẹ̀síntẹ́ fi sí wa.
1: ẹ̀yin ogun takú ọ̀nà. Telephone 0803-390-6216. Lori Oke Tacology. Adura Angba. Ogunshe.

0: Deni, Tisoni Deru, Etenbo, Talika Mako Damaja Di Kum Aloni, to go in there for what I shall back by day. One on Laha, Liz of the Lammy, Lila be the Olondo or Long is Salabos is somewhere room. Inti Kalukuri, Nalo by Inti Kalukuri, a sen ye, a sen ye. Tolo I won't know the Fusilati. Ni aya tati egbon ti oloba alatu so olonin en le ni na qulu rabbuna allah olon ti so olon lo lo aba won fu mistaqamu te du dede la tanazzalu alayhim lil malaikatu amalaika ma so gara so do won ma ba fe ku an la takhafu wa ni ma paya lori bi te n lo wala tahsanu e ma banu je tun te fe file eyin ye ma ba jole lori wa bushur bil janna e ma dunu ko la li janna de bi kuntum tuadun ida sin ni adun fun yi nanu awliya ku bil ayati dunya awana ni ori ayo yin le aye nbi wa bil akhira awana lo le ori ayo yin ni alikiyama walakum fiha ma tashay'u anfusukum guntami ba tin fe lo ma je tinu al janna na walakum fiha ma tad'un kun da ba ti pepe fun ona le ma re muslimin gaburur rohi yo ma wala to do ba o ba la fojin obonike e wo gba ta soro malaika ti ku wa ma ke fe inu so de la nfal oni yo ma won ma du won ma gba won e wo ti bi won ma fo ni rodunu musu wa wa lon ta ma re ba wo suratul nahl aya 28 ari ntojo suratul waqia aya 85 ari ntojo suratul qiyamah aya 30 ari ntojo suratul nas aya 97 gbogbo eleyi lo ba fi han wa pe amaleka ku wa o ti awon ti an ba fe ku si ma nri won ti an ma nri won won ni al muhtadar eni o fe ku ti npo ko ku lo qad yara malaka al maut wọ́n ló ṣeéṣe kúrò mọ̀lẹ́ka kú àwọn mọ̀lẹ́ka dalmọ́t tàbí kúrò àwọn mọ̀lẹ́ka kú kú bẹ́ ilẹ̀ wàfáàtì nígbàbà fẹ́ kú wọ́lmọ̀ dada alẹ́ tí ń pọ̀ kákú sẹ́ yára alìmọ̀lẹ́ka kúrò àwọn mọ̀lẹ́ka táǹzìlọ̀ alẹ́ tí wọ́n sọ̀kalẹ̀ sí lọ́dọ̀ wọ́tẹ́jì lè so kọ̀rí ìbàmínú tí wọ́n jókòó nítòsí ẹ̀ wọ́n máa wo náà máa wò wọ́n wọ́n ọmọ wọn ọmọ wọn wọ́n kọ́ ìtọ́ àdáfí máàhùn kódà ń gbá mi ń bẹ ó lè máa bá wọn sọ̀rọ̀ ara mi tí ó wà lórí àìsàn akú táwọn sí ń bẹ lọ́dọ̀ ẹ̀ tí sì máa ń kan sọ̀rọ̀ ẹ káàbọ̀ ẹ̀rọra ẹ̀rọra ẹ má dúró ẹ jókòó táwọn tí wọ́n ń bẹ lọ́dọ̀ pé kíni wọ́n ń ṣe là á ní mo rí àwọn àlejò kan tí wọ́n wọlé ni àwọn tí wọ́n ti bẹ́ ń bẹ orí wọn rí ara wọn lè rí àmàlẹ́ka kú àní àwọlé yẹn àwọn ni a wọlé yẹn ẹlòmíì ń bẹ sí ó sì máa pariwo ni ha ṣé ẹ rí wọn ni torí ọlọrun ẹ jẹ wọn jáde ha àwọ tí wọn gbé hàn àwọ tí wọn fi hàn òun náà lẹrí yẹn lẹfìrí inú sọ́ọ̀tù wákíà ní àyà 83 ọlọ́ni faláwọlá ìlà balagadé lọ́kùnrin ọlọ́run ni ó ṣe é ṣe nígbàtí ẹ̀mí gbádùn ògóńgó tó wà ń gbó ògóńgó tó fẹ́ jáde lára ẹni ó ní wà á tó yìí náà ìdìn tanzoro ọlọ́run lẹ́yìn ọmọ nígbà yẹn ẹ máa wò bọ̀ kanaba wọn náà nu akrabu ilé mi ń kún síwáwá ọlọ́ba súnmọ́ jù yín lọ nígbà jókòó ti ni ọlọ́run láwọn ọlọ́run á súnmọ́ jù yín lọ wàlá kẹ́ńlá tó bó ṣerú ṣùgbẹ́yìn òrí náà ẹ̀rí ni pé àwọn àlejò ti dé wọ́n ní ọkọ̀tọ̀ yàtá dẹ́fù máa hùn wọ́n nígbà mẹ́ẹ̀wẹ̀ yọ máa bá àwọn àmàlẹ́kà ìṣòro lẹ́ni ọ̀fẹ́ kú wọ̀nyí rí ihò bàdó hùn wọ́n nígbà mẹ́ẹ̀wẹ̀ nínú àwọn àmàlẹ́kà yìí jẹ́ wà lọ́dọ̀ ẹni ọ̀fẹ́ kú yìí wọ́n máa fi lọ́kàn balẹ̀ àwọn kan máa fi ẹni ọ̀fẹ́ kú lọ́kàn balẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ apá kan nu wọn wọn ma fún ẹni ọfẹ kú ní ro aburú wo ti gbe o be le ni o lori aye jaga jaga iwo mu ti wo le wa pa yan ni sina o mu ti o bile je o be lo ni ko ta o pari le aye bayi o ko so bayi wa dhakara al imam ibn qayyim jazakumullah fi kitab ar ruh mo da ba lo wo kan nu we je ni afa wa bunu kan je se lo kan won pe ni kitab ar ruh wa lo so ninu we ana al malaika ta pa malaika o tanzilu ala al muhtada wa ma wa so de ni o fe ku wa tajlis qariba minhu ti won o si joko si to si e wa yushahiduhum ayana ti o si ma won fin tete bayi tẹni ọfẹ kú orí wọn báyìí wẹta hadafu na inda tí àwọn malaika yóò máa takurọsọ lọdọ ẹ wà máa hùn ní akifá tí ẹ ti mú dání asọkú wàlàhánú àti àwọn nǹkan tí a máa ń tú sí asọkú lára bí i lọ́fẹ̀dẹ̀ olórun àti gbogbo nǹkan tó rò pọ̀ mọ́ pàfẹ́ sìnkú ẹ máa mìíràn jàǹdà tọ́ni pé àwọn nǹkan tí wọ́n mú wá yìí ó lè ṣe pé inú àwọn nǹkan àlìjánà ni tí wọ́n máa jẹ́ ìró òdùnfẹ́ ni wọ́n fẹ́ kú aṣọ tí wọ́n fi sin lọ́fẹ́ àfẹ́ dàsí lára owó tí wọ́n fi di wọ́n máa mìíràn náà ó ṣe é ṣe kó ṣe yí pé àwọn nǹkan tí wọ́n kó dání inú náà ni a ti kó wá aṣọ náà ni wọ́n yọ mìíràn náà la dùá ìlàhàdìrín tó ipé àwọn tí wọn wà lọdọ ẹni tí ń pọ kakú lọ yìí tí wọn ń ṣàdúà pé wọn ní oúnjẹ láwọn nípa ọlọfún ìlàlàáfíà ọlọjẹ ìgbádùn ọlọgbófin ẹfún yìí ẹkú ìjẹrora ẹnlẹ ẹsìn pẹlẹ ẹlòògùn yìí wọn ní àmàlẹkà yẹn bàbá tí wọn ń ṣàdúà wọn ní tọgbàdúà dáadáa náà ni wọn máa ṣe àmì pọṣọ tẹkọ orúkú náà bá ṣe ń sọ náà kò lè má rí bẹ́ẹ̀ ẹ bá sọ fún yín gbogbo ìgbẹ́jẹ́ náà ṣe ìnáwó àárín nìsín gbogbo ń dáa bá dé ń sọ dáadáa là ń sọ ní abúlà ń sọ ní àwọn aná àmàlẹ́kà ń bẹ́ẹ̀ ń bẹ̀ jọ ń sọ àmì ẹni ọ̀fẹ́ kú ọmọ rí àwàlà ní rí wọn. wọ́n nígbà mẹ́ẹ̀wẹ̀ jẹ́ bàbá abúlé kan ṣe sọ ọkọ̀ ṣe sọ lèmú náà lẹ́mú tọ́lọ̀ tó gbà mí bẹ́ wọ́n á sálámà tẹ̀ntọ́ ń pọ̀ kakú lọ́wọ́ yìí òyìnbó dúró alẹ́ tààràtàn bilavuzi wọn nígbà mí bẹ ẹni tí ń pọ kakú lọ́yẹn yóò sì dáhùn sálámà wa aleykum salaam wa rahmatulah wa barakatuh ẹ̀yin ó sọ ma gbọ́ ẹni gbọ́ sálámà ẹni gbọ́ sálámà ó sálámà wa aleykum wọlé ní sálámà ẹ̀yin ó sì mà gbélé ni ẹ̀kọ́ sálámà tó a sọ̀rọ̀ ẹ̀ fún wa wọn ni a dá sálámà padà nígbà mí wọn ni wọn tààrà tán ó lè má lè dá sálámà padà pẹ̀lú ahẹ́n pẹ̀lú gbólóhùn yẹn wọn ni a dá sálámà padà bí ìṣara ti yí a fi sáìn bóyá kò mí orí bóyá kò mí ọwọ́ wọ́tá ara tán bí kọ́dìbì nígbà mí bẹ́ kò lè sọ̀rọ̀ jáde lẹ́nu kò lè mí ẹ̀ka ara láì fi dáhùn sálámà màlẹ́kà tí wọ́n sálámà sí yóò wá fi ọkàn dáhùn wọn ni ẹ̀sùn lára yàtọ̀ mọ́kànù mi nùtùkìn nígbà tí ò bá rànfọ́ kó lè sọ̀rọ̀ wọlé ìṣara tí ò rànfọ́ kó lè ṣètọ́ka wọ́n ní bákan náà ẹ̀wẹ̀ ọ̀gọ̀dì sẹ́mi abad al-mutabarin wọ́n nígbà mí bẹ́ àwọn tí wọ́n ń kọ̀ọ̀kọ́ akúlọ̀ wọn a máa gbọ́ ngbà mí àwọn mí a máa gbọ́nu wọn yàkú ọjọ́ wọn ti pé alan wasalam wa marhaban yahadil wuju wọn a máa ní máa wulẹ̀ máa rọra ẹ káàbọ̀ pẹ̀lú àwọn ojú dáadáa yìí lẹ́yìn náà bàbá fúnà kọ́ńjẹ́ sọmọ ọyìn mọ̀ wọ́n fún ma sáàkọ̀ bá wọ́n tó wá mú àwọn oṣiríṣi ìrírí ayé àwọn èèyàn tí wọ́n fẹ́ kú wa tí wọ́n sì gbọ́ àwọn nǹkan yìí lọ́dọ̀ wọn wọ́n sálámà sókè ni wọ́n tọ́ka ni tí wọ́n sì bẹ́ẹ̀ tí bàbá fi ń fẹsẹ̀ rinlẹ̀. bákan náà bàbá kúrútùbí inú ìwé tó ń pè ní àtẹ̀tẹ̀kìrà aná ń gba àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ kan wá látọ̀dọ̀ abu ahmed al-ghazali abu ahmed al-ghazali sọ́bì ìyá olómìdín bàbá tó ṣe ìyá olómìdín wọ́n gba àwọn ẹ̀gbọ́n ọ̀rọ̀ kan wà lọ́dọ̀ tí wọ́n náà tó yẹ pé wọ́n sọ
1: ní ìlú ìṣẹ́lẹ̀ ilá ìlọ́wọ́ àdáwùlá ṣẹ̀rẹ̀ ìkẹlẹ́
0: ọ̀hún. gazali abu ahmed sọ pé وربما كشف للميت عن الأمر مكنوني قبل أن يغرغر ونبقى ميوه واسقى يفيني وفاكو awon alamari kan to pama se abe eto olon won wa si han si waju ko to ma po ka ku fa ya al malaika yo wa ran malaika
1: intosu emi po mara emi ti jade ṣùgbọ́n tí ó padà lọ sí lókù tí ń mí lára rẹ̀ nǹkan kọ́ mọ́ kò sẹ́mi lára rẹ̀ mọ́ tí ò bá sí àǹfààní pẹ́nú àti àmọ́ tí wọ́n jọ ṣèwé tí wọ́n jọ tàkùrọ̀sọ tó yẹn ní àṣírí ọ̀rọ̀ lọ́dọ̀ kò bá jẹrà mọ́lẹ̀ pátápátá ni pátápátá ìgbà náà tó lọ rí sí. Látara àwọn àdíwọ̀n yìí ìrẹ́ mùsùlùmí gbọ́rọ̀ kò sí rí ni ẹ̀ múniwé tẹ́mi wọ́n lọ́rọ̀ dá sí ń sọ yóò tukó sínú ọ̀rọ̀ pé ikú tẹ̀kẹ̀dé rán ìlàhí yọ̀n ọlọ́run ló ní àṣẹ rẹ̀ ọlọ́run pé búbu ọlọ́run ni wọ́n ní ó sì kó sínú ayọ̀rọ̀ dá bèlè máàrin bèlè mọ́tò pé àlẹ́sí pé ń tá àgbà lérò pẹ̀lú ìgbàgbọ́ nínú ikú ọlọ́ba yìí pé àyà tapẹ̀dálẹ̀ rọ́jò òun náà ni kí ọmọnìyàn ní àdé ọkàn nínú ẹ̀mí ẹ̀ ana lè mú ọ̀dà pé ikú ikú yahusubi amúrilà ó ní ìbátan pẹ̀lú àṣẹ ọlọ́run ni àṣẹ ọlọ́run ni lábì tọ̀bìyà kì í ṣe nature ikú yá sùlùbí amúrilà ó máa ń ṣẹlẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run lábì tọ̀bìyà kì í ṣe pé àdámọ́ kì í ṣe nature fẹ́ẹ̀nà òyàkú yá sùlùmí ó. Bifasad mazaj bil marad igba mi ewa mi ani aisan lo nfa ku nigba ti awon nkan tin be lara ba nbaje tawon organs kan ba nbaje ah won ni kidney ti baje yo da sele ah edo re ti baje yo da sele kini kan re ti baje yo da sele awon ama wi be sugbon lodo awa muslimin ya sulu bi amrillah ikú máa ń ṣẹlẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run là á fi kú àṣẹ ọlọ́run là á fi kú lẹ́yìn náà nínú tó ti pàtàkì bídẹ́ẹ̀ tó rí là ikú òun náà ni ìbẹ̀rẹ̀ ìrìn àjò àrílàtú mina dúnìyà ìlẹ̀lẹ̀ àkàrà ìrìn àjò kí a kó láyé lọ sọ́run gbìdà yàtò ha alimot ìpìlẹ̀ náà ni kó mọ́ọ̀tù lè ń sàn kọ́mọ̀nìyàn kú yóò á dúlé mọ́ọ̀tù alimọ́tà lòlá mina àrílàtú tọ́wílà wọ́n lẹ́ẹ̀rí ikú ní ọ̀dọ̀ àwọn àfẹ́sìn wọ́n ka ikú pé òun náà ni ìrìn àjò àkọ́kọ́ lórí ìrìn àjò tó jìn ẹlẹ́dẹ̀ tashmol ìrìn àjò tó jìn tó kó ohun tí ń bọ̀ sínú alikọ́bù ó kú sínú sàárè wọlibarisa ó kú sínú ìsẹ̀mí lẹ́yìn ikú tálíkì àmọ́ ò ti dé fúnmọ́ àlìbá ó kó sínú àjíǹde lẹ́yìn ikú fúnmọ́ àlìsà lẹyin na isiro wali jaza ati igba esan ti imma ila al janna wa imma ila an nar ti de bi pe ki o ma ni wa pare rin ajo e sokanu meji aida ko pare si inu al janna tabi ko pare sinu na every inu suratu shura branch of 42 taba wa yele keje olomboro na lo pe wa kadhalika wahina ilayka qur'anan arabiyya ala gege be na la fransira nabi qur'anan arabiyya qur'ani dilabawa awala fransese lidunzira umma likura ule visekilo fuyalu the mother of the city is Makkah wa man haulaha atibubu agbayi torokika watunzira yawmali jamu I kusekilo ojo akujo kiso ojo agbinde alikiyama lari ibafihi kusi mejimbeo farikum vili jannati wa farikum visayi upa wako kanjo na lo ojo wama bena aljena Uncle Pons Mabeninuna Upeni Ajonie in Ajuta Perepeluku, your Paris Aligena Bina Abiodon Awati and Sora and Boro Yi Tan Jemus Mitan Bantan So Ibo, Lord Jack Paris Aligenum Jack Parisina, I'd beg you at the loan. Fare convelejan, tea, Fare convesai. Awon ajo ka janna ni ti won ajo ko ina ni ti won tori de lei la bi wari wujubu al iman bil maut fi dasul islami ijo na ya igbagbo siku ninu iwoye adio kan ti islam kino jori be ina al iman bil yawm al akhir Tori pe nigbagbo si alikiyama rukunu min arkanil iman sita ojo origun kan inu origun igbagbo ninu esan muslimi to je mefa al iman billah akoko nu igbagbo solo al iman bil malaika ekeji nu kasan malaika al iman bil kutub igbagbo si awon awe mima olon fi ranse saye ekeri al iman bil rusul igbagbo si awon ojise olohun elekanun al iman bil yawmil akhir igbagbo si al kiyama elekefa al iman bil qadar igbagbo si kadara awon igbagbo mefefa ni awari pe ana al iman bil yawmil akhir igbagbo si al kiyama yi yaqtadi al iman bi rihlatin tawila won lo ti so di oran eyan fun ata ba nigba o se alikiyama o so do oran eyan ninu igbagbo yi ka ni igbagbo si rin ajo to gun long journey won ni ajo to gun wa de tabtedi hu bele moti o bere pelu iku iyan ajo alikiyama to jin yi o bere pelu iku watantahi bi wadr rihan You see Paris be key, be that fellow swear waka, mudeo. Obe lad be ku, te de be that fellow swear waka, mudeo. One ala ihtilafil, ala hawad. One to the ikwe, ini ajuta so yi, ateruta di yi, oto oto ni. Mbukalu ko so si, mbukalu se di, bula se tu, oto oto ni. Fakawumu. Wọ́n láwọn kan wò yàhùtú náà rí hálà ohun fìlì jẹ́nà wọ́n sọ̀rọ̀ wọn kalẹ̀ lálẹ́ jẹ́nà bí wọ́n ti dú sí mọ́dọ̀mà jẹ́nà wọ́n kàrú náà yàhùtú náà rí hálà ohun fìlì náà agbó sì parí ìrìn àjò wọn ẹrù wọn inú náà ni wọ́n ń gbé lọ kọ́lọ́n sì wá ní ẹ̀ǹtí ọ̀pọ̀ arìn àjò ẹ̀sàlẹ̀ jẹ́nà kó má sì alẹ́ ẹ̀ǹtí ọ̀pọ̀ arìn àjò ẹ̀sìn náà. Lára di eléyìí kí bá sọ fún wa tẹ́lẹ̀ ومن يواني ثلاث مرائل أما يبلي متى دوري أورو يقوات الجنة تبينا يبلي متى يبلي أكوكو لانكو نمرا مرحلة الموت يبلي يكو تاوالين وهي يبلي قومن يوكو يبلي لا كيجي مرحلة القبر والبرزخ يبلي قومن يتيكو الكامو تيدي Isemi kwa mani ya jijari laye, alikamu uchidi, mara ala kani, that's another stage. Tuzika wakambele ni, na mwenye wa, wachidibe. Lolo obaye, amitu ndibe. Tawanuzi pada dibe, afyako. Lai na eleketa, mara hala tulihisabi walijaza. Ipele siro atesan accountability and reward ko sa se gbe oro pe eyan to yan je to gba po ti tan ko tan o abudu so ko ti tan ko tan o esan be isoro nbe accountability accountability nbe ye ni olorun ba allah lo vi npe ase akesi gbogbo ru awon nkan wonyi ko ma ba bo wa ni ojiji te ba lo wo sadul ashir quran chapter 59 Kia lo wu aya 18 Olorun ya yo le di na amanu ora gbe te gbo lo ba gbo gbo bo tododo takullah e pa yo Olorun e kan Olorun kun wada zuna summa qaddamat li ghad ki emi ko kan ko kini nti sojo la ke lo fi pamo ke be ko kan wo kini ipamọ si ojo ola watakullah lona e pa olon inna allah khabirum bima ta'malu bolon ba gbogbo je se pata na ni o fi ni ro re o se se gbe wala takunu kalladina sallah e ma ge be an te gbagbe olon an sa an fusa un la tara be o gbagbe ara won ulaika humul fasikun adan sona ni ko ki obileje ni won arufun ni won destewi asabun nari wa asabul janna elo mo ko dogba o awon mo na to ba janna won dogba won dogbara won asabul jannati humul faizun olon la won ma li janna awon na ni ajere awon na surire aye surire orun olon ja wa ninu ina le moda won da raju ku se dan so yi hakikatu makada papa pa kan ni ta tu kan pa ma wa waqi mushahid inta sin ri ni fa kayfa natakallam al iman bihi bula fi ave soro ni pa gbagbo siku wa li seti ahadun ayunkira tani kan ti laya ko ta ko iku ni مؤمن او كافر بر او فاجر يالا مؤمنين لون تو ني بولون با وني سولي تاكو يكو ني تابي كافر كون بيلي ني سولي تاكو يكو ني اني ري ني سولي تاكو يكو سولي تاكو يكو ني بوكي ني سولي تاكو يكو سولي تاكو ني اقول كلا ما زو لا لا يكو سي تاكو ولكن بين المؤمن والكافر fi dikodihim bilimot fawarikum subaw laarin mumini olugbolo bagbo ajikefere ateje olugbolo bagbo lori ade okan nipa iku lori kini nbele mi kaloku nipa iku fawarik yato ware gede yako yato ware gede to po wa hamu adle fawari imateli suwa bekwe asya kisi re muslimi e to se pataki ju ninu ona ti gbagbo re mu mini yato si gbagbo enti ke se olugbo na gbagbo nipa iku a fe toka esi awon ayi to se pataki julo ta fi jo eni ti ogbo na gbagbo nipa iku ni akoko ana le mu'min ngbe mu'mini ya ala un lati mo ana le mu ta pe iku la yakunu bi kharab al badan bi arid madi fas koma kan ru pe iku lolori titara aisarama aisiarama kan pe gbogbo gbogbo are lo ti jera ko wa gba pe yen na ni ku lasan emi ku lara re agbesi sare gbara ti jera are kankan manu ti ara re won ni won ru pe yen ni iku gaga o won la won ti o mo lo ni a ma ri ku ba titara won ri ku si titara awon ti o nigbagbo ni a ma ri ku si titara ara ngara ba ti tan ti pare tori pe la yumina bil ghaib won nigbagbo si n to pa ma won na re muslimi re mu'mini wa ri pe n ta n pe ni ku ni mufarakatur ruh lil badan emi farale hatta walau kana dalika li badan salima kuda kinga kama muara yen tem ba ti berin ba ti fi arale ikut in an pe ni ku la ila tabi emi ni pe pe en to pe ko saisan iyen le ma saisan ti emi ru si fara yen le woni fa ma li maradu wa mal hawadith wa ghayruha illa asba zoiran woni agbodo lori mo bi pe kaisan se ni kan pe sele kan lo sele si ola zenzi ni ina loju ni omi lo gbe lo ni nkan kan wo pa ni won fun ni nkan je ni gbogbo awon ona ti ya ma ngba soro ku yi won na gbo gbogbo e pada illa asba zoira awon kosisi ni to foju han ah ti an ba gbe nkan ba je I ma ku ni o si gbe je oku o lezent oko oju omi won ri ba lu won gbina gbogbo awon nkan ta ma roku pelu e mo yi patapata asbab okufani lefiri to kanu awon akorin la ba so pe ma la mu ya mo te be se bi ma da be gairi tafarrakat al asbab wal maut wahid ulen ti o ba ku pelu da yo ku pelu nkan mi yin ti ma n pa ni ti ma sokun fa pipa n lo yato eyo kan na ni ku eni omi pa iku ni eni ina pa iku ni eni lewo pa iku ni eni ta isan pa iku ni eni ta imo fun iku ni eni ta fun portion je iku ni yin ti sokun fa ku lo yato eyo kan ni ku akoko ni e inu ya to mu'mini lori igbagbo si ku ti ke se mu'mini elekeji inali mota abi inali mu'mina daraju mu'mini ya alam ugbodo ma ti ogbo daru ma loju kini omo yi anali mota pe ku inama yakun bi wasati malakil maut koma pe pelu ran lowo malaika ku ni afiku wa qadahu allah bi qabdi hadhihi al arwa ti olon ba le ke ola to gbele malaika lowo po ni ko ma gbemi inu gbagbo inu kunu malaika ku ni gbemi iyan ko ni gbemi baba alagbaja ko ni pa yan agba ko ni pa yan ologun ko ni pa yan ologun ko ni pa yan afa ko ni pa yan ah ọ̀yẹ gbóná àfẹ́ntí ọba sàṣì ní oníkú rẹ́mù mi ní ọgbọ́ ọmọ yí pé ikú tí máa pààyàn ọlọ́run ní ìránṣẹ́ tó rán iṣẹ́ ti ẹnu tàbá òṣùwàlù sàjìlá kọ́ńṣọ́pútà rẹ̀ 32 tá a wá ọyẹ ẹlẹ́ẹ̀kọkànlá ọlọ́run kúl ìrìn àná bí sọ fáráyé ọ̀dọ̀ wá fá kún mọ́dàkúnlẹ̀ mọ́ ti lẹ́bí òkè lábẹ́ kún ní tí máa ń pa yín ní tí máa ń pa yín ẹ̀yìn èèyàn òun náà ni mọ̀lẹ́kà kú èyí tó pé agbétì yín ìwọ ọlọ́pàá wọn tó mọ̀ ìdá rọ́bì kún tó rí jáwó lẹ́yìn ìgbà náà ẹ̀ tó padà sọ́dọ̀ náà bá yín sọ́dọ̀ sàjídà kọ́ńṣọ́pútà 32 verse 11 bákan náà ẹ̀wẹ̀ tẹ́bátúwò sùràtù àníhàn kọ́ńṣọ́pútà 6 verse 61 62 àtúndì ń bẹ gbangba tí ọlọ́ọ̀bà àlékè ọlájẹ́ àtúmọ̀ àníkù ìṣẹ́ òun náà mọ̀lẹ́kà tó ń gbé tí ọmọnìyàn tí ọmọ pa wọ́n lọ́jọ́ bọ́rọ̀ yẹn lọ ló ní ìwọlé kọ́ tẹ̀lé fọ́kọ́ yìí bá di ọlọ́ni òun lọ́lágbára lórí àwọn ẹrú òun wọ́n rí sùlọ àlékún hafaza ó sì rán sí yín àwọn mọ̀lẹ́kà wa tí ń sọ yín látàyè ìdájá àdàkùn ni mo títí tí kú bá wá dé bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan yín tó wà fátí òrùsùlù na àwọn òjíṣẹ́ wa àmàlẹ́kà wa tá a rán sí yín àní wọ́n pọ̀ nítọ̀hún wá òun láìfà rẹ̀ tú àwọn dáa ti sọ yìí wọ́n èé sì mú bá a bá ní wọ́n mẹ́gbàá wọ́n ní má búrọ̀ tába ni wọn mọkọ wọn ni múyàwó tába ni wọn mọmọ wọn ni bàbá wà òun lẹfà rẹ tó ẹni abara wọn sí náà ni gbàsùkò ẹgbà tó tó mọrùdú ìlọwọ ilẹni wọn dá ìgbàsọdọ ọlọrun mọláhùn wọn dá wọn padà sọdọ ọlọrun mọláhùn là ọbọ òdodo olùgbọ wọn tó jẹ ti òdodo àlà àtẹtẹ gbọ lọ́wọ́lọ́ ṣọ́kùnmù ọlọ́run ló ní àṣẹ wọ́n sọ làṣìmíìn òun ló sì yára jù lóru ṣèṣirò níbẹ̀ yẹn ọlọ́run ní tọwọ́ fatiwó lóṣùlù náà àwọn òjíṣẹ́ wa náà ni wọ́n pa tọ́mọ́tò lọ́wọ́ owó ní sùràtù àníhàmì náà kọ́ńṣọ́pútà 6 àyà 93 ọlọ́run tó ń sọ̀rọ̀ lọ ọlọ́ni wà láwọ́ tara ìdíjọ́ni múnà fi gàmúrà tìlẹ̀ mọ́ọ̀dù ọlọ́ni ìdẹ ọmọnìyàn tó bá rí àwọn aláìgbàgbọ́ àwọn alábòsí nígbàjá bá ń pọ̀ káàkú wàlìmọ́lá ìkátù àti mọ́ màláìkà àwọn ọlọ́run bá sì tú ẹ̀ẹ́dì ọ̀hún wọ́n á tẹ́wọ́ wọn sí wọn báyìí tí wọ́n á gbọ́ wọn sókè áàkiri ju àwọn fúnṣakún wọn asan ní ẹsan àbùkù ẹsan ìyá àbùkù bímá kún takò olú nàlọ lọ ìgìrẹ lákè látara kẹta ẹsan pọ náà tí ó dá wà kó ń tọ ẹni ayé àti tẹsẹ kìbìrú àti ìgbéraga tẹsẹ sí ọrọ lọ ìyẹn tó jẹ abala kan nínú abala mi fanan àwọn tá a jẹ mùmí ní olùgbọlọgbọ náà mi nù bímá nàrà àmọ́ nígbàgbọ́ sí ń tá à ń rí wà máa nú mi máa lámù náírà a sì máa nígbàgbọ́ sí ń tá à rí mímọ àkùbára náà á ní ọlọ́ àwọn ọ̀tá àlàwọ̀rọ̀ sóòlù sọ́lọ́lọ́ àlùwọ̀sọ́lọ̀ níbi tí ọlọ́ọ̀bà àlékè ọlábà fún wa ní ìró rẹ̀ àtòjíṣẹ́ rẹ̀ gbogbo ìró tí ọlọ́run fún wa lórí ọ̀rọ̀ kú ní àlùkùn kiri gbogbo ìró tí ànúbí fún wa ní súná rẹ̀ gbogbo ìlànà ìgbàgbọ́ sí. Oye wa o, oye wa o. tupe nuru imu mine unani alimanu blagoy inimba agbo sinti uri sinto pama onsi ka believe in onsi baloni alibilami dalika likitabu la riba fi udali ilmutaki baloni chani kusi mijimbe onama loja fa ulipayo ono bagbo bati uru ya ulipo ono bagbo alladhina yu'minuna bil-ghaibi ajani gbagbo si nti muri won gbagbo si koko iroyin akoko nu fun olupayo olo ire mumini lori oro oku itari tama lori oro oku ani gbagbo si itari tama to ti pe olorun ba lo fun ro re ani lo fun ro re lori oro oku ani gbagbo si baka na ninu yato to nbe nu gbagbo mumini lori ku senti kisi mumini una ni pe inna li mota una pe ko fi nadhara li mumini inu uyu si mumini mawukutum ndo tilasi kuni maalumu tiasi kuyesi mbangba inda Allah lodo olong maktubun olong si ko minkiba li khaliki illa li lezan minkiba li khaliki illa lezan si waji ukolo ntu da omedeni ya waji ukolo ntu da omedeni ya unani unani inani oti ni akole akole akoko siwaju kato da oma ni ya ni asiko ti oku ti wa ni mima la kole lo dolo suma yuktabu uthania inda na filuroi ili nsana leina atu watu ko ele kichi ni baba fefie misoma ni anlara ni ngba to wa ninu ya re leyin gba to ti wa nbe fun 120 days usumeni kebe hadis abele masud gbe anabi ni aku ede ni kokan ijo sinu ye ni ato oguje ojo leyin oguje ojo ato odi eje leyin oguje ojo eje odi base ran lawa ran malaika si awa ni ko fesi lara kusi kwa awon kan merin inu iwa ni pe ki won ko ajaluhu asiko ni oku laye asi pe asiko ta ku laye ona meji lo wa la kole o ti wa la kole kan to da wa o ton ton wa ni akole ni gba ta ba wa ninu ole iya wa tabawo sodo arof yeah 34 to fi han pe ani akole tin be gbogbo nkan olon ni walikul ummati ni ajalun gbogbo joko kan lo la kole ti lasiko ti e fa idha ajaluhum lasiko kan ko bato lasiko won bato lasiko e bato lesa khuna saa won ni lora ni wakati kan wala yastakdimu bel koni gba waju koni ya siwaju akole koni lo ra siwaju akole sodo arof baduru nu sodo hijir ni aya 21 1 chapter 15 aya 21 eto gbon ti olorun ba la to so fun a olorun ni wẹ́mi ṣe in ọlọ́ni ò sí kankan náà ilẹ̀ àìndàna kọ̀sá inú wu bí ó sì gbogbo ìtọ́jú nǹkan náà ń bẹ lọ́dọ̀ àwọ̀ ọlọ́ kò sí nǹkan náà láyé ìtọ́jú ẹ̀ ń bẹ lọ́dọ̀ àwọ̀ ọlọ́ wọ́n mọ́nà zílù èyí tá a bá sì kọ́ máa ṣẹlẹ̀ ilẹ̀ àbíkọ́dárì màálù pẹ̀lú kádàrà tá a ti parí ni lágbájá báyìí yóò kúnjọ báyìí kádàrà tá a ti parí ni níwà lọ́dọ̀ ọlọ́ tó mọ̀ bẹ́ẹ̀ adamu bẹ́ẹ̀ sẹ̀sẹ̀ lágbájá báyìí orí bẹ́ẹ̀ sẹ̀sẹ̀ lágbájá báyìí kádà ti parí ni ọ̀rọ̀ ọkùnrin àṣírí ni lọ́dọ̀ mùmí ni lọ́n ti parí ẹ̀ pátápátá bákan náà nínú ẹ̀ náà láti gbọ́dọ̀ mọ̀ yìí pé wọ́n ní wà wájú ìmáàní náà bìlìmọ̀ ìjọra yẹn gbàgbọ́ sí kú bíkọ́p dè rò pẹ̀lú yìí pé yàkùdò rúhà rọ́sùlìmọ̀ pé ntí ọ máa gba ẹ̀mí nti o ma gba emi naa ni ojiseku o naa ni o ma gba emi ojise ku bakana adbarama ina me makodayati imani na bil maut penu na nko to to ropo mo igbagbo asiku ana alama una ka lo re ma madaju anaha ipe ni yadu kuli she ku tan so yi una ni opin isemi tori pe in ti o ni ku nkan kan so pe na ni una na lo ba Allah una ba Allah ni ka una ni alhayyul qayyum oba ti nsemi to dadu devire inu so do furuko tabawu aya 58 olo ba nfin da loju nbe olo ni wa tawakkal al hayy alladhi la yamut olo ri omo ni ya ire muslimi gbara re le en ti koni ku al hayy alladhi la yamut ala yi ti oni ku la ile ni ko gbara le wa sabibi hamdihi uzma safoma pelu mo yin wa kafa bi bi dunubi ibadi khabira lonto omo gbogbo ese ru re yo si fun gbo eru re loye lorugunto gbo nkan to se tu gude ka to alladhi khalaqa as-samawati wal arda wa badan sunu la bada lo da sama ati le wa ma bainahuma malan meji ati le fi sadda yami lan ojo mefa thumma istawa al-arsh lenna wa gun asule ar-rahman obalanu fasal bi khabira bere pe oloye lori gbogbo nkan bakana una la gbo ranti adisi abla ibn abbas nigba de nso nipa adua nabi ti n fine pe gbogbo nkan ni o pa fọlọrun nikan anabi nsa adua lo una allahumma ya allah laka aslamtu iwo ni mo jura ne fun wa bika amantu iwo ni mo gbagbo wa alika tawakkaltu ran mo gbara le wa ilika anabtu odo e mo ntari alamari mi si wa bika khasam turi e mo fi manja allahumma ya allah ba mi inna ubi izzatika mo wa sore pelu iye la ilaha illa anta ko si olorun ba mi leyan antu dillani mo so minu mo wo e pelu iye mo so minu wa anta al-hayy alladhi la yamut turbona lo ba tin sem ti ku wal jinn wal ins yamutun ati pe atali jannu atomaniyan gbogbo opata woni oku nwa adua anabiri sallallahu alaihi wasallam muslim ba baka na inu gbagbo asiku ana min imanina inu gbagbo asiku ana hawala nas inda al-maut mukhtalifat una ni pe isese omaniyan kọjọ mani ani gba ku o yato si ara won a rin gbangba inu hadis barra ati hadis anas ati bebe lo ti anas so pe inal abdal mu'min eri eru olohun to ba je mu'min idha kana fi qita'i min ad-dunya wa qal al-akhirah to ba de ko fe fi aye le to fe wa lo salika mu to fe ku nazala ilayhim malaika min as-samaa kuma de ka ko so kale lati sama wa bibidin wuju bidin wuju tuju won to funfun ni olobe tan bi wa royin malaika yen ati bawo ni o se ba oku yen lo on ba kan na wana la abda ka bi to igberu to kuna kifire ni nazala lahi min as-samaa malaika bena malaika no won so gala ti sama sudul wuju tuju ti won dudu kirikiri ere a malaika ti won so kale sodo mu ni baba fe ku awuju won fofun ni ti tutu bodo amaleka ni o so kale so do ki firin bo to ba fo ku oju won dudu kirikiri pelu binu eleyi inu awon igbagbo mu'min ni to ya to ni e lori oro ku adita agba takata yin imam ahmad una ni ogba hadisi wa tori de e muslimi ninu awon yato ti nbe inu igbagbo igbagbo si ku lodo a mu'mini anagbesi mu'mini tori de ka gbianju awon eko ta nko yi ka ma fi sere ka lo dada ni gbesi aye wa oro ku la nso yi e ma ja mu lawa wa ma ja mu lere papapa ni ti o se dogbon si nbo o le pe o le ya e ti ba yin soro yo ku e na te gboro yo ku won ti ran ti bi saye won ku won ti bi ti o tun pada mi anu pada ku tori pe ari daju ni ku gẹgẹbi agbo yesi gẹbi alpha finance really for asuna na bi that to do say that so I don't go that I can go on the land and so one can show the line in that

torí díẹ̀ ìdájọ́ sí ní ẹni rẹ̀ pẹ̀lú ọlọ́dọ̀ ọlọ́run jọ́nà bá tó ní ká tó pàdé a lè tẹ̀síwájú níbi tí a dé ibẹ̀ náà ni pé àwọn àlẹ̀nú wọn a máa gbé àwọ̀ oríṣiríṣi wá oríṣiríṣi àwọ̀ ìwé náà ni wọn máa ń gbé wá àtẹnudọ́ sọ̀rọ̀ àtẹnudọ́ gbọ́ dáadáa ká sọ̀rọ̀ ká gbọ́ lọ́mọ dáadáa náà sọ̀rọ̀ kára àwọn ọmọdé kan ṣáda láàyè láàyè láǹta ẹsẹ̀ gbà tó gbélé assalamualeykum wa rahmatulah.

Salud, no, no.

ń ṣànú àwọn kan Alhaji Kazeem Adébáyò Talóyé ìmáàmù ni wọn ọyàn kọlọ kó ṣe àjìnrí rọrùn fún wọn bọ́ ṣe jẹ́ oníròyìn tí wọ́n jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ wọn tún kọrin ẹ̀sìn islam ìmáàmù tún ni wọn àwọn èèyàn kírun ní abẹ́ wọn àwa wo gbogbo ẹ̀bùn tó fún wọn yìí ọlọ́run má fi bú wọn ọlọ́run kó ṣe mọ́kà ní rọrùn fún wọn kó má ṣe wọn ní

dín tí ẹ gbé kò ní dé mẹ́kà má ṣe mẹ́kà lè wọ wọn o imom kozim adébáyọ̀ ta ló yé àwọn lọ fún wa ní orin tó dùn yẹn kò lè bàjẹ́ náà ni wọ́n pe orin yẹn orin náà dùn oní gbọgbọn nu ọlọ́rẹ ayé ẹ̀mí ata àwọn bùtùlù tí wọ́n ń pè yín làpá bí sátí àgbẹ̀sọ́dé kò lè yọ̀ ọ̀dọ́ àwọn gbádùn yẹn.

Oh, that do we pay a lot of cash? You follow now about any.

adá gbogbo ọlá gbogbo ògo gbogbo agbára dá padà sọ́dọ̀ yín torí ẹ̀yìn ẹlẹ́ni ẹ̀yìn ni ọpẹ́ ṣe tiẹ̀ ní ìgbà gbogbo ọba lánàá ọba lónìí ọba títí ayérayé bàbá tó wà tí ò fìgbà kan yí kò padà ọlọ́run lánàá ọlọ́run lónìí ọlọ́run títí ayérayé náà ni bàbá mi arúgbó ọjọ́ adàgbà má pààrọ̀ òye arúgbó ọjọ́ adàgbà má tẹ̀pá arúgbó ọjọ́ tẹ́nikẹ́ni ò lè dá lẹ́jọ́ arúgbó ọjọ́ tẹ́ni tí ń bẹ lórí rẹ̀ dé agbára rẹ̀ kù bàbá àpátápààrà tó para rẹ̀ lájùbà alágbára ti gbọ agbára rẹ̀ kárí ayé ìwọ lá máa fọpẹ́ fún o ìwọ lá máa fi ìfún tá a bá wo ti ore yín lórí wa tá a bá wo ti àánú yín lórí wa tá a bá wo ti ìrànlọ́wọ́ tẹ̀ ń ṣe fún wa ní gbogbo ìgbà ọba tá a rí tá a ń pè tó sì ṣe ń tá a fẹ́ ọba tá a rí tó ń ṣiṣẹ́ rírí fún wa ọba tá a rí tó ṣe pé nígbàkigbà tá a bá ní olúwa o àbórúkọ tẹ̀ ń bá fi mọ̀ pé lọ́run tó sì ń da yín lóhùn ẹ̀ rí pé ẹ̀ ló yẹ ká máa fi ọpẹ́ fún ẹ kì í jẹ yán o ẹ kì í jàmàlà ẹ kì í

tó wà sí pé ìlú ọkàn ẹ̀yìn sí ènìyàn ọpẹlọpẹ yìí ò tí kì bá ṣẹ̀yìn ni níbo là bá wà tí kì bá ṣẹ̀yìn ni níbo làwọn bá wà tí kì bá ṣẹ̀yìn ni níbo ni gbogbo wa bá wà ẹ wá wo bẹ́ẹ̀ ṣe ń bá wa ṣe lọ́tún tẹ́ ń bá wa ṣe lọ́sì láàrin ọ̀dẹ wa adúpẹ́ rírí jẹun adúpẹ́ rírí mu adúpẹ́ rírí náà adúpẹ́ rírí lò adúpẹ́ bẹ́ẹ̀ ti ń bá a gbọ́ bùkátà lórí àwọn ọmọ bẹ́ẹ̀ ti ń bá a gbọ́ bùkátà lórí aya bẹ́ẹ̀ ti ń gbọ́ bùkátà lórí àwa tá a jọ kọ náà bẹ́ẹ̀ ti ń gbọ́ bùkátà lórí iṣẹ́ wa tẹ́ ẹ̀ jẹ́ kó dìṣẹ́ mọ́ wa lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ òjò ló mà ti rọ̀ tílẹ̀ ti fi mọ̀ àìmọye àwọn ẹni tí wọ́n nípọ̀ lé kaná tí wọ́n ti kí ayé kó dìgbò ṣe àmọye ẹni tí wọ́n nípọ̀ lé kaná tówó ti ń bẹ lọ́wọ́ wọn tí ìran wọn tí wọ́n sọ pé owó ti ń bẹ lọ́wọ́ àwọn yìí o ìran àwọn ò lè ná tán ẹlòmíì tiẹ̀ tó tún dá gbéra débi wípé ṣẹ́ríbi tá a tiẹ̀ lówó dé ẹja mọ fàájì lókù tá a mọ̀ ṣe tílẹ̀ ẹjọ́ kejì máa mọ́ tọ́lọ̀ ní kó máa bọ̀ lọ́dún gbogbo ohun tó ṣe ẹbẹ́lòmíì ló dẹ̀kù tí ń jẹ́ bàbá tí ò jẹ́ ká dédé tẹrù wa sọ ẹlòmíì ká jáde ká mọ̀ wọlé olú amàyínlógo orílẹ̀-èdè ṣe orí tó adúpẹ́pẹ́ ń gbà kó so orílẹ̀-èdè wa nàìjíríà adúpẹ́pẹ́ ẹ̀mí sí àwọn aláṣẹ wa adúpẹ́pẹ́ àwọn náà ti ń ṣe tótó àti tó yẹ fáwọn aráàlú láti lè mú kí ọkàn wọn balẹ̀ kí ni wọn kó sì dùn gbogbo akájọ orí ayé ìgbáládùgbé amàdúpẹ́ ò adúpẹ́ ò ìrọlé ìjáde wa ọ̀pẹ mi ọ̀pẹ́ ẹ̀ ni mo fi ń kí pé ẹ kú déédé àsìkò yìí ní wákàtí àti àsìkò tá à ń ṣe ètò ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ògùn ni fún ọlọ́run lókè ọnu lẹ́ẹ̀kan sí o gbogbo ẹni tí ẹsẹ̀ ń gbọ́ wa ni ò ní sọ pé fúngbà àkọ́kọ́ ẹni ẹja tún sọ pé fúngbà àkọ́kọ́ níbikíbi tọ́wọ́ ọjà iléeṣẹ́ bond fm 92.9 bá ti tó ti rìn dé mo kí n pé ẹ kú déédé àsìkò yìí a kù sí ni èmi àti lọ jó àti lọ yọ̀sọ́ ọlọ́run lọ́rùn ilé àwọn ilé ìjọsìn wa àti lọ sásàlá jù àti lọ ṣe àṣíkiri fọ́lọ́run àti ṣàfọ̀mọ́ fọ́lọ́run pé tó ń dá wa sí kó túbọ̀ máa dá wa sí kó nílò èdè wa kó máa tùbà kó máa túṣẹ kọ́lọ́run kọ́ dàpọ̀ kó gbọ́pọ̀ ẹnì kọ̀ọ̀kan wá o bá a bá wọlé baálé ilé là kọ́kọ́ kí tá a bá wọlé ìyáálé ilé náà là kọ́kọ́ kí ẹja máa kí olórí oko wa káfàtà ẹ̀yàn màmá wa adénìkẹ́ gbúrọ̀ọ́lá adégòkè ẹ kù déédé àsìkò yìí ọ̀já tẹ fi ń pọn àwọn ọ̀bẹ ta yín ò ní já mọ́ yín lọ́wọ́ o láì wá gbàgbé ẹ̀yin ògí wa ilé iṣẹ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí alàgbà gbẹ̀ngà fàtìlẹ́ adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà o bó ti ṣe é ṣe fálára tó fi kó débi èrè tó ṣe é ṣe fájèrò tó débi èrè ọ̀ràn gbọ́n lè lánàá dá tiẹ̀ nù lójú ọ̀nà àsìkò tí náà ni á tù wá lára o ẹ̀yin ò ní sùn dẹ rògbòdò gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ wa lọ́tún lọ́sì tá a lè dárúkọ tán torí àkókò a kì í pé ẹkú déédé àsìkò yìí láì gbàgbé olóòtú ètò yìí bí ọdún fọlọ́run sọ ọmọ ẹ̀gbá mu olùsàgbé agbègbè àkàlà àtàwọn lókọ lẹ́ẹ̀kan tí ọlọ́run ṣàjọsí lè ṣe bọ́ọ̀nì pé ẹkú déédé àsìkò yìí sálàáfíà alábáyín láàrin iwájú yín ọ̀rẹ́ ọmọ wọn nífẹ̀ ọ̀ni ọmọ wọn nífẹ̀ òye làgbò ní tójúmọ́ rẹ tí wọ́n pẹ́ lú ó lórí rẹ̀ ìwọ̀n abiodun ọmọ agidi nbi ayé awore ni ẹjẹ akọ fẹsẹ̀ rajó ọpẹ náà.